0: òkè ọrun àti ní ayé àlàáfíà ìfẹ́ inú rere sí ènìyàn òní jẹ́ ọjọ́ ajé ọjọ́ mọ́nigbàgbé ọjọ́ ìbùkún ọjọ́ ìrànlọ́wọ́ ọjọ́ ojúrere ta ló gùn mí lónìí ta lọ́lọ́run fún lórí ọ̀fẹ́ láti la etí gbọ́ mi lórúkọ Jésù ọwọ́ rẹ yóò ṣiṣẹ́ Matthew ẹni tí ọwọ́ rẹ ọba ṣiṣẹ́ ayé ò lè kí kú oríire ẹsẹ̀ ni mo ń sáré ọwọ́ ló ń ṣiṣẹ́ gbogbo iṣẹ́ tí ẹsẹ̀ bá ṣe gbogbo iṣẹ́ tí ọwọ́ bá kójọ orílẹ̀ yóò wá kí ẹni tọwọ́ rẹ ọba níṣẹ́ tí ò bá ṣiṣẹ́ àti kí kú oríire ó máa ń difficult ẹnì kan ń ṣàmì ọwọ́ yín máa gba iyè láàárọ̀ yìí ta ló ń ṣàmì ọwọ́ rẹ máa gba iyè gbogbo ohun tá a fi di ọwọ́ rẹ lónìí ọjọ́ ajé mo wá síwájú rẹ pẹ̀lú májẹ̀mú ọlọ́run ti ń bẹ lórí mi pẹ̀lú àṣẹ rẹ tá a fi rán mi pẹ̀lú májẹ̀mú rẹ ti ń bẹ lára mi gbogbo ohun tá a fi di ọwọ́ rẹ láàárọ̀ yìí ní wákàtí yìí iná kó máa já ìdè náà mo bá ọwọ́ rẹ sọ̀rọ̀ lọ́sẹ̀ yìí lórúkọ Jésù ìdè tó di ọwọ́ rẹ sẹ́kẹ́sẹ́kẹ̀ tó di ọ lẹ́sẹ̀ tí ò jẹ́ orí kójọ lónìí ìdè yẹn já gbogbo ẹni tó ń sàmì ìwé mímọ́ sọ Psalm 149 ìgbà tó dé verse 80 Psalm 149 ìgbà tó dé verse 80
1: láti fi ẹ̀wọ̀n dí àwọn ọba wọn
0: ó ní a máa fi àwọn ẹ̀wọ̀n dí àwọn ọba ọ̀tá rẹ a fi sẹ́kẹ́sẹ́kẹ̀ dí àwọn ọlọ́tọ̀ wọn gbọ́ gbogbo ẹ̀yin tó ń gbò mí ìyẹn ni pé ìdè lè di ọwọ́ ìdè dẹ̀ lè di ẹsẹ̀ gbogbo ẹ̀yin tá a ti dè ìdè tó di ọwọ́ rẹ iná jà láàárọ̀ bó o bá ṣàmì níbi tó wà ọ̀rọ̀ jáde lẹ́nu mi ó di májẹ̀mú gbogbo ìdè tó di ọwọ́ rẹ tó di ẹsẹ̀ rẹ lónìí ìdè náà já láàárọ̀ gbogbo ẹ̀yin ọmọ ọlọ́run pátá ní àárọ̀ yìí mo fi ọlọ́run bẹ̀ yín ẹgbẹ́ ìgòròrò kan ẹ pàdé mi lórí Facebook mo máa wà lórí Facebook ní agbègbè mẹ́ta àbọ̀ lóru ẹ gbọ́ dáadáa o ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ lórí no more war prayer mountain ní ọ̀gànjọ́ òru agbègbè mẹ́ta àbọ̀ sí agbègbè márùn-ún àbọ̀ ní ìdájí mo pè ní òru àwọn áńgẹ́lì bẹ́ẹ̀ náà ni lórí TikTok ẹ máa pàdé mi lórí TikTok lórí YouTube àti lórí Instagram ní bàbá àdúrà AK47 prayer mountain ẹjọ́ sà àdúrà yẹn ẹ gbé òróró kan lọ́wọ́ lẹ́yìn tí ń bá súre fún yín tán ẹ ó fi òróró yẹn àná ìtì ara yín àti àwọn ọmọ yín ẹni tó fẹ́ jáde lọ fún iṣẹ́ ẹni tí ọ̀nà dímọ́ tàbí ẹni tí ń wa ire kan ó fẹ́ lọ gba ẹ̀tọ́ kan lọ́wọ́ àwọn èèyàn kan àbò fẹ́ promotion pàdé mi òróró yẹn ni kò fi àná ìtì ara rẹ ó dẹ̀ mọ̀ pé nípa ìgbàgbọ́ àánú tẹ̀lé ọ̀rọ̀ mi lẹ́yìn yóò dára fún yín Matthew ọ̀pọ̀lọpọ̀ èèyàn kò sí ń tẹ́ gbélé lọ́wọ́ tó máa ṣiṣẹ́ tàbí tó máa yè Matthew torí ayé rẹ̀ ó dàbí ìzírò wọ́n gbé ọmọlé lọ́wọ́ ọmọ òye wọ́n gbé ìgbéyàwó lé lọ́wọ́ ìgbéyàwó yẹn kú wọ́n gbé owó lé lọ́wọ́ owó yẹn parẹ́ gbogbo ń tẹ́ gbélé lọ́wọ́ wọ́n gbé bísínẹ́sì lé lọ́wọ́ bísínẹ́sì yẹn òye kò sí ń tẹ́ gbélé lọ́wọ́ tó máa yè lọ́wọ́ rẹ̀ wọ́n gbé ayálé lọ́wọ́ ayakúmọ̀ lọ́wọ́ wọ́n gbé ọmọlé lọ́wọ́ ọmọ disappear Matthew ogun kanisa ta ló ń sàmì gbogbo ohun tí kì í yè nínú ọwọ́ rẹ ohun tí ń pa nǹkan mọ́ ọ lọ́wọ́ ọfà tí ń pa nǹkan lọ́wọ́ rẹ ó yá kó ba iná jáde báyìí gbogbo èèyàn tẹ́wọ́ ọwọ́ yín la rán mi sí lónìí ọjọ́ ajé ọwọ́ yín la rán mi sí ẹ gbọ́ lónìí o ìdè tó di ọwọ́ rẹ lórúkọ Jésù iná jà láàárọ̀ ẹ Matthew èèyàn lè máa rìn kọ́wọ́ rẹ̀ ó wà nóde kọ́dẹ̀ mọ́mọ́ Matthew bí ọwọ́ èèyàn bá wà nóde àpẹẹrẹ àkọ́kọ́ gbogbo ohun tó bá fọwọ́ kàn yóò máa bàjẹ́ ẹlẹ́ẹ̀kejì kò ní rí kójọ Matthew Mose alágbára ni ọmọ pa lọ́wọ́ ṣùgbọ́n ọwọ́ rẹ̀ ó wà nínú ìdè ọ̀ǹtì tó pàdé ọlọ́run ọlọ́run sọ pé Mose ó ní yẹ sà olúwa ní kí ọwọ́ rẹ bọ abíyá rẹ nígbà tó kọ́ ọ́ babíyá Mose yọwọ jade igbairo to mo pe owo ohun tete o ni a sowo mi re oluwa wi pe in to ngbe kakiri lati jo ini e ki babi ya pada loju ese Mose owo e pada bo olorun wi pe in to ba ti dawole latagogo yi o ma ye idi niyan ama israeli won ye lowo re oh my god ta lo sami gbogbo ofa to nbe lowo re ina ti jade laaro yi owo re ma ye
1: amen
0: gbogbo towo re ba ti ba o ma ye Matthew Lazarus igba ta de to ku ni John chapter 11 Matthew ona meta lati de alakoko won de ni owo elekeji won de ni ese eleketa won de ni oju eni ta ti de lowo ko le tu oju o ko de le tese o digba towo ba tu ṣugbọn gba Jesus debe Jesus wi pe be ese de yi o le lo ṣugbọn e tu e je ko ma lo ta lo de owo re ibi ti an de mo ina ja ide yen bayi ibi ti an de owo re mo mama to nsa mi baba to nsa mi ibi a de owo re mo loni o ide yen ja laaro ibi owo re ja ibi ese re ja ibi owo re ja ibi ese re ja on gbogbo ta fi de o mo wonu majemu majemu olorun mo wonu ase ase ipe mo wonu majemu eledumare gbogbo nta video ina jada no mai aye re o ya ko gba itusile owo re o ya ko gba itusile owo re o ya ko gba itusile gbogbo eyin soldier of Christ patapata ojo Monday oni ipade soldier of Christ ni ori oke no mowo ni ilu apatere awon wo la npe ni soldier of Christ number 1 gbogbo eyin te gba fun Christ gege bi oluwa ati olugbala gbogbo eyin te mo pe te ba ni idojuko oruko Christ to fun yin lati yanju ogun na number 1 awon iranse olorun mo nfara ninu ipade gbogbo won de mo nwa lori oke number 2 gbogbo eni to fe ri woli to de fe tete ri won ni ojo Monday yen emi ki ku lori oke lojo Monday ori oke no mo wo ni lu apatere pe moto re ko ma bo sibe lati iwo road te ba ti de iwo road e wo moto to nlo si oye deji e wa so kale ni apatere ori oke no mo wo ni lagelu e ba ti so kale ni apatere e ti dori oke e ka bere baba eke for 7 gbogbo aye lo ti mo be aro ojo Monday ma bo agbo mesan si agbogbo mejila o ma ni agbara loruko Jesu yo dara fun o n to nla koja yen o bori e o lanfani ati ri mi emi ati e o jo soro a o de jo gbadura papo oro re yo de di testimony Jesu oluwa wa Matthew baba kan dayawo e lokowo alakoko 200,000 ko ye elekeji won lowo lokere won fo ni 1 million ko ye Matthew eleketa iyawo kilode o ni e ma da won lohun oje awon owo ti o to se business e na nfunyan ke lo nta o ni rice atewa na ni e lo 1 million o le se e lo ran nikan fun o ni e fun mi 5 million Matthew o ni e fun mi kilo 5 million lori rice atewa oko kowo bo o owo kowo bo banki mo gbe owo le Matthew rice atewa ko pe osu meta owo to ti tan ibo lowo nlo mo ni boda ke la se bayi iyawo re nkan eye lowo ti e o godo gba deliverance Matthew anything kan ba ye lowo e be ba fun ni 1000 no di 1 million mo gbadua gbogbo nti o je nkan oye lowo re ofa ni o ya ko jade lowo re bayi laaro o ya ko jade bayi o ya ko jade bayi seke seke to di owo re Isaiah 55 verse 2 ma gbo nta wi o nipa ti kurusi Isaiah 45 ni verse 2 ma lo si waju re ma so ibi wiwo woni ma so di titọ ma fo ile ko ide tutu ma ke oda irin si meji gbogbo seke seke oda irin ta fi di olowo laaro yi ina jadanu laaro yi ohun ti o je olakojo Matthew laaro yi e sabi o nibi te wa ina jadanu laaro yi ma wo nkan sa ni Psalm 107 verse 14 Psalm 107 verse 14 baba mi soro o Psalm 107 o lo mu awon omo Israeli jade kuro ninu okunkun ati ojiji ku o wa fa ide won ja ide wo lo di owo re agbara wo lo do duro to ni o ma ri kojo lone ina bolu la aro yi ide owo re ja ide owo re ja ide owo re ja ide owo re ja ide owo re ja ide owo re ja ide owo re ja ide owo re ja ide owo re ja Matthew ori okan na pastor wa mo kogi fun mo ni ko lo gbe o gbe gbogbo e ye abi be ko mo pe keji mo ko igi fun atagbon mo ni lo gbe gbogbo e ye a wa ko fun kan a ko eyo meta a ko fun gbogbo re ewu re je pa a wa nbi lere pe ke lo de ti o ye lowo ti e o bere complain o gbo ibere ti mo bere ma bi lere pe lati jo to ti jo ministry to ka si kankan to ye lowo re gbogbo nta fi o sala ko so e ko si kankan to ye o de gba tun sile o fe gba ah baba se won o ri be bayi gbogbo to ba ti da wole iye o da wole omo omo oye o da wola ya aya oye o da wole business ekini ekeji eketa gbogbo ori oye o fa kan ni lone aye re ma ye aye re ma ye Matthew o se I ma lagbara so ori ni challenge program to say lori owo ni sir lori kini mo pe gbogbo eyin to wo yin wa no de ni challenge e sa gbororo lowo ise tu sile lori owo ni ati se tori lori owo ni o enikan sami idi owo re yen jala aro idi owo re yen jala aro iwe act of apostle chapter 12 egbode verse 7 e ma gbo sir lati verse 6 act of apostle chapter 7 egbode verse 6 bibeli wi pe ero odun fe mu jade lorun na ka bibeli o sun
1: laarin
0: awon
1: mo meji
0: eyo afi ewon meji de
1: eso
0: wa lenu re won so tubu na si wo angel oluwa duro ti imale na manu tubu olu peteru pepe legbe re oji o wi pe dide kankan ewon enikan sabi ide wo lo di owo re ina jada na bayi ewon wo lo di ese re ina jada na bayi owo olorun ko tu o sile anu ko tu o sile e so pe ide owo mi ma ja ide ese mi ma ja on ta fi de mi jada nu latoni mo dominera be lo mari e ri gbogbo awon branch wa oni program nlo nibe eyin te wa ni jebu ode laaro Friday an pastor wo wa ni ijari ni CPTech ni ijari ni church baba Ike for 7 e ma wori eyin ara jebu o asi nbo pelu agbara loruko Jesu yo dara fun eyin te wa ni challenge ni lu Ibadan to ba ti daro Thursday o ma lagbara e ja pade e wo nkan sa aro yi to je Monday gbogbo eyin ko Olodumare eyin te pe mo fe ri daddy won je ri o ma po sori oke no mo wo oni ni soldier of Christ lori oke no mo wo ni apatere e ba ti de wo road e wo mato to nlo seji oku lateji oku e wo mato apatere and direct ni loruko Jesu yo dara fun aro Monday ni o laaro one emi e ku lori oke lojo Monday ma ya na adua ki to bere se ise ose mi ma ko ya na adua so ma bo lori oke oni daddy mo fe ri ma bo lori oke no mo wo laaro yi o ri mi a jo gbadua orun anu asi fun oro ri odayo o ri ti e se be lu mari a nbo si Ikorodu ni ojo Friday first Friday on the 4 first Friday on the 4 yen mo nbo si be ni gbagba apostle lati wa se iso owu a fun gbogbo awon eyan to ba wa a fun won lonje onje tutu ni o ese onje sise o a fun won lonje bairo ta to pe ku yen a fun awon omo na ororo na bakan na a fun gbogbo won loruko Jesu yo dara fun eyin te wa ni egbeda ni yana paja te ba ti de alagbutan ni yana paja eyin kan so pe water bus stop ni waju Tinubu market ibe ma wa first Friday aro ni o ago meje sa ago mewa ona re la ojo ayo dede ojo ye re de o se dadu ina ri oni ku ira wori oni ku o ma gbe le be lo ma ri o se be o Jesu Oluwa wa.

0: Ọlọ́run fún mi ni ẹ̀rí o, kí ẹyẹ mi lè dá yẹyẹ. Sọ pé Olúwa mi.
1: Olúwa mi.
0: Ayé mi nílò ẹ̀rí.
1: Ayé mi nílò ẹ̀rí.
0: Olúwa jẹ́ ẹlẹ́rìí lọ́sẹ̀ yìí.
1: Olúwa jẹ́ ẹlẹ́rìí lọ́sẹ̀ yìí.
0: Mo fi ọrẹ mi ra ẹ̀rí ni.
1: Mo fi ọrẹ mi ra ẹ̀rí ni.
0: Olúwa jẹ́ ní ẹ̀rí.
1: Olúwa jẹ́ ní ẹ̀rí.
0: Jẹ́ ká ẹ̀rí mi ó tayọ.
1: Jẹ́ ká ẹ̀rí mi ó tayọ.
0: In the name of Jesus. Àwọn kan bèrè pé báwo ni máa lo ìgbálẹ̀. Kí ló máa fi ṣe? Lẹ́yìn àdúrà yìí, omi yẹn ta yà sí mímọ́, ó wẹ̀ ni. Iyọ̀ ẹ lè fi sómi wẹ̀, bẹ́ẹ̀ sì ni o lè fi sí ọbẹ̀. But ìgbálẹ̀ yẹn lọ dà dùn síta pátápátá. Bẹ́ẹ̀ ni mo gbàdúrà gbogbo ipá àti agbára ogun ènìyàn tó lóò ní jéèyàn lórúkọ Jésù, ó yẹ kó wọlẹ̀. In the name of Jesus. Mama kan sọ ẹ̀rí kan, ó dẹ̀ bù sẹ́kún. Ẹ̀rí ńlá tí òrónú pọ̀ lè ṣẹlẹ̀ láyé wọn, ó dẹ̀ ṣẹlẹ̀. Ẹ̀rí kan bẹ tó máa sọ lọ́sẹ̀ yìí. Tẹ́gbẹ́ tó bá ń sọ, omi adẹ̀ máa já lójú omi ayọ̀ ni. Lórúkọ Jésù ti Nasareti, ní ọ̀sẹ̀ yìí wà lẹ́rìí ayọ̀. Gbogbo ibi tó lọ pátá lọ́sẹ̀ Ọlọ́run á pa ọmọ. Àbò dájú. Ogun ò lè jà ọ. Ìlérí àṣẹ fún ẹ. Ẹ lọ rí kẹ́bọ̀ rí. Ẹ ó dẹ̀ bẹ́ẹ̀ rí wá. Jésù Olúwa wa. Lọ́kọ sílẹ̀, má gbàgbé. On Friday, ọ̀sẹ̀ yìí, gbogbo ibi tó bá wà, wọ́n ti máa mọ bí wàá ṣe ṣe ìrìn àjò ẹ. O gbọ́dọ̀ mọ̀ sí prógráàmù yìí. Àkànṣe ni àwọn àdúrà yìí. A máa gba àdúrà yìí, a gbà wọ ọjọ́ Friday. Tó bá wá di òru Friday, ó máa wá lọ. Tí n bá sọ pé nǹkan le, mi ò fi ṣàwádà. Prógráàmù àkànṣe ni. Ẹni tó bá ná ẹ jẹ́ ó ná ẹ. O wà nílẹ̀ Haúsá, o wà nílẹ̀ Ibo, o wà nílẹ̀ Yorùbá níyìn. Ẹni tó bá ná ẹ jẹ́ ó ná ẹ. Mo fẹ́ fojú kan ẹ báyìí. O nílò kó fojú kan wòlíì rẹ. Mo gbàdúrà lórúkọ Jésù, ó máa tayọ. Wà á dẹ̀ rógolo. Gbogbo ẹ̀yin ọmọ náà tájọ lọ Jerusalem, ẹ kú múra. Ó sì bá àwọn kan bí mi pé dáàdì, ó sì bá àwọn bá tètè wọn náà sì wá di property deposit. Orúkọ ti wà registered. Lórúkọ Jésù, ìlérí àṣẹ fún ọ. Wà á dẹ̀ ṣebí ọba. Wà á rógolo. Gbogbo ẹ̀yin ọlọ́jọ́ bí òní, òní wẹ́dẹ́ anifásùì, ẹ ó ra ànúgbà. Ọjọ́ ayọ̀ ni èyí, ayọ̀ kó wọnú ayé ẹ̀, kó wọ ìgbéyàwó ẹ̀, wàá dẹ̀ ṣe bí ọba. Happy birthday and happy wedding anniversary. Lórúkọ Jésù àràánúgbà. Já orúkọ àwọn celebrant tí ó wà bí number one, Adéwùmí Túndé, happy birthday to you. Akinsaya Felicia, happy birthday to you. Àti Olúwalànà Josiah, happy birthday to you. Lórúkọ Jésù ẹ̀mí gígùn, Ọlọ́run yọ̀ọ̀dà rẹ̀ fún yín. Ẹ ó dẹ̀ rà ànúgbà. Ògo yẹn jáde. Ẹ ó dẹ̀ ṣe bí ọba. Ìlérí àṣẹ fún yín. Ayọ̀ rẹ kó kún. Àpẹẹrẹ bàbá Olúwa kó yà sí mi. Ògo rẹ jáde. Bẹ́ẹ̀ ni yóò rí. Jésù Olúwa wa. Ago mẹ́jọ ní àṣálẹ́ ẹja pàdé lórí Facebook. Àkànṣe àdúrà tó bá ti jọ ìwárí lọ́jọ́ ìwà lọ fọ́lọ̀ wa lórí Facebook àti lórí YouTube. Lórúkọ Jésù, wà á rí ànúgbà. Mo máa ń tẹnumọ́ fún wa pé Jésù ń padà bọ̀. Ó dẹ̀ fẹ́rẹ̀ dé. Ọjọ́ àti àkókò ní ẹnìkan kò mọ̀. Get ready. Jésù lọ wà ń bọ̀. Lórúkọ Jésù, wà á rí ànúgbà. Máa ń kọjú sẹ́nìkan, fi dá lójú báyìí.

0: ó ní ìpínlẹ̀ ogun erin lọ nílùú àìlọ́bẹ̀ ìpìlẹ̀ ọ̀rọ̀ mú jésù faragbe àì ikú patẹ̀lẹ̀ kù dé àrán ó tún di ìgbà kan báyìí o ọ̀pálábọ̀ tí èbó fọ́
1: òun
0: gbà sọ orí sọ
1: omi àgbè náà tún dànù
0: ó lágbára pọ̀.
1: Ó dà wàyí ẹ jẹ́ ká panu ṣẹ́kẹ́ ká lọ sẹ́ka ìkéde àti ẹ̀kọ́ lọ́wọ́ ọjà ìkànnì ọmọlúàbí àgbà owó wà ńbẹ̀ bàbá àlàyé ti wà nìyẹn. Báwo bá fẹ́ ragbá àgbàwo bá fẹ́ tajà àgbàwo bá fẹ́ rajà àgbàwo bá fẹ́ ṣe fàájì àgbàwo náà
0: ṣáàni
1: ọlọ́run ní pa ẹ fún wa.
0: Àmì ò
1: nìṣó níbẹ̀ à ń gbádùn iṣẹ́ ló ń jẹ báyẹn ọgbọ̀gbà.
2: Ìtẹ̀ méjì omi òrombo lẹ́mọ̀nì síbi ìdúkan àti iyọ̀.
3: Kí ló ń pò pọ̀? Kí ló dé tí ejú ṣe kú gbogbo ilé báyìí?
2: Àpòpọ̀ tí mo fi ń fọ eyín mi ni o. Mo fẹ́ dàbí ẹ.
3: Gbàgbé àpòpọ̀ yìí, Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun ni ó lò. Bẹ́ẹ̀ni, jẹ́ kí eyín rẹ funfun lọ́nà àdáyébá pẹ̀lú ohun ìfọyín Epsodent Natural Charcoal Whitening Toothpaste tuntun. A ṣe pẹ̀lú eru àdáyébá tí ó ń jẹ́ kí eyín rẹ funfun àti omi òrombo lẹ́mọ́nì tí ó ń fọ eyín rẹ jinlẹ̀. Epsodent Charcoal, eru àdáyébá, eyín funfun dáadáa.
4: Wọ́n tún bẹ̀rẹ̀. Mo ò lè ṣe aláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orí ìlà mọ̀lẹ́bí mi. Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe. Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
5: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
4: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
5: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
6: Babe, why are you frowning for me now?
7: Come and make noodles for me.
6: Hey, this woman. Okay, how do you want it?
7: I want it as it is hot. Let it burst my brain.
6: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
8: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
9: Golden Penny noodles, now available in stores near you.
10: Ọlọ́run mọ́ láyé mi.
11: Ìmọ̀lẹ̀ tó dẹ́ o. Ọlọ́run ìgbà láyé mi ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ nọmba wá. Látorí òkè ibùdó Jésù Prémenté for all the nations nìbàdàn. Lọ́tún máa balẹ̀ bàgẹ́. Sórí ilẹ̀ agbára ẹ̀mí mímọ́ ti Holy Ghost City. Ẹ̀mẹ̀rẹ̀ ní kọjá Akila. Òpópónà ọ̀nà Masọ̀sẹ̀ Ìbàdàn sí Abẹ́òkúta. Pẹ̀lú gbajúgbajà ìsọjí alágbára láti ìyanu Great Holy Ghost Revival Miracle. Ọlọ́jọ́ mẹ́rin gbáko pẹ̀lú akọrí Ìmọ̀lẹ̀ dé. The light has come. Gbogbo ẹ̀yà ròdù ọ̀nà àpáta ọmí àdìo kílà ìlú ìbàdàn àti gbogbo agbègbè ẹ̀ ẹ̀tọ́kùn àmójúbà ìfàmìlóyè ògidì agbára ọlọ́run ìpè yìí lákọ̀tún Tuesday 25 to Friday 28 August 2026 látàgọ́ mẹ́rin ìrọ̀lẹ́ lọ́jọ́ kọ̀ọ̀kan lórí ilẹ̀ ìyanu Holy Ghost City ojú ọ̀nà ìbàdàn sí Abẹ́òkúta lọ́gán lónírúurú òkè ìṣòro gbogbo ń dọ̀rọ̀ ìtàn tẹ́rẹ́sẹsẹ máa bọ̀ ìgbàlà ìwòsàn ìtúsílẹ̀ pẹ̀lú àwọn ẹ̀bùn jankanjankan nítara àti nítẹ̀mí bí owó oúnjẹ tútù aṣọ àtàwọn ẹ̀bùn mìíràn lóríṣiríṣi nígbà tó lárúbá lo ikọ̀ rẹ̀ Apostle Dr. Láyẹmí ọmọ ẹlẹ́dùnmọ́rẹ̀ number 1 Adédìpúpọ̀ ọkọ̀ ọ̀fẹ́ máa wà láti Miracle City Ọdẹyẹmí Street Liberty Road Ọyọ́ Aláàfin àti ní gbogbo ẹ̀ka ìjọwọ́ nílùú Ìbàdàn 0045455286 The same Jesus.
12: Kings and queens, leaders of tomorrow.
13: Quality education is a timeless legacy that shapes your child's future. At All Saints Church School, we offer a conducive and attractive classroom environment that fosters bright, receptive, and digitally empowered pupils. Our structured musical hub and interactive playgroup classes develop creativity in young minds, while our well-furnished home management laboratory and equipped sick bay ensure a holistic education experience. Admission is now open to creche, playgroup 1 and 2, pre-nursery, nursery, and primary 1 to 6. Join us in nurturing tomorrow's leaders today. We are located at number 22 Bashorun Apanpa Street, Jericho Reservation, Ibadan. For more details, call 0805-567-6685 or 0810-419-3987. Follow us on Instagram at All Saints Church School. All Saints Church School, Jericho, Ibadan. Nurturing noble leaders.
14: Smelling and the taste is yucky.
15: Come on, take it, will help you get better.
16: Hey, yeah, mommy and daughter still struggling over this medicine palaver.
15: he just doesn't like taking medicines because these children's drugs generally have an awful taste.
16: Awful taste? Have you tried Moxie?
15: Moxie? What's that?
16: Yes, Moxie is a range of children's medicines that kids love and simply can't resist. They work fast and taste pleasant.
14: This tastes great! I love it! More, please!
15: Kiki, this isn't ice cream, you know. Medicine is only good in the right amount. And don't go sneaking back for more, okay?
16: My sister, she can't because every Moxie medicine bottle has a child-resistant cap which prevents children from opening it.
17: Moxie medicines are available in vitamin C, paracetamol, loratadine, and clofeniramine syrups, available in pharmacies nationwide. If symptoms persist after 3 days, consult your healthcare provider.
18: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ̀ mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
19: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó orí ò sì fani lápò ìyá.
20: Power oil.
1: Bẹ́ẹ̀ni ohun tó bá ti yá kan kò gbọ́dọ̀ gbìdánwò àti lọ́jà ẹlòrè tábìlì kan ní ọmọlúàbí. Ẹ̀yin lólùfẹ́ wẹ máa lọ sí àtayélujára ojúpọ̀ Facebook ẹ lọ ṣe àwárí ẹ̀ ní tọ̀nà /FM105.5 Ìbàdàn. Ẹ like, ẹ love, bẹ́ẹ̀ni kẹ share, comment yín ẹ jẹ́ kí yẹn máa dé àrọ́wọ́ tó wà. Ẹ wá máa bá wa pin mẹ́wàá mẹ́wàá ẹnì kọ̀ọ̀kan ni ọ̀. Wàyí ó dá ẹjẹ́ ká lọ sórí tábìlì ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà torí wípé lónìí ọjọ́ ajé òun náà ni wọ́n mọ̀ dágbálẹ̀ wọn ò máa ṣiṣọ́ lórí ẹ̀ iṣẹ́ ó bẹ̀rẹ̀ ló ń jẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yìn o àtúnṣe títí olóbìrípo méjì ọ̀tọ̀ òun hà méjì ni èyí tó lọ tààràtàrà láti ìjẹ̀bú òde wá tààràtàrà lọ sídìí ayùnrẹ́ lẹ́yìn tó sì gbajúgbajà nílùú Ìbàdàn. Nínú gbólú ẹni tó jẹ́ mínísítà fọ́rọ̀ iṣẹ́ òde Sẹ́nítọ̀ Dave Umahi ẹni tó ń ṣe àlàyé lórúkọ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà wípé kódà o iṣẹ́ àkànṣe lè tí à ń sọ nípa rẹ̀ yìí ò ní ó ṣe kòǹgẹ́ níbàámu pẹ̀lú àkọsílẹ̀ àwọn ìlànà iṣẹ́ èyí tó mú ìrètí wá sí orílẹ̀-èdè Nàìjíríà tó sì tún sọ ìrètí dọ̀tun ò ní bí abánikàwò wá òpópónà bàbá gbé ní oní àméjì tààràtàrà tó sì lọ bẹ́ẹ̀ láti ìjẹ̀bú òde wọ ìlú Ìbàdàn. Ó ní ẹjẹ́ mọ̀ yìí pé òpópónà náà yóò mọ jẹ́ ìlànà sọ̀gbẹ́dìgboro nítorí pé òpópónà tó yẹ kó gbòòrò ni ọ̀pọ̀ arìnrìnàjò ló ń gbábẹ́ káràkátà wọ́n ń gbábẹ́ nígbà tí ó ṣe àtòtọ́nù náà. Ó ní bàbá ní ká wá wò wá o kódà gbígbéra ṣé òun sọ lákọ̀tun. Òun náà ló jẹ́ ara àwọn ìlànà ẹ ṣiṣẹ́ kíákíá ẹ mọ́ fiṣẹ́ kankan falẹ̀ mọ́ ẹ lọ tààràtàrà Ọ̀yọ́ àti ìpínlẹ̀ Ògùn ọ̀yá iṣẹ́ àkànṣe kọ́mọlọ́rẹ́ wá pé sí agbègbè kankan ńbẹ ẹ jẹ́ kó máa tẹ̀sí ọwọ́ iwájú o. Ó ní iṣẹ́ àkànṣe ọ̀hún tà ń sọ nípa rẹ̀ yé òpópónà tààràtàrà tó wá láti ìpínlẹ̀ Ògùn wọ ìpínlẹ̀ Ọ̀yọ́ láti ìpínlẹ̀ Èkó wọ ìpínlẹ̀ Ògùn wọ ìpínlẹ̀ Ọ̀yọ́. Ó ní ẹjẹ́ mọ̀ pé eléyìí yóò túbọ̀ mú kí ọrọ̀ ajé àwọn èèyàn rere ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Èkó kó túbọ̀ ṣe bẹ́ẹ̀ kí ooru gangan sí. Nígbà tó ń ṣe àlàyé ọ̀rọ̀ rẹ̀ ó ní iléeṣẹ́ eléyìí tó wà ní agbọn ìṣàkóso ti ṣe òpópónà náà. Ó ní ṣe rí iléeṣẹ́ tó gbajúgbajà ni nípa ká ṣe àwọn òpópónà tó yọ̀ kúlùlù. Ó ní bẹ́ẹ̀ àwọn ìgbìmọ̀ aláṣẹ kò gbọdọ̀ bàjẹ́ ìjọba àpapọ̀ orílẹ̀-èdè Nàìjíríà. Ó ní ọṣẹ bẹ́ẹ̀ wọ́n ti buwọ́lù ó nígbà wọn ti buwọ́lù tán ó ní àní parọ́ fún yín o kódà òun fúnra ra òun ò máa yìn òun náà gborí wọlé tààràtàrà ó di ìlú Ìbàdàn. Nílùú Ìbàdàn òun bó ń ṣe ń wọlé ó di ààfin ọba Olúbàdàn tilẹ̀ Ìbàdàn ẹ̀yìn ọba Rashidi Adéwọ̀lú Ládọjà arusa gẹ̀gẹ̀ márùn tìṣẹ́. Ó ní ogúnjọ́ oṣù kẹjọ iná ló ń ṣe bẹ́ẹ̀ tó ń wọ ìlú Ìbàdàn. Akinyin láàfin o kábíyèsí bàbá kẹ̀pẹ́ fún Akádéọpẹ́ lórí o nígbà tí ó ṣe àkàwé ọ̀rọ̀ náà. Ó ní sẹ́ẹ̀rí tí iṣẹ́ àkànṣe ọ̀hún tó bá ṣe bẹ́ẹ̀ tó kẹsẹ̀ járí ó ní ìpínlẹ̀ Ògùn bá ti sọ fún yín àti ìpínlẹ̀ Èkó lọ sí ìpínlẹ̀ Ọ̀yọ́ wa. Ó ní ẹjẹ́ mọ̀ pé àwọn èèyàn gan náà wọn ò lè tẹ̀sọ́wọ́ iwájú nù káràkátà wọn ó nípa bambari ẹ̀ tí a bá sọ nípa àwọn ohun ọ̀gbìn èrè oko. Ó ní gbogbo àwọn tá à ń sọ yìí ẹjẹ́ mọ̀ pé àwọn ìpínlẹ̀ Ògùn ìpínlẹ̀ Ọ̀yọ́ ìpínlẹ̀ Èkó yìí ó ní bí ọ̀nà bá já gerege ṣẹ̀mọ̀ pé káràkátà ò gbéra eto ogbin yo di otun nigba ti o pare atotonu re o ni eware bayi bi o idi ere to fi je pe awon lo gbogbo awon lade lade loye loye loba loba o na ni awon se be awon fi to won leti be ni awon jo fi owo so wopo pelu ijoba apapo ilede nigeria lati re daju pe gbogbo agbegbe kokan o na lo se be o to ni imisi ati iriri isejoba to jina denu lawujo wa fun idagbasoke oni common kebe iwe royin the nation mo je ka ri gbo eyin na le na won gbon yun ki e ka so we waju
0: ajana ku fowo amuja rogi igi ndalugi ope ndalope ku odu orun osimo oro yi wa di be ni banjo ni o di be eyan njo niyan o da aro o o digbo o se kulodo o se o po orogun lo foso o ma yi bi digbo o se orogun lo foso iroyin na re to nwa lati ipinle ogun iwe iroyin guardian lo si gbe jade lo ro toni pe gbadugbaja osere ni Taiwo Azan eni ti opolopo eniyan mo si ogogo won ni ilu agbebini re loni ni ilaro o na ni won gbe wole ti won gbe sin ni ipinle ogun ogogo won ni Taiwo Azan na ni eni ti o dagbere faye ni nkan bi ago meta osan ni ana leni odun 66 years gege bi kede to isiku bi o ti se waye bi isele na se waye latodo agba osere ni omo oba jide kosoko soro oni ilaro na ni won gbe oku Taiwo Azan ogogolo nibe na si ni won o ti gbe sin ni ojo to ni ojo aje Monday nitori ana won ti gbe lo si ilaro oni iku ologbe ohun ohun na lo wa o leyin ti ikede kan jade latoda won molebi re wipe arun jejere ile to ti je onipowole epo kerin stage 4 cancer ohun na ni o nba finra o le ti won si ro gbogbo eni gbogbo eniyan bi eniyan ti won ba ni ona yowo ti won le fi ran won lowo wipe ki se wipe awon toro wo bi ko se ona yowo ti won le gba lati fi ran won lowo ki o le bo ninu aisan yi won ni to idile na lowo soro won ni nilana ti esin Islam ni won fi sin ogogo lojo toni won ni eto isinku gbogbo na yo si waye ni pavilion ni ilaro ni ipinle ogun ijoba ipinle ogun fun re bakan na won ni won banuje pupo won si kedun lori iku to pa agba osere gbadugbaja ni Alhaji Taiwo Azan ogogo le ti won se apojuwe iku re papoda re gege bi ofo nla be ni bi alagbafo ba ku ofo nla nse oluweri ni ajana ku fowo amuja rogi igi ndalugi ope ndalope won ni leka ti awon amuludun lorilede Nigeria lapapo kaje olufe asa olugbe laruge asa pelu Alhaji Taiwo Azan je okan pataki se kuku mo pe omo oba tun ni ninu oro to bode fun awon niroyin oludamoran pataki fun gomina tabaso leka ti iroyin ati itagbon nu honorable Kayode Akimade lo soro bi pe nkan la lo se orilede Nigeria lapapo nitori ti aso kan pataki ninu awon asoju ati olufe asanu lorilede Nigeria Akimade o ngbenu gomina soro to nsapojuwe ogogo gege bi enikan to je akosemose osire ti o si je wi pe mani gbagbe ohun na ni ebun re ta ba nwo ni cinema ati bi gbogbo o je eni na to ni ikora eni ni ijanu be si ni o gbajumo ise re pupo pupo eka ti amuludun lorilede Nigeria to ndagba soke loni a o le yowo kila nko ogogo Taiwo Azan be bi ti wu ko mo ni pataki ta ba n soro nipa gbigbe asa Yoruba laruge oto leni ta gbe fun sugbon o opalambe oti ebo ti fo oni gbanso ri so erin ti wo esi ti wo iku patele ku di aran ajana ku sun bi oke orun dede ma kan jumo gbogbo wa na la n bo lojo ojo kan iwe royin guardian lo gbe royin na jade lo ro tuni o
1: oda I see ni be ona ni I ba won da si e je kemi ora ya bara lo sarin gbongbon gbogbo awon oni cinema gbelewo pata nipa ta won na soro nipa eku ologbe Taiwo ha Azan Ogogo awon na salaye o koda awon se akawe ologbe gege bi eni to lu aye to da be lo je eni to ku fun iwa irele ewo omo luabi olufe gbogbo eni to wa ni ayika ati agbegbe re nigbati are egbe tampan iyun ogbeni Bolaji Amuso esi gbogbo agbaye ta mo se Mr. Latin awon na salaye oro dele mi pe baba ni ka soro nipa ologbe Taiwo Azan esi gbogbo awon olufe won ta mo si Ogogo won ni eje mo wi pe o to gba legberun oke o be ni bi a ba so wi pe eni to da to kun fi wo omo luabi ewa irele to si ku opolopo awon akegbe mora nigbati omo bajide ko soko en to kede isele ohun ni ati ayelujara re bi pe ewe ti ja o nkan tun ti sele pe ologbe Taiwo Azan o dagbere fun le aye leni odun 84 won ni eleyi o yi opolopo omo orilede Nigeria to le million gbe million pon sinu ekari bonu nla ni nigbati o tese owo iwaju won ni ogbeni Said Balogun nigbati awon na se alaye o salaye wi pe a ologbe Taiwo Azan Ogogo omo iya wa ni won be ni won si je eni to je asaju to dara o won ni o ti e to tan sibe awon eyan bere si ni soro to je pe awon na je alabasisepo won ni abileko toyin adewale nigba to hun no soro oni se ri be ba ni ko won soro nipo ologbe Taiwo Azan Ogogo eni to je irawo ni eni to tun je pe eledua kanda ni oni ewo ko lagbonje o jeje ni rora ma nlo oni sugbon sa iku omo jeje mo joko mi oni eri pe isele yi koda o so ni lori ko pupo pupo ju sugbon sa awa na akadun pelu gbogbo ebe ologbe Taiwo Azan gbogbo omo bibi laro patapata ati tikere tikere gbogbo omo ipinle Ogun gbogbo omo Yewa pata gbogbo omo Abeokuta pata akadun Olorun Oba koni se ni tele ntele oni yi la se ledu awon ni ona won mo fi eru fun eru won mo fi eru pe fun eru pe Olorun Oba ko ba ni ro ebi won loju oju we kefa ona ni eyan wa sugbon sa eje ka wa bomi la baye ka gbera tan ka tun wo oro to bo ta bombo lati akata gomina ipinle ti Imo Uzodema eni so na jeje wi pe awon opopona kan be eleyi to je pe o ti di egere mi ti panpe ku fa won ara ilu oni ishetoba ohun shetan lati o daju pe ohun tun gbogbo e se oni ko ni tan sibe kodo ohun o ton fa ina to n ba mu ina jọbo ohun yo bere si ni ma tan ya yo ni o yo lo taratara se inu ijokan eleyi to je pe ohun fe sese oluwa nbe lati le mu ki ina koton nbe dodo awon araalu oju iwe yun ekefa inlo wa iroyin po laaro yi ayedatiwa na si soro oni egbe ohun tesiwaju ni lataye tipetipe nigba to tesiwaju gomina ipinle Ondo nu loki ayedatiwa o lo ti sele tipe owo tesiwaju na lohun wa ohun oro da soju kan o tori pe bo se nlo be na ni ohun tele nigba ti o wa soro won ni edakun esun ti o fi kan yin ko bi pe yin fura lara yin na e se be e jo belele e tun fe doworu lagbo oselu oni egbo elenu rin to wo so oni ko si n to jo be ayo oselu na ni ojo we keje iwe iroyin the nation
0: to eja roju oja ta ba pada de ti fun te doro yin te siwaju
1: be ni o
0: e ku kale
1: e seun
14: mommy in the kitchen cooking rice
20: with mama dog
14: chicken in the pan looking nice
20: with mama dog
21: keep your voices down
14: Smells yummy. Everywhere is smelling so, so nice.
20: It's Mama Dog!
22: Our neighbors will soon come and start knocking.
23: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.

0: jẹun wọ́nà láti dáàbò bo àmúlò data rẹ. Ìdáàbò bo àmúlò data rẹ wà lórí app rẹ. Yọ àwọn app tí ó wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn app wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn app tí o kò lò mọ́ kí o lè rí data rẹ lò lálòpẹ́, àwọn ògbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ léwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò data rẹ. Pé àwọn ògbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo data rẹ lálòpẹ́. Ìkéde yìí wá láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
1: Wọ́n tún bẹ̀rẹ̀ kú o lè ṣaláìmọ́ panilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, ara yín kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe.

0: tó ẹ káàbọ̀ padà láti ojú ọjà tí fún tẹ̀dọ̀ ròyìn ló ń tẹ̀síwájú ní kànnì splash 105.5 fm the integrity station promoting right values. Bẹ́ẹ̀ ni tí fún tẹ̀dọ̀ ròyìn rèé lápọ̀dọ̀ tèmi ń bí ẹ já lọ tààrà báwọn sínú ìwé ìròyìn daily post eléyìí tí kenneth okonkwo ti sọ̀rọ̀ ta ló ń jẹ́ ọ̀gbẹ́ni kenneth okonkwo òun náà ni agbẹnusọ pàtàkì kan fún olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú African Democratic Congress ADC yun alhaji atiku abubakar ló ti sọ̀rọ̀ ìpè lórílẹ̀‐èdè nàìjíríà tá a wà yìí o ọ̀rọ̀ owó ìrànwọ́ epo kò tiẹ̀ yẹ kó jẹ́ ń tá a máa sọ̀rọ̀ ń pa ẹ̀ kì í ṣe tó yẹ kó máa lalẹ̀ hù rárá lórílẹ̀‐èdè nàìjíríà lásìkò tá a wà yìí ọ̀nà olóògbé ọ̀rọ̀ yìí gbà torí bí èèyàn bá kọ́kọ́ gbọ́ yóò dàbí ìgbà tó yàtọ̀ sí ń tọ́gà rẹ̀ sọ ni lásìkò tó ń fojú hàn tí ó sì ń farahàn pẹ̀lú níbi ètò kan tó wáyé lórí móhùnmáwòrán ti channels lẹ́kọ̀ọ́ tá a mọ̀ sí sunday politics okonkwo ẹ̀wẹ̀ wọn ni òun náà ni ó ti sọ ọ̀rọ̀ o òun ni ọ̀rọ̀ tó sì sọ náà ni ìfojú lámì tọ́wò wípé yíyọ owó ìrànwọ́ epo lásìkò tí ààrẹ bọ́lá ahmed tinubu tó ṣe èyí ó ní ó dàbí n tí wọn ò rògún kò sí àrògún tí ó pé lórí rẹ̀ kí wọn ó tó ṣe ill-conceived ó sọ̀rọ̀ ó ní ebi ìṣe àti ìyà náà ni ó jẹ́ pé ó ń bá ọ̀pọ̀lọpọ̀ ọmọ orílẹ̀-èdè nàìjíríà fínra ọmọ orílẹ̀-èdè nàìjíríà tó lé ní 1,416,000 ni wọ́n ń forí kó wàhálà lásìkò yìí agidi paali ó náà sì ni wọ́n fi ń gbìyànjú àti rí oúnjẹ òòjọ́ jẹ okonkwo wa tẹ̀síwájú ó ní owó oṣù òṣìṣẹ́ tó kéré jùlọ tá a tún sọ̀rọ̀ rẹ̀ lásìkò yìí òun gan pa ó tún kéré ó ní owó oṣù òṣìṣẹ́ tá a sọ̀rọ̀ rẹ̀ lásìkò yìí ǹjẹ́ ẹ mọ̀ wípé tá a bá ní kára epo sínú ọkọ̀ gan ìdajì táǹkì epo òun náà ni yóò lè kó ìyún fún òṣìṣẹ́ tó bá tiẹ̀ tún ní ọkọ̀ tó ń lò tó jẹ́ pé ọlọ́gọ́rùn-ún lítà epo ni ọkọ̀ tiẹ̀ ń lò ìdajì 50 liters òun ni owó epo owó oṣù òṣìṣẹ́ yóò bá lọ ìdajì táǹkì epo nù ó sọ̀rọ̀ ó ní ẹ jẹ́ ká tiẹ̀ kọ́kọ́ wo epo wo ibo ni nàìjíríà wà lásìkò yìí ẹ̀yin ìgbà náà la ṣẹ̀ wá mọ kí ni tí a lè ṣe àbí ọ̀nà wo gan la ṣe gbé gbà tá a fi máa sọ̀rọ̀ pé ẹ jẹ́ ká yọ owó ìrànwọ́ kúrò níbi epo kì í ṣe pé n tó yẹ kó kọ́kọ́ wá nìyẹn bí ìgbà téèyàn gbé kẹ̀kẹ́ ṣáájú ẹṣin òun ni ààrẹ tinubu lábẹ́ ìṣàkóso rẹ̀ ló fi ọ̀rọ̀ náà ṣe ìdí rèé o tó fi sọ pé kì í ṣe ọ̀rọ̀ pé a yọ owó ìrànwọ́ epo ló yẹ kó kọ́kọ́ wáyé èyí tó ṣe pẹ̀kínrẹ̀kí o ohun tí ọ̀gá rẹ̀ alhaji atiku abubakar tí ó jẹ́ olùdíje dupò ààrẹ lábẹ́ àsíá ẹgbẹ́ òṣèlú ti ADC tí òun náà ti sọ amájẹ́ wọnú ìwé ìròyìn the nation lọ níbi tí ọ̀gá àgbà yányán fún iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ nàìjíríà ọlátúnjì dìísù ní òpin ọ̀sẹ̀ tó ti gba gbogbo ọmọ orílẹ̀-èdè nàìjíríà ní ìmọ̀ràn wípé ẹ ṣọ́ra fún ìlò ni ní jàǹdùkú olóṣèlú o gbogbo ẹ̀yin kọlọ̀ràn sí tẹ́ẹ̀sì kúndùn àti máa kọlu àwọn èèyàn sọ ògúlùntún ọ̀rọ̀ gbaun lórí ayélujára ètò ìdìbò ń bọ̀ ìpolongo náà sì ń tẹ̀síwájú bẹ́ẹ̀ sì ni ohun gbogbo kálukú ló ní àwọn tí wọ́n ń ṣe tiwọn tọ́jọ́ ń fẹ́ra wọn ọ̀rọ̀ òdì òdì ọ̀rọ̀ àbí àwọn ìkọlù burúkú burúkú lórí ayélujára jẹ́ ká lọ ṣọ́ra fún ẹ̀yin tẹ́yin náà sì ti ń gbáradì pẹ́yìn ni wọ́n lò fún ìwà jàǹdùkú gẹ́gẹ́ bí àwọn olóṣèlú ti ń lò wọ́n ẹ̀ lọ ṣọ́ra yín ọ sọ̀rọ̀ náà o ni ní ìlú àbújá ṣe é mọ̀ wípé àbújá youth declaration ilé tí ó jẹ́ ìkéde látọ̀dọ̀ àwọn ọ̀dọ́ ní ìlú àbújá pé tọ́ ó tó àsìkò báyìí ẹ jẹ́ ká jọ síra wa níyè ẹ gbọ́dọ̀ kóra yín jọ gẹ́gẹ́ bí ọ̀dọ́ olórí pípé kárí kinní ọ̀hún ṣe ní ìrọwọ́ àti ìrọsẹ̀ ni o dísù nínú ọ̀rọ̀ tó bóde látọ̀dọ̀ agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ńlẹ̀ yìí á ní ìní ẹ̀dù wọn ni náà ló mú da gbogbo àwọn èèyàn ọ̀dọ́ lápapọ̀ pàápàá jùlọ ẹgbẹ́ kan eléyìí tí wọ́n pè ní National Youth Leadership and Security Initiative of the Nigeria Police Force lábẹ́ ìṣàkóso iléeṣẹ́ ọlọ́pàá ilẹ̀ Nàìjíríà ni oni awon na ni won ki yo ko ti ogbon isi ohun ti awon ba npe awon si ni gbogbo igba be ni awon ni gefila ma obe si o gbogbo akiesi to ba npe won si lasiko yi ke eto idibo ko to bere ki idibo gan nigbati idibo ba nwaye ati leyin re na ni awon ma teti igbaroye si o o soro yi na lasiko eto kan to je ti olojo meta eyi tan fi sami a jodun ati ayajo awon odo lagbaye todun 2026 international youth day eto ohun won ni ohun na ni o je pe ogoro awon eyan pataki na ni won wa nbe ti o si je pe oniruru eto ni o sele ninu re to kojo lara re na ni ajoko apero to waye ti won tin so igbani niyanju imoran ati lani loye lara re na ni awon irin ti o je ti irin ologbonran gandan ti walkathon ti won se ati eto gbigbin igi loniranran pe eje agbigin nitori gbigbin igi alaafia ati so dotun emi ati iye nbe lara re ta ba mi afefe re alaafia re na la si tun ma ri to nti awon eto mi lorisirisi eyi ti won fi n gba orilede Nigeria gbogbo ni iyanju lati mo ojuse won ni ona to to eleyi ti yo si ma dari omo orilede Nigeria si sise ohun to ye won ni oga agba olopa won na wa fi kun o wipe agbekale eto yi ni won tun na ye re lo si awon ile eko gbogbo won si na ye re bakan na de eka ti awon eleto agun baniro ati gbogbo egbe yowu to ba je ti odo ati agbodo laruge ni toro ti orilede Nigeria Abuja ni won ti bere
1: Ode yin ololufe wa ni ata elujara ni agbaye adupe popo ju lowo yin e ma se be ba nipin ni mewa mewa eyin se ngbo wa lori ero ilewo ati radio yin na agbe osuba kare fun yin a to fe doke lo ni e ku kale
2: babe why are you frowning for me now?
3: Woman, make noodles for me.
2: Hey, this woman. Okay, how do you want it?
3: I want it as it is hot. Let it burst my brain.
2: Okay, I'll make it. But if I make it, I want a kiss.
4: Leave it to Golden Penny. Because with Golden Penny noodles, you'll get your noodles how you want it. Enjoy quality, nourishing goodness of Golden Penny noodles for that irresistible taste.
5: Golden Penny noodles, now available in stores near you.
6: Life no dey stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people dem trust Panadol Extra. Dem don prove in combination for clinic saying they give extra relief for pain wey tough. If it no be Panadol, e no fit be like Panadol.
7: Make you always dey read the label before no use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.
8: Hey!

0: Veni akinyi wipi eka abo kwa da ase koni ti omolu abi e koni adani akokore ebe e koni akokore e tongo nsategon lati nwa afe fofo balawu. Adugo felele eni lo ibadu atojo lulu ikpinle oyo na lati nkinyo. Ekwe sowo she shonlo lakwa abite yinon wa. Eje adjo lo si ata elu jara ujo po Facebook elo shi awari eni tono Splash FM 105.5 ibadu. E like, e love, e share, e comment yin. Eje, kinye ki o magbira. Kewa mabo akwe, ne mewa, mewa, ene kokon. Egbe alade sheku ere ododo. Aye wa koni duro, egbe wa koni daru. Ajeri egbe wa o. Amin. Gwogbe egbe alade sheku ere ododo. Wani, awan fi asiko idupe o. Fala ngoba ati fungbo gwa wwe niyon. E ti wan shebe, ti wan wafu a yesi ati akwane lala o. Lásìkò tí wọ́n ṣe àkànṣe àdúrà kan àti ìró ọmọ ẹgbẹ́ lágbára léyìí tó jẹ́ pé gbogbo ẹ̀ gbogbo ẹ̀ ó forí ó fi ṣọ̀kan sínú ayẹyẹ àjọ̀dún ọdún kẹfà ẹgbẹ́ gbogbo alájẹṣẹ́kù nígbà tí wọ́n tẹ̀síwájú wọn ni gbogbo àjọyọ̀ ọ̀hún àjọ̀dún ọdún kẹfà òun náà ni wọ́n ṣe òní pápá ìṣeré ńlá ti àdámàsígbà nílùú ìbàdàn ìyẹn ní ọjọ́ ìkejìléní ogún oṣù kẹjọ ọdún tá a wà níbẹ̀ ó túmọ̀ sí wípé sátidé àbámẹ́ta torí kọjá lọ nínú gbólú ọ̀hún wọn ni àwọn kí àwọn ẹni bí ẹni àti gbogbo àwọn ènìyàn gẹ́gẹ́ bí ènìyàn èyí tó jẹ́ wípé ìwé láti wá bá wọn ṣàjọyọ̀ ó dórí tábìlì wọn bẹ́ẹ̀ wọ́n wá wọ́n sì ṣe àtìlẹyìn ńláńlá fún àwọn ọmọ ẹgbẹ́ ọ̀ wọ́n ní àkọ́kọ́ náà wọ́n ní àwọn kí bàbá wa níkàlẹ̀ ẹnjìníà dọ̀tún sanusi ìlàjì wọ́n ní bákan náà lọ pé àwọn lọ tààràtàrà ó dìwọ̀ lórí tábìlì sẹ́nítọ̀ sàràfàdìyìn abiodun ali wọ́n ní igbó pé òun tó lọ tààràtàrà ó dìwọ̀ lọ́dọ̀ ọ̀nàrẹ́bù adẹ́rẹ̀mí ozenia bers nígbà wọn ó tún gbé ìpẹ́ ọ̀pẹ́ lọ ó di tààràtàrà lọ́dọ̀ sẹ́nítọ̀ yinus akintunde nígbà wọn tún rí igbó pé òun gẹ̀gẹ̀gẹ̀gẹ̀ ó dìwọ̀ lọ́dọ̀ alhaji musa alongbija wọn ní ọ̀tọ́ síbẹ̀ hàn kódà ìdúpẹ́ àwọn tó lọ tààràtàrà o sákàtà alhaji àánú akọgun ani àti gbogbo alága lẹ́lẹ́kùnjẹkùn gbogbo àwọn ìgbìmọ̀ aláṣẹ esco ní gbogbo ẹlẹ́kànjẹ̀ka gbogbo ọmọ ẹgbẹ́ káàkiri tòkètìlẹ̀ ìpínlẹ̀ ọ̀yọ́ àti gbogbo ọmọ ẹgbẹ́ pátá ní àpapọ̀ wọn ni ọlọ́run ọba yóò jẹ́ kí ojú ó tún máa rọ́dún bẹ́ẹ̀ ni ọmọ ẹgbẹ́ wọn mọ̀ pọ̀ sí o wọn ni àwọn gbàládùá ni pé ayẹyẹ tọdún yìí kò ní jẹ́ àṣemọ̀ láṣẹ lọ́wọ́ elédùà wọn wá rọ̀ tikẹ́rẹ́ tikẹ́rẹ́ ọmọ ẹgbẹ́ o ni pé kí wọn ṣe bẹ́ẹ̀ kí wọn mọ̀ tẹ̀sọ́wọ́ iwájú wọn mọ̀ gbàgbé àwọn àsìkò pàdé wọn bẹ́ẹ̀ wọn jẹ́ kí owó kọ́ mọ̀ wọlé déédéé nítorí pé owó ń kàn ó náà ló jẹ́ igi lẹ́yìn ọgbà fún ìjàgere àti ìdàgbàsókè alájẹṣẹ́kù nígbà tí ẹni tó jẹ́ ààrẹ ẹgbẹ́ lápapọ̀ àwọn náà ṣe àlàyé ọ̀rọ̀ wípé àwọn dúpẹ́ lọ́wọ́ gbogbo tikẹ́rẹ́ tikẹ́rẹ́ gbogbo ọmọ ẹgbẹ́ gbogbo àwọn olóyè ẹgbẹ́ pátá gbogbo àwọn olùdarí ẹgbẹ́ pátá wọn ni àwọn gbé òṣùbà káre fún wọn fún ipa ńláńlá tí wọn kó àti ìfọwọ́sowọ́pọ̀ wọn o lásìkò àjọ̀dún ọdún ìkẹfà ẹgbẹ́ náà léyìí tó sì jẹ́ pé ó wáyé nírọ̀wọ́ àti ìrọsẹ̀ ohun gbogbo ó lọ gẹ́gẹ́ bí àwọn ṣe kọ̀wé rẹ̀ nígbà tí olùkéde ààrẹ ẹgbẹ́ náà ni wọ́n ń sọ̀rọ̀ lọ́wọ́ ń bẹ̀hùn eyín ààrẹ ẹgbẹ́ ààrẹ kazeem fasasi kò fẹ́ rọ́ má parọ́ ní jẹ́ bẹ́ẹ̀ wọ́n ní àwọn gbé òṣùbà káre fún gbogbo ọmọ ẹgbẹ́ o bẹ́ẹ̀ ni àwọn ń kéde fún gbogbo ọmọ ẹgbẹ́ pátápátá ẹgbẹ́ alájẹṣẹ́kù èrè òdodo ayé wa kò ní dúró kò sì ní dàrú ẹgbẹ́ wa náà kò ní dàrú o a ó jèrè ẹgbẹ́ wa o àmì alájẹṣẹ́kù èrè òdodo.
1: Ó sọ iye tó gbà.
0: Múra sí i.
2: Tẹ̀sán mọ́. Pọ́ǹchì ló gbẹ́ròyìn eléyìí jáde lápọ̀dọ̀ tèmi bí ohun ibi tán ti ní. Adarí àgbà fún ìgbìmọ̀ elétò ìpolongo ààrẹ lábẹ́ àṣẹ ẹgbẹ́ òṣèlú All Progressives Congress APC ìyẹn All Progressives Congress Presidential Campaign Council Abdulaziz Yari ló ti mú da gbogbo ọmọ orílẹ̀-èdè Nàìjíríà lójú wípé ẹgbẹ́ òṣèlú ọ̀hún tó yẹ pé náà ló lé téńté tábìlì ẹgbẹ́ òṣèlú APC ìpè gbogbo ohun tí wọ́n ṣe ní ìlérí pátá o òun náà ni wọ́n padà tí ń mú ṣe tí wọ́n sì mú ṣe gẹgẹ bi o ti jẹ nigba ti won polongo palantia polowo fun are Bola Tinubu pe eja tun dide eja tun jo dibo yan gẹgẹ bi are orilede Nigeria bo ba dodun 2027 yari na lo mu oro oro idaniloju iwa oni ojo Aiku Sunday tana leyin ti o bale bagẹ si papako ofurufu ti Nnamdi Azikiwe to nbe ni ilu Abuja orinrin ajo lo ile okere dide to si de oro idaniloju yi lo tenu awobode oni won tewo gba o be ni awon ololufe egbe na gbogbo omo egbe lapapo awon ara ati alajosepo to fi mo awon afenifere gbogbo ki se egbe afenifere o won ni gbogbo won na ni won gbarajo ni papako ofurufu ti won si nki kaabo se daada lo de papa le tan ti fi je adari agba ti igbimo eleto ipolongo are ti egbe oselu APC nigbati n ba awon niroyin soro yari soro oni egbe oselu APC si duro won koko na lori awon imulokan sinsin adehun re ele ti won ti se fun omo orile de Nigeria lati odun 2023 ipolongo are nigba na gbogbo n ta so o na lo tin wa si imuse ati imuse be si ni ori re lawon duro le o awon ki yo ye lori re nigba kokan le ton tin so bi pe ilere lawon se awon o si ni je awon eyan nitanmo bi ti wu komo yari leni ti o je pe won gan ni soju ti ekun ti ati wo orun zamfara lohun ni le igbimo asofin agba ni o soro bipe itewogbe awon ololufe yi ati omo egbe oselu lapapo eyi gan je apere ati ami nla kan wipe looto won ni igbekele to duro re ninu are Tinubu ati egbe oselu APC gan lapapo nigba tin ba won yan soro ni papako ofurufu yi won ni yari na lo fi emi more han o fun ifoju farafemi han ele ti o waye ni o wa ran won wipe be tin satileyin fun are Tinubu ati egbe oselu APC on na ni ke ma se lo o e seun gan ni onitori ti awa na ko ni ye a o si ni gbo ninu adehun wa ta ti se fun gbogbo omo orilede Nigeria lapapo papako ofurufu ti Nnamdi Azikiwe na ni Abdulaziz Yari eni ti se adari agba fun eto ipolongo are egbe oselu APC lo so be
0: ni won ba belenja woni awon osise feyinti labe ilese ijoba apapo orilede Nigeria woni kaluku won na ni ti mo gbedeke ojo mokan le logun sori tabili ijoba apapo le ye pe owo kan be baba legba woni owo ohun ti egberun lona adojo owo orilede Nigeria o owo na oje owo ati leyin egba ohun itura ni woni sugbon sa eja mo pe lati ya agba na awon orowo ohun gba o awon gbo won buwa lu oye oje sisan oye ka ti ri won lawon o re jade bi tawon ori omira leyi to si je wipe a ti mo gbede ke ojo mokan le logun bota fun joba bi be ko awon bo gboro aye be ni iwode ko ye ko ri be yo mo soruku lala ni o won ni gbogbo gbede ke tan so nipa re yi un ojo kewa osu kesan odun ta wa nibe papa pin gbede ke opin banu yala ko wo won ti ma wole tabi be ko wole tawon fon si gboro aye nje kin lo de won ni egberun 25 ni losu osu mefa ni si ni keni kokun o fi gba eyin na ewo lati gba na osu mefefa awon ogburo nkankan lataya gba na o si ti pepepe bayi won ni lati odun egbewo odun oko o le meta lati odun 2023 afisuru iwe iroyin the guardian onu je ka ri yan gbo sugba re orilede na ni omo do gege bi alaga fun gbogbo agbarijopo gbogbo awon are nile Africa na bi pade alagbara kan ijiroro nla ni e ti an fi sori awon ohun alumoni orilede kokan yo waye nile ti New York be ni ajo serap na nsalaye fun ajo to nse ko kari eto idibo wa pe oya eyin na se kini e kede e bota bombo elo ni gbedeke owo te fun awon oloselu ti a le lo fun ipolongo ibo won e ja gbo lati akata teyin fun ara yin iwe iroyin the punch o na lo gbeyan ko je bi ti maroke lori ti fun tedoroyin fun ti owuro oni adupe lowo yin o teyin ikan ni omo lu abilayo ago meji gerege gbankogbi la ogbe wa ago mẹsan lowuro lati fun tedo royin atomo wa lakotun re gbogbo awon lolufe cinema agbelewo ajoku ara ferapo logbe taiwo azan ti amo si ogogo omo kolodo fura lara re ah ojulowo omo ilaro kolorun jowo ki o ba ni te won si afefe re eh ani riru e mo be la se ki awon eyan wa ti won taja loran yan pe eyin na o kolorun oba ko ba ni fi ofore mi ah ton ni ri ibanuje mo tori pe ina o tun se bi se se afi kolorun oba ki o ba ni se mo nja ti si ago mesan ni owuro laun tola ni alade laja ropo temi ye royin ni awokose re omo tan so tan so tan guraye apere ire omo luabi wan ori yin o wa nbe
2: ago mewa kojo ogun iseju ni ke pade olori sport rate ta pe ni ja won si bo ba di laago mejo ale oni eja pade lori baba olore ilu olarin waju opele oro ade osi loruko ti mo nje mo nkini ti kike eyo lere kusu eko eswa

0: fún mi ní láti go.
1: Arábìnrin, ẹ ṣe ń ra àbúrò òróró ni. Ohun tí ẹ ò mọ ohun tó wà nínú ẹ̀. Ní tèmi o, òróró power oil ni mò ń rà. Pàápàá jùlọ, wọ́n ṣẹ̀ṣẹ̀ ṣe àpò pélébé power oil tuntun tó tóbi ní ìlọ́po méjì ju èyí tí wọ́n ti ṣe tẹ́lẹ̀ lọ.
2: Àpò pélébé òróró 90ml power oil tuntun, ₦300 péré ni. Owó rẹ̀ ò sì fani lápò ìyá.
3: Ìjẹ́ owó ọ̀nà láti dáàbòbò àmúlò dátà rẹ. Ìdáàbòbò àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ. Àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.
4: No, they stand for one place sake of say person get headache, backache, muscle ache, menstrual pain or toothache. That's now why millions of people them trust Panadol Extra. Them don't prove in combination for clinic saying they give extra relief for pain weight tough. If it no be Panadol, enough it be like a Panadol. Make you always dey read the label before na use am. If the symptoms no come out after 3 days, I beg, go see your doctor or physician.

sáà tuntun lórúkọ àlá bẹ́ẹ̀ bàbá tọmọ àtẹ̀mí mímọ́ as usual eriwo yà ìyá bá wọn kan ẹ wo ẹ̀yin ọ̀tẹ́ gbè mí ṣe ẹ ti rẹ́dì ọ̀tẹ́ sáà yìí yóò gbè wá o èmi olórí ọ̀tẹ́ gbè mí olórí sport mọ́rẹ̀mí àjànṣòro tó ń ṣòro bí agbó mo tún ti dé o gbogbo wa la máa jẹ breakfast everybody ló máa collect premium ni olúwa ṣe mí lógo níbẹ̀rẹ̀ sáà tuntun o tó ròyí fáwọn olórí fc ọmọ mi ajayi ló sponsor ẹ ti man united tí wọn fọ ggmu ẹ ó ti padà ó ti pàwọdà ggmu pàwọdà o ó di mumu níbẹ̀rẹ̀ sáà tuntun ẹ wo àwọn ṣẹ̀ṣẹ̀dé náà sanwó dìde ń di ẹlẹ́kùn fc o èṣù ṣàwọn èṣù pupa o ọ sì tí ó sì ìyẹn fáwọn èṣù pupa wọn fìyà bẹ̀rẹ̀ sáà káríìkì ó bẹ̀rẹ̀ sáà tuntun bí ọ̀tọ̀ rickshaw ni ẹ o ìgbà tí ká tó bá di márúwá sáà tí ìbẹ̀rẹ̀ iṣẹ́ ti ń dàrú mọ́ káríìkì lójú ó ti rújú fún mọ̀ńkẹ́lì o ẹ wo ọ sì tí wọn fi set piece pieces máa ń yo tí wọn ò sẹ́ẹ̀tì rárá pẹ̀lú gbogbo fùràpápá tí káríìkì bá bá wa bẹ̀rẹ̀ sáà tó kọjá ni máa ń yù ló máa gba líìgì kò sórí àwọn orí adé fc níbẹ̀ kinní kan ó ti bẹ̀rẹ̀ sáà báyìí o ara àyà ló yun yín àwọn ọmọ malik kárí ara ara àyà ló yún àwọn ọmọ malik kárí ara báyìí o ẹ wo wọn mẹ́mìí wọn lọ́wọ́ ni ṣé ẹ rí tọ́síàmù ń ti wọn kọ́lọ̀ mọ̀ jẹ́ kí wọ́n fi owó kan fi jóná ni kọ́lọ̀ mọ̀ jẹ́ kó wo owó wọgbó ni bóyá torí àjọ alájọ tán kó lọ́dọ̀ wòlíì àròlé ni ò jẹ́ kó jọ fún wọn o torí kí la bá pelé ẹ wo sáà yìí máa gùn ẹ máa làágùn ikọ̀ míì yóò kó sí làágùn ọlọ́run ló lẹ̀mí èrò ẹ kú ojúmọ́ ní gbogbo ibi tẹ́ ti ń gbọ́ ìkànnì splash 105.5 fm ilé fún bálágbègbè fẹ́lẹ́lẹ̀ nílùú ìbàdàn ilé bàbá àkàndé gangan ilé ọba àkàndé tí ó pè méjì lórí ètò ìjà wọn sí ìròyìn eré ìdárayá láti ẹsẹ̀ kù kó lédè nàìjíríà ilẹ̀ adúláwọ̀ àti jákèjádò àgbáyé lórúkọ lọ́wọ́ bọ́tìn fún òwúrọ̀ tòní desmond tó dìjì àgbáwo tọ́tọ́tọ́ àgbáwo tó ń fasẹ́mu ni fúnjẹ́ ọláwọ̀ alẹ́ sẹ́ẹ̀sì ló lóòótọ́ ètò ìjà wọn sí adéronke adéṣọlá lórúkọ tèmi olórí sport olórí ìròyìn eré ìdárayá ìbàdàn ká máa vinga ti yín gangan ẹyin tèmi lónìí lọ́jọ́ ajé àràjé jẹun àlàjé lọ́wọ́ ànínilọ́rùn àrísìkí owó àrísìkí ọ̀la àrísìkí tí ń dẹ́rù úbòsì ọlọ́run ọba mi òkè kó dàlẹ́ gbogbo etí tó ń gbọ́ ìkànnì lọ́wọ́ ni kọ́lọ́run ó ṣàánú ẹni ni ká mọ̀nà já wéréwéré ká mọ̀nà já wàràwàrà ó lágbàá pọ̀ ó dáa lóní kánmọ́kánmọ́ lóní wéréwéré lóní kí a mọ́sá lóní wàrà ń sísà ó ti ṣú àjò ẹ̀yìn tèmi ẹ̀ ní kánkújẹ́ ẹ̀ ní gungi àárẹ̀ ẹ̀ ní máa yan fóònù ṣẹ́rẹ́ àwọn àdúrà mẹ́tẹ̀ẹ̀ta tí mo máa ń ṣe ẹ̀yìn èèyàn máa ń rò pé láǹbà ni o ṣùgbọ́n ó tí kì ó kánkù ẹ̀ ní kánkújẹ́ ká mọ̀nà já wéréwéré náà já wàràwàrà ẹ̀ torí tí èèyàn bá lọ ṣe àwúrẹ́ igi tó bá téèyàn bá ṣe àwúrẹ́ igi àkànmọ́ ọ̀nà èèyàn fẹ́ gbá fúnyàn ló ń jẹ ẹ wá mọ̀ máa yan fóònù àwọn pẹ́ nítorí rè ó bá pé kò sí wọ́n èèyàn ni mo ayan sáyán sí ẹ wò àwọn àdúrà tó kọ́ńkì ọlọ́run ó ṣàánú ọ̀pọ̀lọpọ̀ èèyàn lẹ́ẹ̀mọ́ à ń sọ pé action pọ̀ bí ògògò kò sá action mọ́ o torí pé ògògò kan ó ti lọ ọlọ́run ọba ó de ẹlẹ́fẹ́ ni ire ni ọlọ́run ló lẹ́ẹ̀mí èrò àmẹ́jẹ́ mú ẹ̀dín yẹn mọ́wọ́ kẹ́ mọ́ fi yẹn rúnra bí wọ́n ṣe ń pawó ìyẹn láàárọ̀ ọjọ́ ajé òní ṣùgbọ́n ẹ̀jẹ̀ mú látàgbọ́n káàṣì ẹ̀ *347*1004*#*347*1004*#1# òun náà lẹ́fìtà láti jẹ lójú òpó káàṣì ẹ̀ ìyẹn láàárọ̀ tòní tàbí www.cashier.ng www.cashier.ng òun lẹ́fìtà láti jẹ lóòrọ̀ tòní lójú òpó káàṣì ẹ̀ ẹ mọ̀ gbégbó ẹ̀ ẹ bùra mọ̀ àwọn tó ti jẹ́ cashbot lọ́jọ́ friday àwọn tó ti ń jẹ wọ́n ti mọ̀ bó ṣe wà sí ẹ̀yìn náà ló kàn ó ẹ mọ̀ lọ rò wípé kò ní sẹ́ẹ̀tì dọ́dọ̀ tí yín ẹ mọ̀ rora yín pin ẹ má jẹ́ kankan náà kándù sí yín lẹ́sẹ̀ ẹ lé bọ́ọ̀sì yẹn mú bó jẹ́ ṣàkàbà yẹn gan *347*1004*#1# tàbí www.cashier.ng tọ́jú orí ẹ̀ bá wà lábẹ́ ọdún méjìdínlógún kò lè ta káàṣìẹ o ọdún méjìdínlógún sókè òun náà ló lè ta káàṣìẹ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ ó dáa ẹjẹ̀ ń wọnú ìròyìn eré ìdárayá rẹ̀ nísànsàn láàárọ̀ tòní torí wípé kíkọ́
àjọ tó ń rí sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lórílẹ̀‐èdè nàìjíríà ní nigerian basketball federation ṣáájú líìgì àgbọ̀jẹ̀ eré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lórílẹ̀‐èdè nàìjíríà nigerian premier basketball league ìyẹn playoff eléyìí tó máa wáyé fún ọdún ẹlẹ́ẹ̀kẹrin ní tẹ̀lé-n-tẹ̀lé òun náà ti jẹ́ òdìmí pẹ̀lú port harcourt nípínlẹ̀ rivers ni ó ti láǹfààní láti wáyé ìdíje ọ̀hún tó yẹ kó wáyé lọ́jọ́ kejì lé ní ogún ọdún ti da ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ ọdún tá a wà yìí ìyẹn phase 3 òun náà ti jẹ́ òdìmí mọ̀ wípé kò ní láǹfààní láti bẹ̀rẹ̀ lọ́jọ́ kejìlélógún ìyẹn láti bí ọjọ́ méjì sẹ́yìn tó yẹ kó ti bẹ̀rẹ̀ yóò wá bẹ̀rẹ̀ lọ́jọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù kẹjọ títí da ọjọ́ kẹfà oṣù kẹsàn-án ìyẹn ní basketball stadium 59 Niger Street ìyẹn nílùú port harcourt ìyẹn port harcourt township stadium nípínlẹ̀ rivers yóò ti láǹfààní láti wáyé ẹgbẹ́ ẹni tí í ṣe igbákejì ààrẹ àjọ tó ń rí sẹ́rẹ̀ ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lórílẹ̀‐èdè nàìjíríà alága babatunde ogunade òun náà ló ń jẹ odi mímọ nínú àtẹjáde tó buwọ́lu eléyìí tí ẹni ti jẹ akọ̀wé àgbà ẹgbẹ́ náà aminat amanchi eléyìí tí wọn jọ fìlédè pé ìdíje playoff league àgbọ̀jẹ̀ bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ lórílẹ̀‐èdè nàìjíríà yóò láǹfààní láti wáyé ikọ̀ mẹ́jọ òun náà ló láǹfààní láti kópa ìyẹn ní playoff ọ̀hún. 4 mẹ́rin lágbọn Atlantic Conference ìyẹn Rivers Hoopers Marktown Flyers Hoop and Reed tó fi mọ́ Lagos Raptors tó dẹ̀ jẹ́ wípé mẹ́rin látàgbọn Savannah Conference ìyẹn àwọn akẹ́gun méjì náà pọ̀ sí a ní Aso Skyhawks 313 Warriors Gboko City Chiefs àti Kano Pillars àwọn mẹ́jọ wọn jọ mọ̀ mú nǹkan lẹ́dẹ̀ wọ́n gbàgbé wípé Rivers Hoopers òun náà gẹ́gẹ́ ni dáàdì tó bí grandfather everybody o torí wípé ẹ̀mẹ́fọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ náà ni wọ́n ti gba líìgì àgbọ̀jẹ̀ bọ́ọ̀lù aláfọwọ́jù sájò tó lè dé nàìjíríà ìyẹn kingsmen bẹ́ẹ̀ ìròyìn tó ní ṣe pẹ̀lú kingsmen náà ni mo ní ìyẹn lápá bí làwọn ṣòro tó pé kọ River Super àwọn náà ni wọ́n ti gbé kó tó di wípé Super 8 ìyẹn playoff kó tó di pé yóò láǹfààní láti bẹ̀rẹ̀ wọ́n ti tawọ́ sí Oma Abadi láti darapọ̀ mọ́ ikọ̀ River Super àwọn wà pé arákùnrin yìí nílẹ̀ Adúláwọ̀ ó ń ṣe dáadáa o gẹ́gẹ́ bí eléré ìdárayá bọ́ọ̀lù aláfọwọ́jù sájọ ẹ̀rí rẹ̀ ti kópa lórílẹ̀‐èdè tunisia àtàwọn orílẹ̀‐èdè míì nílẹ̀ adúláwọ̀ pẹ̀lú basketball champion ikọ̀ River Super òun náà ní ṣe ajé tuntun wa gbé wá báyìí ikọ̀ d tigers orílẹ̀‐èdè nàìjíríà àwọn òfin kẹ́gbọ́n ga ilé ọlọ́rọ̀ ìṣọ́rẹ̀ tí ń gbá èyí tán tún gbá ní ẹnu lọ́lọ́ yìí ìyẹn lánàá orílẹ̀-èdè belgium ó fìyà jẹ wọn o ọgọ́rin àádọ́rùn àmì sí àmì márùndínlógún ọgọ́ta 90.55 points òun náà lórílẹ̀-èdè belgium ni wọn pàdé tigers ni wọn pa wọn jẹ o wọn sọ wọn belgium jẹ wọn jẹ kú jẹ ni wọn náà ó ṣàánú ìgbà orílẹ̀-èdè spain náà sì ni wọn bí jọmẹrin àbí márùn sẹyìn àwọn náà wọn fi lulu spain ní orí di tigers ni friendly games ni náà warm up games ni ṣé ẹ rí i tábà sọ pé ká máa pèsè àwọn ìfigagbága ẹ fáwọn agbábọ́ọ̀lù àbágbọ́bọ́ọ̀lù aláfọwọ́jù sájà béèrè ìdárayá kankan ni ṣé rí gbogbo omi tó bá kù sí kí àwọn àpọ́n jìyà ní ìsìn gbogbo omi tó bá kù sí mo ṣí ọ̀pọ̀ olùkọ́ni rẹ̀ náà wàkámà yóò ti máa rí i pé má jẹ́ wọn wá kàńdá ẹ̀rù má jẹ́ wọn wá kúwà yóò ti máa rí i yóò máa lè ráyè ṣe àmójútó ìyẹn fáwọn ibi tó bá kù sí ẹni tán bá sáré lè pè tán lè fi di ibi tí ààyè ti ń yọlẹ̀ ni bó ti jẹ́ pọ́n ṣe ń rí yà defense tí ò bá sí defense kò sí gbogbo yẹn wọ́n tètè wá ẹni tíbi tán fi di attack tí ò bá sí náà wọ́n tètè mọ ọmọ gbogbo bí wọ́n ṣe ṣe tó fi jẹ́ wípé nǹkan yóò mọ ṣẹnu re ìyẹn fún wọn bó jẹ́ pé ẹni tí ó mọ tó jẹ́ pointer wọn àbí point guard wọn lókùn tí wọ́n ṣiṣẹ́ lé lórí ni tó tán bá dénú líìgì àbí tán bá dénú díje fẹ̀yà àgbáyé àwọn obìnrin kò ní sí wípé yóò wà mọ yọlẹ̀ ìyẹn fún wọn mọ́ gbọ́ àwọn figagbága tí wọ́n tiẹ̀ ti ń gbà ó ń wú èmi gan lórí torábù orílẹ̀-èdè tó yẹ kan kojú náà ó wà lára àwọn orílẹ̀-èdè eléyìí tí wọ́n jọ ń kópa nínú àwọn ìfigagbága ọlọ́rẹ̀ẹ́ sọ́rẹ̀ẹ́ àwọn tí wọ́n tún jọ wà ìyẹn ní ìwọ̀n kan náà ókè ẹ jẹ́ lọ sínú ìdíje tó ní ṣe pẹ̀lú eré ìdárayá orí ọ̀dàn torí wípé ààyè àti mọ́mú tíkẹ́ẹ̀tì lọ kópa nínú ìdíje eré ìdárayá orí ọ̀dàn ti tàgbáyé World Athletics Championship fọ́dún 2027 òun náà ló ti bẹ́ẹ̀lẹ̀ ìyẹn láti òní lọ́dọ̀ ẹ̀pọ̀ àwọn eré ìdárayá lọ́lọ́kùn òòjọ́ kan òun náà ni wọ́n ti ṣílẹ̀ fún àwọn eré ìdárayá láti lọ mọ kópa World Athletics òun náà ló máa wáyé ní Beijing lórílẹ̀-èdè China ìyẹn ní ọdún tó ń bọ̀ tó dẹ̀ jẹ́ wípé
awon mi o le ko bi statistics early statistics ele ti han ti ni eyin entry standard 60% ma je true world ranking igbele won re bo ba se wa daada si iyen lo de agbaye eyi to ku eyen bi da 40% mo je pe ni lati sa qualifiers abi lati se qualifiers ke to lanfa lati ko pa nbe be Celestia Diamond League to wa ni Poland lo pin ose yi oluwa kan isola ajayi ohun na lo kopa ni asekagba 100 meter ati tawon okunrin bo se je pe ipo keta ohun na ipo kerin e ma ibinu enu mi agbo ipo kerin lo se leyan mo lede Jamaica iyen Oblique Seville ati Kenneth Bednarek to fi ma Christian Coleman awon meteta yen ni won ni podium finish to de je wipe kan isola ajayi 9.94 seconds lo lanfani lati ni e ko ni podium finish ugbo o se daada Seville nte to ja we lori to gba good medal 9.83 seconds ohun na lo fi gba saaju akosile to ohun na ti ni 9.87 seconds eleyi ti Fred Kelly to ni le tele ni August 2024 bakan na ohun ni kokolo sare e folo de Nigeria iyen ni ana sugbon leyin to si se daada ninu DJ Commonwealth Celestia na ni reje mi to si lo sa iyen ninu DJ Diamond igba kokko re sire ti o kopa nbe bakan na Ezekiel Nathaniel igba kokko ti e na re iyen ninu DJ Diamond League o de je pe gold medal ona lara kunrin mo tun mule o le de Nigeria ti funra re 48.47 seconds na ni to de je pe o lo mule de Nigeria akoko ninu DJ Commonwealth ti o lanfani iyen lati se be pon ninu DJ yi ipo kerin ohun na lo se iyen ninu ereje ti e na to lanfani iyen lati waye iyen 400 meters hurdles ele titi ke Nathaniel o tu kopa lana 14.83 seconds ohun na lo sa DJ Commonwealth ti mu gold medal Koyinsola Ajayi bronze medal mu DJ Commonwealth ewe won ti fi die mule pe Koyinsola Ajayi lo lanfani iyen lati kopa ni Girl Athletics Belizona International eleyi to ma waye lole de Switzerland to lanfani iyen lati kopa inbe okay iko edo queens to le de Nigeria ohun na ni o bere ise riju won ni wafu bi qualifiers eleyi ta fi mo boya won kopa ninu idije elekun jekun tile adulawo ti ta won obirin tori wipe AS Grande National ole de Niger ohun na ni edo queens ole de Nigeria ni won lanfani lati koju to de je pe edi ago mefa role ni fiya boga na lo ma lanfani lati waye iko ti league awojo le Nigeria obirin to wa iyen ni owo won oje odi mi mo pe awon da bi edun ro wo won si lanfani lati se daada lo kopa ninu idije elekun jekun ti le adulawo tawon obirin ewe iko super falcons ole de Nigeria awon na ni won bere ise riju won o fun ticket DJ Olympics ye Los Angeles 28 iyen ninu osu kewa odun ta wa yi to de je pe orilede Comoros won ma lanfani iyen lati koju laarin ojo 5 si ojo 13 osu kewa odun 2026 ohun na ni second round awon qualifiers ohun yo lanfani lati waye won wa ipo orilede bi Nigeria South Africa ati Ghana no ni bai ni gbagbaga won akoko gege bi heavyweight iyen ni le adulawo ele koko morosi lanfani lati yoyo si ipele to kan eyin igba ti won koko boko corona e kojo lede Sudan 30-0 na na won aggregate eyin ni se won ajan kanu ni abon face sole 17-0 ni gbese akoko bakan na 13-0 won na ni won na won ni gbese keji won sa paju e ko si nkan tan spell gbogbo Sudan to wa nu Sudan ko morosi spell south ni north ni west ni central ni east ni gbogbo e patana spell fun Sudan ninu jiya to lagbara ele to waye se wa ri figagbaga ninu osu kewa yi ohun na Nigeria ti bere se riju won lati mo boyan lo kopa nu DJ Olympics leyin bi odun 16 ile ti Nigeria ti lanfa lati kopa nu DJ Olympics gbeyin ko to dipon pada lo ni Paris 2024 2004-2008 ohun na ni Nigeria lo gbeyin lati igba na bayi egun ti se won ko to wa pada di odun 2024 be
lẹyin gba tawon yen ba wa lanfani lati waye super falcons ba na komorodo won tun mo foju sona lati ri daju e qualifiers mi to ma pada waye iyen ni odun to nbo won lanfani lati ni lo ko pa nbe ori ile adulawo orilede marun di ni ogoji na lo wo qualifying competition fun idije olympics sugbon orilede meji pere ohun na lo nlo ile adulawo okay fun idije ife aye agbaye awon obirin iyen playoff ti won na iyen preliminary tournament yiko to e waye ni Zurich o pe da je wo pe orilede Ghana ati South Africa won ti maintain na won ti maintain won koju na wa South Africa na Nigeria iyen fun aye lati kopa iyen ninu sori ile ti won wa yi pe da je wo pe isori keta group C orilede Ghana wa nti won orilede Ecuador ni won koju ngba to orilede Nigeria ngba to orilede South Africa an wa ni sori akoko orilede Uzbekistan na ma koju Papua New Guinea atawon ati Chinese Taipei awon na ni won jo koju ara won ba won to orilede Ghana ati orilede South Africa ni won se mo to ma koju ohun na wa go Ghana Ivory Coast la won na nti won kan to yan yo iyen si ipele preliminary round didije fe agbaye awon obirin to ma waye lodun to nbo re South Africa na Nigeria iyen ni ti won o da ja awon agba ball orilede Nigeria tan wa nile okere lopin ose yi mo sese daada si sa tuntun ti bere awon omo Nigeria won ti lanfani lati mo tanna ninu league orilede Turkey Victor Osimhen ya o se daada o iyen fun iko egbe agba ball Galatasaray lasiko ti won fi yaje ojugba won Exorum FK pelu ami ayo merin ti odo inu league orilede Turkey iyen ni ale ojo eti Friday omo orilede Nigeria ohun o se daada o inu fi gbagba na to da se iranwo iyen fun akegbe ni abala keji o te je pe koju nkan le fun fi gbagba ohun won Victor Osimhen o ti se daada ohun na mi awon abukabala kokko ohun to pari oje lo ti ju awon kan le iyen fun iko egbe agba bonu orile fun iko egbe agba bonu Galatasaray ogba adorun seju na lo de lanfani iyen lati gba fun e mo pe sa league ti won ti bere kan o ta won Europe to bere o ti wa ni goal merin ati ranwo kan isa ile ta wa yi nile gesi nile gesi oluwa semi logo ajayi o se daada fun iko all city lasiko tan o si fun man united ami ayo meji sodo ni mkm stadium ona lo ti mi awon o mi awon kan iyen ni opin ose yi gori akoko sinu iyen fun iko all city goda gori akoko nu ninu league ile gesi latodun 2017 goal wa semi logo oluwa semi logo ajayi ohun na ni bakana zadok yohana o gba gari akoko nu league ile gesi lasiko so brighton and over beyond ti won fi yato lo raja aston villa pelu ami ayo merin ti odo inu league ile gesi omo orilede nigeria ohun o te pori aga ohun na lo ti wole ko to wa de pe o ropo mati wefa lo ku bi iseju mejila ti fi gabaga to la fani lati tenu bodo ola oluwa ina na wa nle o fun iko not am forest asiko tan fi dem pola me kan sodo iyen lowo leeds united frank oyeka taiwa woniyi won na wa nu fi gabaga coventry city boye ko taiwa woniyi obe fi gabaga yan pada gbe wole ni asiko ti won fi di rem so wa arsenal ami ayu meta si odo be ninu league pele keji le gesi asole orilede nigeria otho okonko won na se daada asiko ti chelsea athletic ti won jawe lori pelu ami meji seyo kan iyen mo ojugba won lowo West Ham inu league ipele keji le gesi chidera ejuke o mi awon oko egbe agba ballu sevilla eleyin gba ti won fi yaja athletic bilbao ami ayo meta si eyo kan ohun na ni ejuke o ti bere sai daada iyen fun won bakan na ademola lukman o wa lori papo lasiko ti atletico madrid ti won ta omi ayo meji meji koju villarreal sugbon ko lanfani lati mi awon fun won ninu ifigabaga na nile germany Nathan Seller o mi awon iko egbe agba bayer leverkusen lasiko ti won jawe olubori pelu ami ayo merin sodo ni dfp poker iyen lopin ose yi agbo waju ko super eagles ohun lo wa latori aga lati mi awon ni iseju 95 iyen fun mi samuel chukwueze ohun na o se dara lasiko ti ac milan nitori torino bomi gbona ami ayo meji seyo kan iyen ni ojo osinmi sunday ẹ ku gbogbo 90 iseju ohun na
ni samaju kwezu lanfani lati gba olode se ranwo fun adan rabio adan rabio mo olede France play to fi mu winning go ile ti ko we agba ball we simi to lanfani lati ja olubori wa maduka okoye ohun na wa lojule fun coordinate asiko ti won ta omi ayo kokan oju komo ni DJ Italian Syria ewe Ako Adam ati ko Venezia won bere dada nu DJ Italian Syria won fi dire mi ni tadadi won koju Liz ami ayo meji si ayo kan be mo si Simon ile France inu league DJ French League on agbawo egbe ko Super Eagles ohun o wa lori papa lasiko ti Paris FC ti won ta omi ayo leyin oju odo koju Troyes iyen ni ope ose yi o da eniti si are ajo UEFA Alexander Seferin won lo ti je ko di mimo pe ewo ti erori aga ti Gianni Infantino joko si yen o mi lese re o eyin wa ni kilo ti gbomogbomo ohun po to hun fe ya ga mo di to hun fe joko saye re to hun fe gba mo lowo ni to hun fe di are ajo FIFA ni o lohun o jari ajo FIFA o o ni sugbon o sure fohun o dohun loju tada ipe ti Gianni Infantino ti o ba ko we fi se le worowo oni yo pada ri gobe yo ri wo ri wipe koni sawon ti o mo sejoba le lori awon eyan o ti de ona yen mo lowo akoko nu lei to je wipe ki Gianni Infantino ko mo mo wo po won wule pada di are ajo FIFA to ba gbegba iyen ni elekeji eleyi ti o ti gbe yi se npolowo ki oni wahala ma sele o option akoko ni pe ki Infantino ko mo wi pe ohun ni support ko sen to le support ohun ko ti mo po ohun ti yo bo ohun ti je tan elekeji ni wi pe ko ra ko wi fi sele iyen fun ra re orowo mo pe eto idibo won ni osu keto odun to nbo ni o la nfani iyen lati waye Infantino bo se je o pe won ni won fe ri ni youth tournament kan lópin ọ̀sẹ̀ yìí ó láǹfààní láti yọjú bẹ̀ ìyẹn báwọn èèyàn kọ̀ọ̀kan ṣe pàdé pọ̀ ní Dominican Republic kódà aróníròyìn kan ti ń bi pé kí ló tí ò fẹ́ fipò lẹ́fà jọ FIFA ó lóun ó rẹ nìyẹn lè yá àdírẹ́sà ni ọlọ́run ló lẹ́mí èrò ó tó rí pé mi àtàwọn lámìtọ́ mi ó wọlé láàárọ̀ kò ní ẹja lọ sí àgbéwò kó lè kójú owó ná ká dojú ọjà àmọ́ ìdíje Formula One ó láǹfààní láti wáyé ìyẹn lópin ọ̀sẹ̀ yìí o torí NTWDC ìyẹn World Drivers Championship tó wà lọ́wọ́ ẹ̀ ìyẹn Lando Norris ó mọ̀ ṣe dáadáa ìyẹn lópin ọ̀sẹ̀ yìí tó dẹ̀ jẹ́ wípé back to back win òun náà ló ti níbàdí nínú ìdíje Formula One bí gbogbo ẹ bá ṣe lọ tá a ṣe sọ̀rọ̀ lórí àwọn ìfikẹ́pẹ́kẹ́ tí ó wáyé lálẹ́ òní tó wáyé lópin ọ̀sẹ̀ yìí gbogbo ẹ̀ pátá lágbèyẹ̀wò tá a bá dé láti àgbòwò kádàgbò kó lè pójú ẹ má fojú òpó káàṣì ẹlẹ̀ *347*1004*1#. Bákan náà lójú òpó kan ní bá nínú rẹ̀ Facebook wa *105.5 Ìbàdàn ẹ̀kú kalẹ̀.

0: wọ́n tún bẹ̀rẹ̀.
1: Kú o lè ṣaláì máa fani lẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílà mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wọ́ ẹ̀kan lásán, ara yín kankan ò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀, yóò sì tún sọ àkókò náà dàkókò mọ́nìgbàgbé.
4: Moves must be made. My people just to work hard. Dreams and challenges motivate.

0: John Venn's 3-in-1 chocolate. Enjoy instant goodness.
1: Them say monkey smart, not because the tree near. But now monkey will jump past the eye they quick see.
2: Don't call me auntie.
1: This Big Brother Ninja Season 11 go hot past pressing iron. Now only the biggest moves go make I see you. Everybody come show themselves.
3: Yes, sir. Now 247 drama for Big Brother Ninja Season 11. Sharply recharge your decoder. Make you not for miss anything, though. All the bass boats they show for GoTV Channel 49. You still feel follow happenings with GoTV Stream. If you day road. Headline sponsor, Bet Power. GoTV. Love it.
4: Ibadan, are you ready? Something big and massive is opening soon at Palm Shopping Mall, located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Sinomart Superstore is taking over. A world-class Chinese store with over 7,000 plus square meter of shopping paradise with all household items like furniture, electronics, fashion and beauty all under one roof. Don't miss the grand opening of Sinomart Superstore on the 5th of September 2026. Get ready for big deals, big discounts and big celebration at the Palms Shopping Mall located on MKO Abiola Way, Ring Road, Ibadan. Tag all your shopping buddies, get your shopping list ready and let's turn up big on the 5th of September 2026. Sinomart Superstore. Cheaper, quality and satisfaction.
5: In the kitchen cooking rice
6: with Mama Dog.
5: Chicken in the pan looking nice
6: with Mama Dog.
7: Keep your voices down.
5: Smells yummy. Everywhere smelling so so nice
6: with Mama Dog.
8: Our neighbors will soon come and start knocking.
9: Good food starts with good oil. Mamado Oil brings out the delicious flavor your family loves. Mamado Oil is available in stores near you. Use Mamado Oil today.
10: Ọ̀pọ̀ padà látọjọ́ ọjà kan ní Splash 105.5 FM ilé fún Balagbèfẹ́lẹ́lẹ̀ nílùú Ìbàdàn náà lẹ́ṣin wà lórí ètò ìjà wọn sí ẹ̀lẹ́wọ̀ wá kàn ní Bandore Facebook Splash 105.5 Ìbàdàn ká tó lọ láàárọ̀ tó ní àṣeyí kò tó káàṣì ẹ̀ ìyẹn fún ẹnìkan tó jẹ láàárọ̀ ti tòní. Ó dá lójú òpó Facebook wa Splash 105.5 Ìbàdàn lè wá lápá abẹ́ ìdíje Dutch Grand Prix tó wáyé ní Zadot lópin ọ̀sẹ̀ yìí ó lágbà pọ̀ sprint race ní ti kọ́kọ́ ń ta lẹ́nu fún George Russell ṣùgbọ́n olúwa ọlọ́run ló mọ irú strategy ti Mercedes tí wọ́n ń lò. A sáà rí pé George Russell ẹlẹ́jọ́ ẹpẹjọ́ wẹ́wẹ́ la mọ́ ń gbọ́ ó sáà ó bá páàkì lọ́nà pé ó yá Kimi Antonelli ó yá kọjá kò mọ̀ bá tiẹ̀ lọ́mọ́ ìjà mọ́ fi gbagbaga. At the end of the day Lando Norris tó jẹ́ driver of the day torí ó wà tó dá ó wà tó ta lẹ́nu fún wa ní àná ló jáwé olúborí ní Dutch Grand Prix òun náà ló dẹ̀ jáwé olúborí gbẹ̀yìn kó tó di pé Summer Break láǹfààní láti wáyé wọ́n tún dé padà ó dàbí pé McLaren àti Lando Norris náà ti dé wọn ti jí o. Lando Norris ṣe pàkọ́kọ́ Kimi Antonelli ipò kejì George Russell ipò kẹta Lewis Hamilton àti Charles Leclerc ọlọ́run ló lẹ̀mí èrò ọlọ́run ló lẹ̀mí wọn ipò kẹrin sí Carlos Sainz Oscar Piastri ipò kẹfà Liam Lawson ìgbà àkọ́kọ́ rẹ̀ ní Red Bull ipò keje ipò Hülkenberg ipò kẹjọ Fernando Alonso point àkọ́kọ́ lọ́nu ta wọ ní sáà ta wà yìí ipò kẹsàn Pierre Gasly ipò kẹwàá ni ṣé wá rí fún Max Verstappen béèrè rẹ̀ ó torí bò gírí ni o. Kókó golf òun náà ni ìròyìn ti jẹ́ òdì mímọ̀ pé ó ti múralẹ̀ fún ìdíje US Open lẹ́yìn ìgbà tó gba Cincinnati Open ní òpin ọ̀sẹ̀ yóò fi àjẹjẹ Jessica Pegula àmì mẹ́fà sí méjì mẹ́fà sí mẹ́rin ló fi láṣekágbá Cincinnati Open lórí ẹni jíjà yẹn lòun á gbé lọ sínú ìdíje US Open tí ó bẹ̀rẹ̀ ìyẹn ní ìparí oṣù yìí. Bákan náà Arthur Fields ó gba ATP Masters 1000 title fúngbà àkọ́kọ́ nígbà tó fi àjẹ Francis Tiafoe àmì mẹ́fà sí mẹ́ta ìkan sí mẹ́fà mẹ́fà sódò ìyẹn six love ni ó fi láǹfààní láti nà ṣé ríròyìn yìí èmi àti pàtó mi rárá lájọsọ láàárọ̀ tòní torí ó lágbà pọ̀ eré ìdárayá búrẹ́lá fojú ṣáájú àwọn obìnrin lórílẹ̀‐èdè amẹ́ríkà WNBA ó ti di gbọmọgbọmọ kí ó kú òun lè rẹ ó ra tíkẹ́ẹ̀tì ó wò yẹ bí yẹn ló fi ra tíkẹ́ẹ̀tì ó lọ wo ìfigagbága àwọn obìnrin ó wá mú àwọn ẹ̀rọ ìgbàlódé ìbálòpọ̀ tẹ́lẹ̀ bó ń pè ní sex toy wọ́n mọ̀ mu wọ́n mọ̀ jù ìyẹn sí orí pápá táwọn ọmọbìnrin ti ń gbá bọ́ọ̀lù wọ́n mọ̀ jù mọ́ wọn wọ́n mọ̀ jù mọ́ wọn kí ni òun ti wá di gbọmọgbọmọ nínú líìgì ọ̀hún kódà ní bóyá bí ọjọ́ àná àbíjẹta ìkan lára àwọn injuries lára àwọn agbábọ́ọ̀lù aláfọwọ́jù ṣáájú ikọ̀ Chicago Sky òun náà ló jẹ́ wípé ó láǹfààní láti rí ó dá ẹni yẹn mọ̀ o wa joko sori agale tila bo se ri arakunrin be o kan pariwo ni pe security security en to le kini ohun ni en to le kini igbalode balopo palode ohun to le ni yen ki lode opun le re o di agbalagba eyan o si se gbugbu awon kan yi ti a mo pe ilu won na lawon kini ohun ti mo sele be na si lo ta ba nwo elomi na ti ba nwo ballu awon obirin gan lapa bi won pe ah o fa ya gbe ki saya na so o abi ko ma lo feyin gbe e ti ma awon kan ti mo na mo so kilo to ye pa gbugbu awon kan ori ori ori elomi e pe
2: alakoko akoju mara le akoju ma tokun se ri awon kan bayi emi le so ko boya awon kan ti won ti fa le ni ilu won ni tori pe kin ti won ba fa ye sile oni oni ma wa sibe yen lati wa se nkan bayi ko den se pe akoko ke se keji
10: ke sa mi ni ko le se wa mo ba ma gba bolu fi ni feed
2: eh to ba nbu yan o to ni se pe won se ba mo ro enu gba mi pe kini oro enu but in ton ju yen ehe so ke sa akoko ke se keji o ye ki joba ti wa nkan joba be ye kan ti wa nkan se si bi pe abuse na nse fun
10: ba yen se en ti e mu mu mo kan fi jo
2: ehe bo se wa ni yen bigbe bigbe habis awon elere daraya yen ni
10: awon wa ti o ti eye ko won lo abikodo adirogba akojumo laro ti
11: akojumo to kan akojumo laro
10: o da e lopin ose yi olohun lo yan do ni raola liverpool o mo pori live ni fohun olohun lo yohun sugbon ise po iyen fohun lati se sugbon won bere lowo rafa benitez pa ma gba bolu re meji to ti gba bolu labe re ri iyen avaro abelao ati xabi alonso ninu league legacy ta lo ro pe yo se dada rafa benitez ni se alonso ohun mo wo pe yo se dada sugbon abala ohun ro pe gbogbo o le senu re fun sugbon ohun lo gbianju ara ti e fulham ati chelsea lale oni ninu league legacy fi gabo ga koko iko chess ni awon bo monday to ba ye mo lo on ya ojo to serious ju la won fe se serious business ita won olodun lo le mi eru oya
11: lapodo temi ta ba wo fulham ati ko gba gbalo chess a ri pe ilu kan na la won me ti jo wa
10: be ni london
11: de a de ri pe ifi gabo ga to pe yo le ni sugbon kan to ka be ni ni pe
10: ta ore to la won mejeji oluko ni mejeji
11: be ni sugbon ta to wa be ni pe ta ba wo ati mo se bo awon iko gba gbalo mejeji iko chelsea ati ko fulham a ri pe ikwe gba bolu fun amu ye saba ba ko pelu ko chelsea to ba ti di pe oro awon mejeji won ti jo lafa lati koju ara won sugbon leni a ri pe oluko ni tutun ni fun wa fun ikwe gba bolu chelsea strategy tutun won na ni fun ikwe gba bolu chelsea ta ba wo wo ikwe gba bolu fun amu ile ni tan lafa lati mo so ta ba lo wa won fi ka ba gele tan ti lafa lati gba seyin pelu ikwe gba bolu chelsea won lafa ni lati se dada gan ni ti koda ni sa to koja gan ra won fi aje ipe gba gbolu chelsea ni sa ile to koja ile to tumo si wi pe ta ba wo present form awon mejeji nsin ta ba present form won ipe gba gbolu chelsea fi gawa ga meta tan gba seyin won bori meji won ta omi kan fun amu ti awon bori eyo kan o padanu kan o ta omi kan ipe gba gbolu chelsea ni gbogbo gba tan ti pade won chelsea ti win 26 times fun amu won win 4 times won de ta omi 11 times ile to tumo si wi pe chelsea o se daada ju won lo lale ni pe ile not wa wa o emi ri pe ko sibi ti ko fun amu gbegba bi chelsea o ba bori leni yo ta omi fun amu le na chelsea leni papa du lo olu ko nu tutun ile to gba ko so iko chelsea
10: o tun mo si nkan kan o mejeji na
11: ko tun mo si tutun na mejeji sugbon ta ba wa akosile awon mejeji na
10: awon mejeji lo da bi eni pe ale ile amo boya chelsea ayi pada ti ba won abi ko ti ba won ni nkan ti nto ba to le tori ewon ko ta ba gbagbe ni preseason won wa lara ko to se daada ju lo
11: ben
10: a mo boya kini yen won le gbe wa sinu league ile gesic mat
2: seri lapodo temi ki se pe ya ifi gaga yen ma je nkan to ko ma easy chelsea to ta ba wo le call mejeji
10: tori eyan ni ijo saturday won ma yin paro championship team ni kan ni coventry kini kan all city yo de gweja sin won lorun
2: so tori oluko ni tutun na lawon mejeji on kin jo se ta ba de oluko na mejeji ibi to ti jo nbo ibi kan na na ni tori loro temi gan iru abelo ayi I to fi to ko so di pelu real madrid ibiyanju si wa ju ti sabi aloso lo lodo temi so lodo temi bi wa mi pe figawa ga yen o ma le ninu ko ku so mi o ki ko chelsea ko bori o but bayi na o meji ke se figawa ga to easy fun iko sabi alo
10: e fun
2: eh ti won ko lo ba yen
10: eja mo wo Kodri laarin seju ayagun 30 seconds e lo e ka ro o man u ati your city se ta ka se laaro yi oruko yin ati bi ti mo tin pe yin
12: Anthony Adejinle lorúkọ mi.
10: Okay, Mr. Anthony, ẹ ti jẹ 25,000 lọwọ cash ẹ láàárọ yìí. Àwọn customer care wo pe yin láti bẹrẹ account details yin. Yes sir, ẹ ti cash ẹ niyan. Okay, bóyá tó bá di ọ̀la ká sọ tó rọ́jọ́ ti lọ. Maradona hand of God, bọ́ọ̀lù yẹn tó fi ṣe hand of God jere £2.5 million òun náà ni wọ́n ti ta bọ́ọ̀lù ọ̀hún ìyẹn lákòókò yìí. Ó wu ní ká jẹran pẹ́ lẹ́nu òfòna fún yẹn ó sọ́bọ̀ kò níjùbà lórí ètò jáwọn sí láàárọ̀ tòní. Títí ọ̀la ilé tá a mọ̀ pàdé Adéronke Adéṣọlá lórúkọ tèmi tí n bá dìde fún Yàtúndé Ọlá wo ni ó wọlé lórí spotlight kẹ́ ni ọjọ́ rere mo ti ń ga lọ torí mi ò fọ́ ẹ má kàná mi ní gbọ́ pé.

0: Alright. Nje ka ma kira wa gu dede we gbogbo bi te tin lanfa ni lati ma gba ikani yo. Ikani Splash 105.5 FM. Ele to wa nile Malavelele nile Ibadan. Oya ta lota ota nje ope ni ogbodo voice out. A tun ti de lo san teni pelu awon royin loloko ojo kan to je tere idaraya. Ni bigi bi ka kiri agba nla aye lo lede wa Nigeria. Ni pinle Oyo ati ni ese kuku ni o. Adupe fọlọrun oba anu o nloso alolayo ati alaafia latopin ose akede tun wa dari pada sori eto losan teni o ma du gbagba gede ma kan sori pa ati gbogbo re papa to ki asale o ya join together banzo ni paro yin lolaka ojo kan to jatere idaraya a tun lafa ni ati tusu ede sale koko iyen lawon royin eleyi to takoko takoko ba kan na lawon royin yajo yajo to loyinbo npe ni breaking news bi ba se nbalẹ bayi a si ma fan sira wala iyen losan teni ni o emi ni keko mo wa nile agbara o Desmond to the G agbawo ti ogbodo bawo je o gan ni mi fida wa ti o ma je ke lafa ti ma gba dada ni bigibi ka kiri agba nla aye tun di omo olawo lo lootu eto yale swagosi niyan Olaliams that loruko temi di top striker ele to gallant gan o ma dun gbagba kede ma kesi iyen losan teni o ya gbagba pa lati be yen e bari bazam bari bubu nibo ni ka ti be losan yi e ja bere latodo awon di tigress tori pe iko di tigress ninu igbarade imurasile idije fi eye agbaye eleyi ti nbo iyen ninu osu kesan yi ni orilede Germany ilu Berlin lolede Germany nibe gangan ni o ti waye inu ifigagbaga olore sore eleyi ti waye ti ko di tigress iko agboje lobirin ta ba so nipa bọọlu alafowoju sapere eleyi ti won se lati ma gbarade seri warm up game eleyi to waye laarin awon atolede Belgium iko di tigress won fi dire mi o 90-55 points on lolede Belgium lo fi fiya je won bo ti je gbe olore sore ni looto sugba o iko yi si ntesiwaju ilu Tenerife lolede ti Spain nibe gangan ni won ti gba ifigagbaga won o tun gba mi tori bi na ba tan laso eje iki tan le kana gege bi alaye eleyi ti o je jade lati enu oluko won oluko ni won Rena Wakama ojo di mimo yi pe ide happen tori idi ta won fi nlanfa ni ati gbe fi gagbega olore sore o ni lati wu awon bi ti kudie to wa ka won o si se atunse si gbogbo awon bi ti kudie eleyi to wa ko je bo se lo won je lapa be yen o ya gbagba pa lati be yen asudego eje ati owo waju to ba tin dinu osu kesan eleyi ta nwo lo kan yi eleyi ta mu ninu ose eleyi ti nbo yi ose ti nbo yi na ni abi ose ti nbo yi la bo sinu osu kesan ifi gagbaga oni beji ni ko ti super eagles won ma gba won gba kojo lede madagascar won gba lejo madagascar ilu uyo ni ipinle akwa ibom oniyan o ti waye awon ati madagascar won o si re ba olede Guinea-Bissau àwọn orí bá Guinea-Bissau olùkọ́ ni Eric Chelle nínú àwọn agbábọ́ọ̀lù tọ́dàbí ẹni yí pé ó ti ń fojú hàn pé olùkọ́ ni yìí yọ́ padà fìwé pé òun náà ni àwọn agbábọ́ọ̀lù bíi mẹ́rin kan ń bẹ tó ṣeéṣe kí wọ́n tún padà dé o bàbá sọ nípa Alhassan Yusuf Chidera Ejuke láti inú ikọ̀ Sevilla George Ilenikena àti Kelechi Iheanacho torí Iheanacho ó tún ti píkì padà ó ti píkì fọ́ọ̀mù ẹ̀ padà lára àwọn tó ṣeéṣe kí olùkọ́ ni ó tún padà fìwé pè nìyẹn o ẹ̀mọ́ gbàgbé wípé ó tójú bí ọjọ́ méjì mẹ́ta tẹ́ ti gbúrò Iheanacho gbẹ̀yìn ju gbogbo ẹ̀ lọ ọ̀hún ló ṣeéṣe kọ́ wà lára àwọn eléyìí tí wọ́n tún pè bákan náà Chidera Ejuke òun náà tún ti ń padà bọ̀ díẹ̀ ó dàbí ẹni pé gbogbo àwọn agbábọ́ọ̀lù tó bá wà ní fọ́ọ̀mù òun náà lolùkọ́ ni ń wò pé ẹ̀wọ̀n padà tún gbórí wọlé o fún ìfigagbága oníbejì ilé tó máa láǹfààní láti wáyé bí nǹkan ṣe rí nìyẹn tá a bá ń sọ nípa ìdíje kojú ikọ̀ ti madagascar àti ikọ̀ guinea bissau ní ti george inekeyina ìyẹn tiẹ̀ alitihadi ọmọdé ni ṣùgbọ́n inú ikọ̀ alitihadi ibẹ̀ náà ni ọ wà ní tiẹ̀ báyìí o ju gbogbo ẹ lọ nígbà ọba di inú oṣù kẹsàn-án tó bá ti dìbẹ̀rẹ̀ oṣù kẹsàn-án yẹn á wo àwọn agbábọ́ọ̀lù eléyìí tí olùkọ́ni erichelle tí ọmọ fìwé gbé wọlé ó yá gbàgbàgbà láti ibẹ̀ yẹn cashier we go again àwọn èèyàn tó láǹfààní àti gbẹnu sí ọkàn wọn náà ló nínú olóògùn yẹn jù láàárọ̀ àárọ̀ ti lọ kò pẹ́ rárá tí ọ̀ kò lọ fáa àárọ̀ ti kú òǹbẹ̀ àti ti wà lọ́sàn ẹni tí ó jẹ láàárọ̀ ò ní jẹ lọ́sàn o ẹni tí ó jẹ lọ́sàn ò ní jẹ láàárọ̀ ọ̀sán ni wọ ọ̀sán ni tiẹ̀ wà ẹ̀bọ́ ọ̀bá gọ́rẹ́ ni o tó wúrẹ́ ran tó rìlẹ́ǹtì ni o ọkàn wọn náà lọ́sàn yìí lọ́sàn yẹn má gbàgbẹ́ o a mẹ́nu bí àìfigagbága tó wáyé láàrin kan manchester united ń bologun gbà wọlé kí la kù dé kí ni ọ̀nà àbáyọ ìyẹn ọ̀tọ̀ a sọ nípa ìfigagbága tí ó wáyé lálẹ́ yìí láàrin ikọ̀ ti chelsea àti ikọ̀ ti fulham kí ló ṣeéṣe káwọn èèyàn ó retí bákan náà ẹ̀kọ́ ò tí ì fojú hàn o ẹ̀kọ́ ò tí ì fojú mú wọn ẹ mọ̀ pé a lè má ṣe analysis gbogbo ikọ̀ pàápàá jùlọ láti wo ikọ̀ tó ṣeéṣe kó gbégbá orókè nínú ìdíje líìgì ilẹ̀ gẹ̀ẹ́sì àti àwọn líìgì tó kù náà ṣùgbọ́n torí pé transfer ò tí ì tẹnubodò because o ti lè decide ibi tí kọ̀ọ̀kan ó forí transfer rẹ̀ sọ o ti lè so a lè ti conclude bẹ́yẹn tí wọ́n bá ti ṣe transfer tán tí transfer bá ti close láti mọ ntí lágbájá nírè é ntí tàmẹ̀dó nírè é ntí làkásẹ̀ gbé nírè é ìyẹn ni ó mú kí analysis yẹn kó dùn ún ṣe láti mọ kì í ṣe bí n tó nírè é pẹ̀lú n tó nìyí ibi tí n tó nìyí lè gbé dé òun leléyìí ibi tí n tó nìyí lè gbé dé leléyìí àátan ìmọ́lẹ̀ sí gbogbo ẹ̀ ìyẹn ti transfer tó bá ti tẹnubodò bí nǹkan ṣe rí nìyẹn o gbẹ́mi dáadáa triple a gbogbo united kingdom òun ti wà lórí ẹ̀rọ ayélujára ẹ ṣeun ẹ kú àdúrótì ó yá pápá láti ibẹ̀ yẹn ìfigagbága tí ó wáyé lálẹ́ yìí tí ó wáyé lénìí a ti yanjú àwọn afẹsẹ̀wọnsẹ̀ tó wáyé lánàá ṣùgbọ́n àwọn ìfigagbága tí ó wáyé lénìí ẹ̀bọ́ ni wọ́n ṣe pàdé ara wọn ẹjẹ́ wo àwọn ìfigagbága tí ó wáyé lénìí. Àkùdédé wò yìí.
1: Ìdíje talian sí ilé tí ó máa wáyé lásán. Ṣàlẹ́ òní. Bologun àwọn àti Lazio tó bá ti di aago 5:30 p.m. tó bá ti di aago 8 kú ìṣẹ́jú 15 ìyẹn 7:45 p.m. AS Roma ni òun àti Florentina ni. Bákan náà ìdíje italian ìdíje la liga tó máa wáyé ní ìrọ̀lẹ́ òní Osasuna wọn àti Levante tó bá ti di aago 6 àbọ̀ yẹn 6:30 p.m. aago 8 àbọ̀ 8:30 p.m. Alaga wọn àti Deportivo La Corona ni. Bákan náà ìdíje English Premier League eléyìí tó máa wáyé lálẹ́ òní fún àwọn àti Chelsea tó bá ti di aago 8 ní aṣálẹ̀ yẹn 8 p.m. bí kọ́ṣẹ́ nìyẹn.
0: Bó ṣe jẹ́ nìyẹn lápá ibẹ̀ yẹn láì dènà pẹnu láì fọ̀tápè láì ti gbá kan bọ̀ kan nú ni wọ́n ṣe kojú ara wọn nù ju gbogbo ẹ lọ ní ti káṣí ẹ̀yẹn *347*1004*1# ló máa gbé e débẹ̀ bó ṣe jẹ́ nìyẹn ẹ jẹ́ àlọ ojú ọjà ká lọ páàkádé bàbá tójú ọjà dé ká wá bọ́ sí òkè òkun ká tètè bọ́ sínú àwọn àfigagbága tá a fẹ́ mẹ́nuba àti àwọn analysis kọ̀ọ̀kan lọ́lọ́kọ̀jọ̀ kan tá a fẹ́ ṣe ẹ kú kalẹ̀.
2: So my son, welcome to the Kalangulo Shrine. The gods are with us. What can I do for you?
3: Baba, you have to save me, oh. Somebody they do me, oh. They do me with you.
2: You say waiting?
3: All my goats and chickens don't finish. Guy, he do me. Then my business don't bafuka. Chai, he do me.
2: I see.
3: My pikin where they do well before don't start to they fail for school. The witch do me, oh.
2: Ah.
3: And I even sick self. I think say him give me HIV.
2: Eh? No.
3: What do you mean, Baba?
2: No way anybody fits use witch give you HIV. The D not the fly for air. If anybody tell you that one, na lie them talk. Because witch no fit give person HIV.
4: No matter how the wind strong, nobody fit give or carry HIV from witchcraft.
5: Àmọ̀ pé kí ló fẹ́ ra yẹn? Olórò ṣèbẹ̀ ni mo fẹ́ ra jàre. Olórò àbúrò tí olórúkọ kẹ̀. Owó rẹ̀ kò wọ́n rárá. Ó sì máa ń gbádùn rẹ̀.
6: Àmọ̀ pé.
5: Wọ́n ti pè é fáwọn afani lápòyá o. Olórò wo ló wá fẹ́ kí n rà báyìí?
6: Olórò Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórò ìṣèbẹ̀ tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
5: Olórò ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
6: Bẹ́ẹ̀ni, ò parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká, o sì mọ̀ pé wà á gbádùn oúnjẹ aládùn tó bá fi olórò náà ṣe.
5: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé Ororo Isebe Devon Kings ni Ororo Isebe to dara.
6: O dara be ore mi.
5: Devon Kings, orun aladun, adun to ko ebi ati ara mora. O wa ni gbogbo ile itaja Jake Jado, orile ide Nigeria.
7: Tete ba tin gba kokoko lori radio yin. Ètò àgò láàjìn ló wọlé dé wẹ́rẹ́. Àgò láàjìn.
8: Ayé adùn bí oyin, adùn bí oyin ṣe.
9: Yorùbá yorùbá yorùbá.
7: Àkọ́kọ́ àràmàdà ètò tá a gbé kalẹ̀ fún yín láàrin ọ̀gànjọ́ láti ṣètanijí fún gbogbo olólùfẹ́ rédíò jákèjádò tí ó fi tàsìkò kankan ṣe nígbà tó jẹ́ pé bí ọ̀sán gẹ́lẹ́ làájí ẹlòmíín rí. A jẹ́ pé kọ́gbọ́n sóhun pẹ̀lú atọ́kùn ètò àgò láàjìn ìyá àdínì gbogbo splash. Àmì náà Adétun Badmus Mọ́tfàlà ní gbogbo ọjọ́ Ìṣẹ́gun Tuesday láago méjì òru. Abala àkọ́kọ́ lórí ètò ni ní fàájì. Níbi tí ó ti máa jẹ̀gbálágún onírúurú orin ilẹ̀ wa tó jẹ tí ń gbèsè tó sì tún pe ọkùnrin ni wálé. Abala kejì lápè ní sọ̀rọ̀ sókè. Níbi tí ó ti máa pè wọlé sórí ètò fẹ̀dùn ọkàn yín hàn tá ó sì máa wá ojútùú sí i pẹ̀lú àmọ̀ràn tó jiná kooroko láti ẹnu ẹ̀yìn amòye. Àbùláàjì nìkan.

0: láre ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó, òun rè é, òun rè é. Pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà 500 naira lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*#. Lórí Ilájẹlú 96.7 FM *347*1004*#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.cashier.ng.
1: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sọ́wọ́ Cashpoint ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀.

0: káàbọ̀ padà látojú ọjà. Ìkànnì Splash 105.5 FM ilé tó wà nílé fún Bálá Fẹ́lọ́lẹ̀ nílẹ̀ Ìbàdàn. Ó yá dá lọ́ta ọ̀tá ń jẹ́ òpè ní o gbọ́dọ̀ fọ́ ìzà ọ̀. Bàbá ìgbọ́ wọn sẹ̀ ń darapọ̀ mọ́ wa. Ogún lè wò wá Live and Direct níbikíbi káàkiri àgbáńlá ayé ẹlọ́ọ̀kan ìbánidọ́rẹ̀ẹ́. Facebook ìkànnì ti Splash 105.5 FM. Lórí jẹ́ kẹ́mọ̀ fanfamily àwa ń bẹ orí TikTok. Ọmọ lẹ̀rọ̀kọ sọ lálẹ́ wò wú pílà. Ó dinú Aston Villa. Aston Villa. Olùkọ́ ni Una Emery. Ó ti sọ̀rọ̀ nípa Oli Watkins. Eléyìí tí ó láǹfààní àti gbá bọ́ọ̀lù fún ní ọjọ́ Sátidé. Ṣé ẹ fẹ́ gbọ́ ṣé Sátidé wọ́n gbá bọ́ọ̀lù gan àbí Sunday? Láìpẹ́ Sátidé náà ni àwọn Aston Villa. Ara pé bí Man U ṣe jẹyà tán jọyìn náà kọ́ ni àárín. Man U jẹyà tán báyìí ni àwọn làwọn tẹ́wọ́ gbà. Ìyẹn tẹ́wọ́ gbà ń tiẹ̀. Olùkọ́ ni Una Emery ti sọ̀rọ̀ o. Nígbà oníròyìn kan ti ń bilẹ̀ ọ̀rọ̀ pé Oli Watkins sóní ìfarapa ni kò sí nínú match day squad. Pé tó túmọ̀ sí pé kò sí lórí ìjókòó kò bẹ̀rẹ̀ débi pé yóò wà nínú match day squad gẹ́gẹ́. Okay. Olùkọ́ ni Una Emery ó ní I can answer only with my silence. Pé òun dá ìbéèrè yẹn nípa pé kò wọ́n mọ̀ sọ̀n kankan. Àwọn oníbèrè àwọn oníròyìn ẹ mọ̀ pé kì í gbọ́ kì í gbà ni a irọ́ ò lè dáhùn pẹ̀lú silence náà gbọ́dọ̀ wí kẹ̀kẹ́ dó o answer with silence náà ìròyìn náà ni o ṣùgbọ́n gbogbo ẹ̀ lọ gbọ́dọ̀ wí kẹ̀kẹ́ o ní tẹ bá fẹ́ mọ kẹ̀kẹ́ pa Oli Watkins bóyá kẹ pé nọ́mbà ti ẹ̀ gangan kẹ bí tàbí kẹ pé àwọn tó jẹ́ agent ẹ̀ ṣe ẹ ráwọn yẹn ni ẹ lè sọ parí ṣe rémi tẹ n ba ṣe n bi léèrè gbogbo ọ̀rọ̀ yìí. Nkẹ́kẹ́ òye mi ń bẹ̀ o ni ẹ̀yin lolùkọ́ ni náà kí ni tí ń ṣẹlẹ̀ gangan o ni òun ò ní gbogbo ntẹ́rí òun ò ní sọ̀rọ̀ ni òun ò ní wí kankan ní sẹ́ pé kò ń wí kankan nípa Oli Watkins níwọ̀n bá gbà tẹ́ ti ní nọ́mbà rẹ̀ tẹ́ ẹ̀ bá ní contact ẹ̀ pé contact agent ẹ̀ wọ́n fún yín ní full details kí ni ń tọ́ṣẹlẹ̀ torí pé kò ní farapa ẹ̀ ti sọ̀rọ̀ náà kò ní farapa kí wá lọ́ fa tí ò fi wá gbá bọ́ọ̀lù ó ní the remaining two striker tá a ní ìyẹn Tammy Abraham àti Bram Majo àwọn méjèèjì ní farapa ráńpẹ́ kò tí ì lè gbá bọ́ọ̀lù báyìí ṣùgbọ́n Oli Watkins sí kankan tó ṣe so definitely nkankan bend díẹ̀ nìyẹn àwọn ìròyìn wá tẹ̀síwájú wọn ni ó dàbí ẹni pé lílọ tí Oli Watkins fẹ́ lọ ẹ dẹ̀ mọ̀ pé ikọ̀ àlèláàlẹ̀ lórílẹ̀‐èdè ti Saudi wọ́n ti kọ́kọ́ fi bíi £38 million kan wọ́n ti fi wáìnì ikọ̀ Aston Villa àwọn yẹn ní kí lè dé ṣe ń wáìnì wa ni ibi ẹni Saudi lówó wà wọ́n ń gbowó lọ ń bẹ̀ yẹn náà ẹ má fi owó kékeré yìí wáìnì wa Oli Watkins ó jù bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n ó dàbí ẹni pé láti ìgbà yẹn ọkàn rẹ̀ ti ṣí ọkàn Oli Watkins ọkàn rẹ̀ ti ṣí kúrò nínú ọkọ̀ yìí léyìn tó túmọ̀ sí pé ẹ̀yọ́ fa kọ́nùkọ́ bí olùkọ́ ní bá ní kò ń wọ́n máa lò mo rò pé nítòlùkọ́ ní wò náà nìyẹn pé agbábọ́ọ̀lù tó ti fẹ́ lọ èwo làbúrọ̀ tó máa wá jẹ́ ipò láti wá rí láìlé lórí so nǹkan tó sádàbí ẹni pọ́ wáyé nìyẹn o wọ́n ṣàjẹ́ mẹ́rin lédè kúkúrú ká má fagùn sá nínú ikọ̀ ti Liverpool Gary Neville ó ti jẹ́ òdi mímọ̀ yìí pé àti Florian Wirtz àti Alexander Isak bóyá kẹ́ ẹ sọ sẹ́tẹ̀ ẹ bá fẹ́ kọ o torí ní sáà tó kọjá wọ́n ní ẹ ṣẹ̀ṣẹ̀ dé ni wọ́n ti adapt ni igbadogoje ìrókọ̀kọ̀ wọjà wọ́n múra lẹ̀ ni wọ́n gba àdìlọ́ ni ìfarapa tó ní ni wọ́n padà adapt ni changing of environment ni changing of geography ni changing of biology ni changing of igba kan oríṣiríṣi èbó tí wọ́n fi kọ Levi wọn a lè kátá ọ̀dà bàbá jẹ́ changing of chemistry náà àbí social study ọ̀dà sáàtà lọ àti fi ṣe gbogbo changing of mathematics àti fi sáàtà lọ sí ọ̀dà nbọ̀ ya wọn tún ní changing of coach ni àlá àti gbọ́sẹ́ àti fi sáàtà lọ sí gbogbo ntẹ́ ẹ̀wí o sáà yìí changing of kì í tún ní báyìí o wo Gary Neville lọ sọ̀rọ̀ pé ẹ̀yin méjèèjì lẹ wọ́n jù ìkan £116 million yẹn Florian Wirtz ìkejì Alexander Isak £125 million bóyá kẹ́ ẹ sọ iṣẹ́ tẹ́ ẹ bá fẹ́ kọ́ kí wo fàyín lápá rẹ̀ bẹ̀ torí iṣẹ́ bọ́ọ̀lù yìí kodaju igbe yo e le fi jeun mo o lo to e ti gbu awon kan bage wa be ba nba lo bayi ise yi kodaju po na yin ni o o n sori pe ba ba wo fi gagbaga Aston Villa abi yi ko ni fi gagbaga Newcastle ati ko ti Liverpool awon mejeji ni game won lo poor ju won o ti e justify yi oruko ti en pe won rara gege bi Gary Neville bo si to niyan o o ya lati be Alan Shearer o ti je go de mimo yi pe oluko ni Michael Carrick owo waju re oda eyin re osun arin gan ogba muse wo se ko won so ohun bo se wa yi eh o n le fenu ohun go bi fun omo je o sugbon bo n ba fi enu ohun bo ma fi so toro fun ko dimu owo waju re oda eyin re osun arin gungun re gan ogba muse sugbon baba wa ti a so owo arin si fi e die owo eyin na asiri o se fere ma so ri owo waju re ko da bi ti wo mo o lojo ola kankan bi ti wo mo tori pe ba wa pe iwaju yi na lo wa gbekele pe n lo lo ni sa yi a je yi pe Manchester United won ma struggle gan o at the end of the day won o ni ri nkankan to je pato toka si gege bi achievement won ni sa yi oh a legend Alan Shearer lo soro yi o oro to wa so yi ibe lo ye ka gba wole sugbon mo fe ka pada oju oja ka lo oju oja mo so mi pe Carlos Baleba ti o ti se medical o de ti fit won ma announce officially bi won ba ti e ti se gan se wo ti kede e gan officially sa ma tun wo online o ye ki won ti announce officially leyin Carlos Baleba iko man yu tun po se kan po ta ba so nipa gba bolu lọ́wọ́ ẹ̀yìn fi ikọ̀ ti basa a máa sọ nípa ti alejandro bade bẹ́ẹ̀ báwo fi gbágbága ikọ̀ basa náà alejandro bade ò sí nínú squad yẹn kò sí lórí ìjókòó kò sínú squad yẹn esfat ló play left fullback lẹ́yìn fi gbágbága yẹn lálẹ́ àná àwọn tó jẹ́ oníròyìn wọ́n rè é bá olùkọ́ni Hansi Flick wípé ìfigagbága ọlọ́rẹ̀ sọ̀rẹ̀ tẹ́ ẹ̀ gbá ní recently a rí alejandro bade ó sì gbá ìfigagbága yẹn tán òun ọ̀sọ́ pé ó ní ìfarapa ẹ̀ẹ́dàkùn kí ni tọ́sẹ̀lẹ̀ àárí báyìí lónìí kò sí lórí bench kò sí ní match day squad kí ni tọ́sẹ̀lẹ̀ olùkọ́ni Hansi Flick ọlọ́run ò ní fi gbá kan bọ̀ kan nú ó ní òun ti pe alejandro bade pé aláyé ọkàrẹ ò sínú ọkọ̀ yìí mọ́ ọlọ́kàrí mọ́ lẹ́kọ̀ sọ̀rọ̀ ó lóun wá ní tó fẹ́ gbọ́n tó bá ti decide tó ti mọ ibi tó ń lọ àbí tó ti mọ tó fẹ́ ṣe sọ fẹ́ dúró ni àbọ̀ fẹ́ lọ tó bá ti conclude lọ́kàn rẹ̀ jẹ́ ká tún jọ sọ̀rọ̀ padà ká jọ sọ láàrin ọ̀rọ̀ bàbá sọmọ pé kí o olùkọ́ ni mo fẹ́ máa lọ àbí olùkọ́ ni mo fẹ́ dúró ó ní ṣùgbọ́n bó ṣe wà ọkàn rẹ̀ ń ṣe kámikámikámi mi ìdẹ̀fẹ́ mi ìfẹ́ disturb ẹ mi ìdẹ̀fẹ́ mi ìfẹ́ dà ẹ mi ìfẹ́ frustrate ẹ mi ìdẹ̀ni fẹ́ kí n kó ọ nípa pámọ́ra mo fẹ́ kó ọ fọkàn rẹ balẹ̀ kó o ro eléyìí tó bá fẹ́ ṣe inú méjèèjì ọ fẹ́ dúró àbọ̀ ọ fẹ́ lọ tó bá ti wá rò tán jẹ́ kí n mọ̀ so fún ìfigagbága ìnílò ìsìn ní fi ọ sí match day squad mo fẹ́ kó o farabalẹ̀ kó o ro kí lọ fẹ́ ṣe gangan mo fẹ́ dúró ni àbí mo fẹ́ mọ lọ tó bá ti wá rò tán a wà padà jọ sọ̀rọ̀ a wà mọ kí ni tọ́kàn olùkọ́ni Hansi Flick lọ sọ bẹ́ẹ̀ o ó lóun bá alejandro bade sọ̀rọ̀ ń tán sì jọ sọ náà ló ń já yín lọ́jàbọ̀ yẹn pé tọ́ bọ́rọ̀ sí rí nìyẹn ìdẹ́ ìdí tẹ́ ẹ fi rínu ẹ má gbàgbé ikọ̀ Manchester United wọ́n wà lórí ọ̀rọ̀ alejandro bade yes wọ́n wà lórí ọ̀rọ̀ alejandro bade mo rò pé ẹ mọ̀ pé bá a ṣe ń yọ́ sọ́nà là ń yọ́ gbọ́n tó bá mú wọ tó wà ní amúlóko àbí tó wà ní fọ̀kọ̀ tó wà ní bus stop tó fi mọ̀ pé má yún sọ̀rọ̀ alejandro bade dákun àwọn tí wọ́n wulẹ̀ ní alejandro bade gan sí àwọn ọ̀wá nímọ̀ tó bó ṣe jẹ́ nìyẹn ó ní tọ́fà nìyẹn o tẹ́ ẹ fi rí i ní match day squad ẹ já lójú ọjà ká padà dé bá a bá dé ikọ̀ ti ikọ̀ Atletico ti ṣetán láti yọ̀ǹda Julian Alvarez fún tani ẹ já lójú ọjà ká padà dé bákan náà ìfigagbága tó wáyé láàrin kọ Manchester United àti kọ Osiri níbo logun gbà wọlé se ba se laju le re ti talubo fi ko lo gbo eyin gbogbo eyin Manchester United e ma ma sun gbo eyin man u fan e ma ma e ma tin sun po emi a so pe mo wi temi o e ja loju oja ka pada bi ba ba de ka menu le ba kan na fi gagbaga laarin ko ti Chelsea ati ko ti Fulham ba kan na cashier iwo lokan mi so po je iwo o na lo nwura re ran lo gbegbese yi o testimony n lo every day by day bawo eyan se nje ogbe nto je laaro yi koda ko lowo lowo yawo play re ni *347*1004*1# oka won na lo sign nu *347*1004*1# eja loju oja kade aku kale
1: nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́ jáde ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́ ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọn fi kẹ́kọ̀ọ́ nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo fún wa ní Sanlam Alliance àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan ó jẹ́ ẹ̀rí iṣẹ́ takuntakun ìfọkànsìn ìtìlẹ́yìn àti ìlọsíwájú a kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan a máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́ láti débi tó wà pẹ̀lú àwọn ètò mádàndófò wa tó yọrantí à ń rí dájú wípé àwọn àkókò ìwúrí rẹ kò yí sí ìbànújẹ́ kàn sí www.sanlamalliance.com.ng láti mọ̀ sí Sanlam Alliance, big this year, pẹ̀lú ìgboyà.
2: Ní West Midlands Open University, a mú kí ẹ̀kọ́ wà láròwọ́tó, kó sì rọrùn lówó tí ó fani lápòyà. Ètò ìgbaniwọlé ń lọ lọ́wọ́lọ́wọ́, ó sì lè bẹ̀rẹ̀ ìrìnàjò ẹ̀kọ́ rẹ pẹ̀lú owó tó kéré tó ₦2,500 fún abala ẹ̀kọ́ kọ̀ọ̀kan course unit. Yàn nínú àwọn ẹ̀ka ẹ̀kọ́ tó ní ìgbéléwọ̀n káàkiri gbogbo àgbáyé bíi Information Systems, Computer Science, Cyber Security, Business Administration, Finance, Public Administration, Marketing, Economics, Accounting, Human Resource Management, Mass Communication àti Educational Management. Bóyá o ṣẹ̀ṣẹ̀ parí ilé-ìwé girama.
3: Tàbó lẹ́ndì NCE. HND A level to sife wole pelu direct entry
2: o rorun pelu WMOU kan si wa ni ilu Eko ni number 1A Oba Akran Avenue Ikeja Nibadan awa ni White House Adewumi Street Felele Labiokuta .ICT Institute of Technology 52 Ijema Agbadu Road o tun le kan si www.westmidlands.edu.ng tabi ko pe 0704-700-0167 tele wa lori ikan ibanidore @WMOU Nigeria West Midlands Open University so fojú sùn nípa ètò ẹ̀kọ́ rẹ di mímúṣẹ.
4: Chai, my head Oga landlord, why you dey shake like ceiling fan? My village people don come again This one wey your body hot so, you don do test?
5: Yes, see result oh.
4: Oga landlord, no be your village people oh. Na malaria, you need Luta. Luta na better medicine wey dey knock down malaria. Oya see am, take am.
5: Thank you, Oga Luta. I don't dey can't pay.
6: Luta, brand of Artemeta and Lumifantrin, is another quality product from Hovid, marketed by Pharmatex Nigeria Limited. If symptoms persist after 3 days, see your doctor.
7: Everybody say thanks, Luta. Malaria's in big trouble.
8: Hola, wala yemo.
9: Baba, a kan rin lataaro ni. O ti sun mi, ibo gan la nlo bole mu mi lo.
10: Arakunrin, fokan bale. Onu ati la re ni mo fe fi han e. O ya wo, onre.
9: Takashi, pelu ₦500 naira, ₦500 lori Splash 105.5 FM. Pelu code e *347*1004*1#. Lori Lajelu 96.7 FM *347*1004*2# Tabi loju opo website www.cashier.ng
11: bọ̀dájídé bọ̀dájídé kí ló ṣẹlẹ̀ kí lẹ̀ ń sọ lójú oorun yín yìí ṣẹ́ ń là láàní àbẹ́ ń ṣìrànràn.
9: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni ó dàbí ẹni wípé àlá ni kódà àlá tó dára ni mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ gbígbé rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jẹ olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní kó kọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Mo ti ń jẹ owó ojoojúmọ́ bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣo ti káàṣì ẹ̀? Mo ti káàṣì ẹ̀.
12: Àmọ̀ pé kí ló fẹ́ra yẹn?
13: Olórú ìsebè ni mo fẹ́ra jàre.
12: Olórú àbúrò tí olórúkọ kẹ̀.
13: Owó rẹ̀ kò wọ́n rárá.
12: Ó sì máa ń gbádùn rẹ̀.
13: Àmọ̀ pé
12: rántí pé ìfàmù afanilákòyà o.
13: Olórú wo ló wá fẹ́ kí n rà báyìí?
12: Olórú Devon Kings ló yẹ kó o ra. Ó jẹ́ olórú ìsebè tó pójú owó. Ó sì kún fún èròjà aṣaralóore vitamin A.
13: Olórú ìjọun tí mo lè yan láàyò fún èmi àti ìdílé mi.
12: Bẹ́ẹ̀ ni o parọ́. O lè ra ìwọ̀nba tí owó rẹ̀ bá ká. O sì mọ̀ pé wàá gbádùn oúnjẹ aládùn tó bá fi olórú náà ṣe.
13: Òótọ́ ló sọ. O ṣeun ọ̀rẹ́ mi. Mo rí dájú pé mo sọ fún gbogbo ènìyàn pé olórú ìsebè Devon Kings ni olórú ìsebè tó dára.
12: Ó dára bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi.
13: Devon Kings, òórùn aládùn, adùn tó kọ́ ẹbí àti ará mọ́ra. Ó wà ní gbogbo ilé ìtajà jákèjádò orílẹ̀-èdè Nàìjíríà.

0: ẹ káàbọ̀ padà látojú ọjà ìkànnì splash 105.5 fm ilé balabẹ́lẹ̀lẹ̀ nílẹ̀ ìbàdàn oyàtọ̀ lọ́tọ̀ ọ̀tá ń jẹ́ òpè ní ogbodò voice house bàbá ìgbẹ́ wọ́n sẹ̀ ń darapọ̀ ọmọ wa iléwò wà 1100 níbi kíbi káàkiri àgbáńlá ayé lọ́ọ̀kànnì ìbánidọ́rẹ̀ẹ́ facebook ìkànnì ti splash 105.5 fm lórí ètò ta lọ́ta níjẹ́ kẹ́mọ̀ fà family ọwà ń bẹ̀ lórí tiktok at the striker 100 ẹ ti gbọ́ ń pa rẹ̀ àgòlàjìn ẹ gbọ́ ẹ sọ nǹkan nù bí gbèyàn bá fi ìgbọ̀n sọ gírí ni ètò kan bẹ ní ìkànnì wa yìí every monday to tuesday morning bí aago kan àbọ̀ lóru lálẹ́ ìnímọ́jú ọ̀la ni àgòlàjìn là ń pè é bá gbọ́ láàrin wákàtí kan àbọ̀ ọmọ ó tún nẹ̀nẹ́ o pàápàá jùlọ ẹ̀yin tẹ́ wà ń diaspora má gọ́ra rẹ o àgòlàjìn oríṣiríṣi àwọn nǹkan ló kó sínú tó sì máa jẹ́ ìwúlò ìyámọ́tàlà ní nàó eléwo eléǹgbọ́ oyè wálé ọpẹ yẹmi gunners ó ní ìyámọ́tàlà ló ń ṣe nàó àgòlàjìn ọmọ oró ẹ dákun o wàṣíù ẹ̀rọ wàṣíù gba kọ́ńtráàtì kan yọ̀lẹ̀ pósítà ẹ bá ń gbọ́ wàṣíù ọ̀lẹ̀ pósítà láti bí yọ̀lẹ̀ pósítà kan dé ìlọrin gbogbo igi ojú ojúgbó láti ìbàdàn ń bí dọ́yọ̀ from ọ̀yọ́dọ́gbó mọ̀ṣọ́ lọ sí ìlọrin ó ń wá àwọn tí wọ́n jọ kọ̀wọ́ rìn lẹ̀ pósítà owó gidi ni o ṣètò ẹ̀rọ wàṣíù ìyẹn ti bọ́ ajé ọ̀tọ̀ nìyẹn àìmí ìtún lélẹ̀ yìí ilẹ̀ ìbí ń ṣeré wàṣíù ọmọ owó rẹ̀ ràn mọ́ lédè tá a wà lélẹ̀ yìí náà oògùn jí wa gan ókè bó ṣe máa jẹ́ nìyẹn ọwọ́ yá pàápàá láti bẹ̀ yín àṣìdègò ẹ já tẹ̀sọ́wọ́ wájú. gẹ́gẹ́ bí ìròyìn tó ń tómi lọ́wọ́ alejandro bade ti sọ̀rọ̀ láàárọ̀ yìí tọ́rọ̀ padà train láàárọ̀ yìí pẹ̀lú ikọ̀ agbọ̀jẹ́ tí rodri náà ti join training wọn léni rodri náà ti join training padà léni tó ikú tí ìbá wọn train tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó ti join training padà léni báyìí léni tó túmọ̀ sí pé next game basa ó ṣe sí kókó pa alejandro bade ni ọkàn ń wọ lọ kúrò nínú kọ basa ṣùgbọ́n o táwọn alákòóso bá ní àwọn ò nífẹ̀ẹ́ òun mọ́ àbí olùkọ́ni tólùkọ́ni bá sọ fóun pé òun ọ̀láàyè mọ́ àbáwọn alákòóso ọfà pọ̀ òun ọ̀gbọ́dọ̀ parọ́ ọfà wà nílẹ̀ tó pọ̀ dáadáa lóríṣiríṣi ṣùgbọ́n torí pọ́kàn òun ò tí ì kúrò nínú ikọ̀ bàṣà ni ọ̀jẹ́ kó wọn ọmọdó tó wọn ọ̀dà ọ̀run lásì. mo ní ikọ̀ atletico madrid ti ṣetó láti tẹ julian alvarez wọn ní ibi ọ̀rọ̀ wà ní pé àníṣe kò lọ bàṣà ṣe àwọn fẹ́ ta ṣùgbọ́n kò lọ bàṣà ní wìlì ikọ̀ gunners ṣetó láti san 150 million euro táwọn fẹ́ gbà ẹgbọ́ kí ni kò ṣẹlẹ̀ báyìí ikọ arsenal àwọn ò ṣetán láti san 150 million euro wọn ní arsenal bá lè san 150 million euro àwọn ò yọ̀ǹda rẹ̀ ṣùgbọ́n arsenal ò ṣetán láti san iye owó yẹn bákan náà gabriel martinelli tí a ń gbá fàájò ni òun ti ní àlìláàlì ní orílẹ̀-èdè saudi sì pé òun kódà ó ti open up fún wọn pé òun ṣetán láti darapọ̀ mọ́ ikọ̀ àlìláàlì kódà àlìláàlì gan ti ń sọ̀rọ̀ bíi 50 million pounds ìyẹn fún ikọ̀ gunners ẹ dẹ̀ máa wo wẹ́ẹ́ bóyá tí gunners bá gba cash yẹn sá tí wọ́n bá gba kẹ́mà pé òun náà wà lára ẹni tí wọ́n fẹ́ fi kún ọmọ rẹ̀ bá ikọ̀ atletico madrid bọ̀ tí wọ́n bá gba cash at least 50 million euro almost bóyá bíi 50 million pounds almost bíi 58 million euro nìyẹn wọ́n kà owó yòókù náà kan ni àbí wọ́n sá ti lówó kan lẹ̀ tí wọ́n fẹ́ fi kún tẹ́lẹ̀tẹ́lẹ̀ kò jẹ́ bó ṣe lóun ọ̀jẹ́ lápá abẹ̀yẹn o ibi ọ̀rọ̀ dé dúró nù o ìfigagbága láàrin kọ manchester united àti kọ ti ọ̀sẹ̀rẹ̀ tó wáyé lọ́jọ́ sátidé níbo logun gbà wọlé ṣé ká sọ yí pé ọ̀sẹ̀rẹ̀ wọ́n ní luck ni àbí ikọ̀ man u ni ọ̀gbára mu agúndẹ́dẹ́ wò yí ọ̀gbẹ́ni síkírù láti ọ̀dẹ òmu aka àwọn síkírù láti ọ̀dẹ òmu
1: akudede wo ìyá tọkun akudede wo gbogbo ẹyin ara lé akáwọn tiwa ipò tanú wa wọn ní sí ń pò pé láéláé.
0: ẹ sì kú tí gbogbo ẹsẹ̀ ń lọ wẹ́rẹ́wẹ́rẹ́.
1: àwọ̀ gbogbo ẹ̀ ó
0: ń lọ. àgbọ̀ nǹkan kan láti lé ní wíìkì mo rò pé gbogbo ètò ti tò owó tí ń tọ́ fẹ́ dájà alẹ́ ọlọ́run ti jẹ́ kí ó ní ìyànjú owó tẹ̀yìn ibo tí wọ́n ní àpè
1: gbogbo ìyẹn èmi ò mọ.
0: e ma n pa re e le ma n pa en bo ti da kanti e bi an le be le le lo da leru ma yin ti sowo sa kanti e le ma n pa re ma
1: o lo se to wo ba wole sa kanti mi
0: eh
1: owo ise owo temi ti mo se
0: ti campaign
1: igbogbo kan to ni se pelu ibo
0: campaign
1: kaka emi o ma n pa
0: e eh se le print poster
1: se mi o le print
0: poster
1: ise owo mi niyan
0: ti mo so na mi
1: eh ise ti mo se niyan te ba ri pe ton ni mo gba poster un se kini gba to je pe printing work ni eh eh so ise ti mi niyan line mi
0: printing poster be printing
1: se fun oloselu le to ni oselu ton se ni audio ni osun yi mi o mi gba se poster nbe
0: ake gbe fun kan lo
1: mi o gba se poster
0: won ni an pe yen pe ni pe
1: mi o gba se poster eyin ko le mi atokun
0: emi
1: le mi
0: eyin le wa gba
1: mi o ti gba se poster oloselu ba
0: mo fe gba
1: ah kilode
0: agba o le poster don tun de olorin
1: yeah mi gba lile
0: iro pe e le ba so pe an to fe se won le fun lowo print ma
1: iro eni ti o gba eni ti o le poster to ba pe o to ba lenu ni ise poster gangan bi e print e ni o gba
0: se pe lile
1: nbe eyan ba se nbe eni ti n le poster pe e jo e dakun
0: an ti a fe gbe se lile fun
1: yin
0: an na je won gbe print fun wa
1: So,
0: any ya o le lenu ko je pe
1: lile won wa gbe fun won wo awule le gbe se printing
0: ise gidi mo ni won ni yo le do ilorin mo ni
1: ah ise o kaluko to
0: gbogbo be lojugbo yen ni won le
1: eh ipo jora won epo photo
0: photo
1: iwo bi e ma rin rin yen o jora won mo en ti o le poster kini e ri pe se rin na mejeji eh
0: o fit e
1: ah ah o bara won mu
0: so ti seri
1: iro emi o mo kin demi
0: kada ko buru o na wa nbi agba ni ti jani oloko dana ku dede wo yi
2: aku dede wo ya tokun aku dede gbe yan rale
0: eyin o
2: ko se lapodo temi bi e o loju ise ti mo le je manager fun yan le lori e de mo ise ti yan ba ti gba ise ti yan ba ti mo ya pe mo le ti se
0: mo le se
2: yan mo yonda eni ṣugbọn to ba pada leyin mi o lowo si yen o
0: okay to dara ko si wahala ti yora yin okay eyin comrade olembe aka washiu ero washiu alaga alase ati oludari ero washiu ni ti le toko niyan o won leyin atene kan le ri sira yin ero bi kan ati ero washiu kilofa ma ba yan ja si owo abi ki won ma pe na
1: be ni orogun
0: e ma be yan so orogun se olorun ti gbe yin ga se ti gbo
1: ara bi to je kokko ni ero ko kere o
0: e ma ba yan ja so e ma so orogun owo iyan oto olorun ti gbe yin ga ibi te ti mo pe olorun ti gbe yin ga ise ile ite gba contract poster lile lati bide ilorin ko kere nu aye o orin yin won ko kaakiri bayi ni gboro aye e je kan mo nigeria o gbo bo se je gangan
3: uruko temi na abdul wasim mamadu yusuf akoride baba kilapa mo ke ti akaka gbe laye be akuse la tara barika to call of sen ko ko le nijo lo nijo baje mi o le jo be anybody ro me raye ejo
0: e fe expose ya
3: me raye ejo
0: ko se ti o wa ba yin o
3: iwo fale ni bi ba re ni lo ni ni e ma ran
0: ọmọ nàìjíríà ẹ bá wa kí wọn kú oríire congratulations disney ní contract torí kì í ṣe nǹkan tó kiri from ibadan to ìlọrin kò kiri inú ayé o wọn ní gbogbo ogi ojúgbódò gbòmọsán lẹlẹ.
3: ẹ wí pé.
0: ok kò sí wa ó ti yé wa ẹ̀fẹ̀ ẹ máa ṣe àgbà congratulations àgbà congratulations ẹ máa bá ń kọ́ ẹ máa fa àgbà sí ẹ máa jẹ́ ọjẹ́ ẹ̀rọ washiu congratulations ẹ bá ń kọ́ kọ́ pọ̀ dáadáa mo fẹ́ fa nǹkan kan yọ ọ́ mbẹ́ ẹ jẹ́ àwọn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ lópin ọ̀sẹ̀ pẹ̀lú ikọ̀ manchester united àti àwọn ẹgbẹ́ agbábọ́ọ̀lù ti all city ṣé àṣìṣe ni kápẹ́ lọ́wọ́ man u ni àbí wọn ò wulẹ̀ wọ́n tẹ́ tó lè dá ikọ̀ all city yẹn mú.
3: lápọ̀rọ̀ tèmi rò pé wọ́n máa ń sọ̀rọ̀ nípa ọkọ̀ man u mo rò pé ìṣòro tá a máa ń sọ nípa àwọn pání tó ti pẹ́ wọn àti èrò ojútùú sí mo lè sọ pé bẹ́ẹ̀ láti ferguson era ìṣòro yẹn sì ń tẹ̀lé wọn kiri pàápàá jùlọ bí pé tí kò bá ti ní play low block kí kò máa ní ọgbọ́n àtinúdá láti tú ẹ̀yìn ẹ̀ ká pé tó bá ti dúró pé dúró sẹ́yìn akoko e keji n to wa ni pe to ba wujo yan re pe bi kiko wa ko e ko ma ba se ma defend the set pieces disadvantage nla ni papa julo ninu EPL ko ta wa so ran pa iko all city ta so ran pe won le mo ri all city pe be all city da ma yo lojo ma jo pe o da o because only do pe sa ke gbo pe ko I pada lo relegation
0: really
3: won o se pe won da to level yen
0: bon ba te ma yu no da
3: won ri gan
0: ta ni gan
3: ma yu ni gan won a wa je gan won oruko ye ma leke won pe la me bi so do lapa latabala akoko
0: ke si ma ru solution
3: ah resolution kankan ah e ba wo Paris Saint Germain lana 2-0 titi di bi 70 won ngba tan won ni ambition pon abi se won ti won pada rio mi po me tutu so ke ma ti le ri kankan da pada ke e se gba te ba wo fi gagba gan won den load no box
0: ah ball won to barin ko
3: ball so you know won ba won ka na le fi ko 2-0 le so ta ba wo yi me ro pe te ma te ba ke ma la identity pe la ro ko na e fe gba fi gagba gan fi gagba ga akoko
0: kilo fun kini soro won
3: isoro won iwa olukọ ni funra re lati bi bere pepe lo ti ba nkan re je fun re
0: kile ibaje
3: e fe start sisin ko se nkan to mu Lisandro Martinez e start ede even
0: o se se de ni
3: se se de ki se ko se se de ki so oro se kan lode
0: en won ti so pe o se se pe o si n riko recovery re o ma o nti o lo si bi aye agba to ti define na
3: okay
0: se o ni simi kankan laye ti e ni
3: ah o da se Benjamin Sesko na se de ni
0: so n de so n start tele ni
3: na n te mo so ni pe kin lo fe fa kin lo fe fa kin bere si se pelu pe yan to bere pelu first nine
0: se en tre
3: ba ule legbe kele no striker to ni ma ko je gba yuma ko an strike ile owulo ko
0: lo
3: strike
0: so fun yo di gba to ba bori ero ayelujara to ba so pe ni like se
3: la podo temi te ba
0: ti ri coach to so be ri
3: te ba start bi ru fi gaga ga jo yen be yen bo se start won yen e bi won to me sele na lu sele si won
0: la podo temi o ti da ba awon sikiru lati ode omu
1: la podo ti temi mo ro pe iko all city loju temi fi wo won wa o ki se pe boya won wa fortunate
0: won ko se fluke
1: ki se pe boya fluke
0: won si se de be
1: won si se de be ni la oko na ti a ba nso nipa set pieces emi ro pe gbogbo iko ni won nilo lati ni lokan yi pe o nse pe boya iko Arsenal nikan ni pe a fe play Arsenal okay
0: ati mo pe so o generally
1: bi won gbogbo oko na ti copy e pe yato si pe won fe defense against Arsenal gbogbo oko na ti ni lokan pe bawo la won na
0: baba le score open play
1: so awa na le score
0: set pieces now
1: taba wo lojo yen that's the only corner eleyi ti o city gba corner eyo kan ton gba na ni igun do gan free kick yen na to no ba je kan boya bi meji meta ni o nse pe boya won da bo won to ba yen won dey re chance yen
0: won
1: dey utilize so lati igba yen iko Manchester United ori nkan kan se si so lapodo temi akoko ni yen pe set pieces ko si
0: kini soro won
1: lara asoro won oni oni mo kokoko so yen bi pe won foju under it awon won mu oro set pieces yen
0: lokunkundun
1: oju awon kokan awon iko kan ni won doju so pe o fi set pieces ko elekeji ni pe lara an to ma gbe won o na ni Bruno Fernandes lo wa so mo ro pe ko ti ko ti pick ko ti wa ni gate to ma wa to fi ma gbe won
0: ba won ba igba mewa o ya o pick
1: ko ti wa reason ti o de fi ri ba yen ni pe o na ni
0: ko se lomi
1: o si elomi
0: pe an switch
1: to ba so yi pe
0: ile ti pa naija to lele
1: passes into final third o na le ma ri to ma ni ju so to big chance o na lo ma create ju so ti o ba ti sim pick yen won ma ni problem
0: eleketa
1: lowo eyin
0: owo eyin
1: eleketa lowo eyin yen ta ba wo go boya go ile ti Ajayi score abi ile ti Mendy score yen mo owo eyin yen mo ro pe Harry Maguire o nilo mi mo boya specialist no ma gba ni defense
0: abi pankere
1: ara e don ni ton ba le fun pe okay position wo ni agbo bawo ni mind agbo weyin bawo lo se ma nwa ngba te ba wa ninu 18
0: no no ma ki nbe mo
1: o na lare na
0: o ma ki no ma ki nbe mo ma se mistake o wa nbe
1: o na la so pe okan okan agba bolu okan agba bolu o gbodo wa ni bi nkan to fe se
0: ko ki won o se nbe mo lese ni o
3: nbe mo lo ye ko ma jabi atokun nbe mo lo ko ma
1: calamity ti pe o
0: ko fe ni ka
2: abisa ko ti se opponent so yo di penalty
0: awara la do opponent ko di penalty ke tu ma du to ba bu opponent so to di penalty se tu ni
3: ani wo nkan tan
1: se o ni di specialist lowo eyin yen o ni boya won fun ma defender won don ma pe wa ti won ma ba won soro lori ko
0: te ma fe ba re le opponent le yan ma mark o abi
1: se
2: eh ta ba ti enika wo ifigabaga yen line up le mi ro boya pe oloko ni ti se asise kini dogun wa ni left wing
0: dogun o ti ngba ti pe
2: o ti
0: aye ti a mama ganu lataro ojo re
2: se ri la gboro temi
0: ni ago
2: elekeji ni midfield enikan wa ti o sise bi ise njo yen to fa to fi je pe akude wa fun Bruno Fernandes o na ni Yuri Tillemans eh le so pe position bayi ni o play ni sowo gba ball e boya defensive midfielder ni o boya center midfielder ni o ye ko gbe ball yen ko drive ball si waju ni
0: gege
2: eh o na ni mo so ko ise yen se o kan wa be ninu line up ni pe
0: ani boya defensive
2: midfielder ni abi center midfielder
0: only midfielder
2: cause ni wing to play yen gbe ise Santos ni pe ko fun wo ni ball iwo ni pe ko gbe ball yen koja center yen ko gbe sumo awon to wa waju sugbon ohun ti e ohun wa lo play bi defensive midfielder
0: en se den yo ni eyan le fun yan ni
2: e bo ohun se kini lawon iko tan si gbe wa
0: anti coach e ba ni ogboro koja yi re nko pe ma koja abi
2: o le se se ko ba kan na gbe mo na o se game jo yen
0: e yo
2: eh ko se yo ni no ti bi la tun
0: e wo eh ka se jare role mi fi dani Tillemans logbanzi e kashe ayi koto oya eh Chelsea Fulham lale
3: yole
0: ikun poju gbe ni owe ni ma npa fe ni nje le kon Chelsea wa
3: ewe
0: ni awon Kevin Bassima ni e awon obi kulala
2: obi
0: awon si ma abi awo bi jare awon iwo bi iworogbo iwobi okay
3: iwo koko
0: lale yi nkan
1: lapo odo temi emi like ifigagbaga ile ti Chelsea fi bere ni London so yo je ki on kalukulu papa julo oluko ni to ba taste debi iwo to fi bere o saburu nbe a fi le sun sokoto eni ta ba wo ikọ form wa ni good form mo ro pe gbugbu awon even though premiership ton gba last boya bi early May ni won ti lose
0: last.
1: So lati gba yen titi dasi ko yi won try or lati maintain form yen ta ba de wo awon agba ball to wa ninu ko form ki se gbogbo awon key player yen awon to je key player gan ton nilo awon kokan si
0: won si
1: remain so lapo do temi mi ro pe o se se ko je pe bi ton pari esi
0: won ti
1: last season yen o na ni won ti
0: won na Chelsea last season
1: mi ti ere
0: won na Chelsea last season
1: so oluko ni ti ko Chelsea isoro ti o kokko koju ti bere lati eni lo pe who is no awon agbe nbe inu awon agba bo pe okay first 11 e
0: okay
1: o ti nilo e ba se ri squad ti team ti player ba ti po ba ma ja agbo kun si nbe
0: ma affect coach
1: awon ti player to ba ni issue won ba poju awon ti o ni issue lo abi ko je pe awon to ni issue lo pojo isoro ma wa
0: me won ti
1: ko ni lo lati trim won pe okay nti won ba nkan ti mo nilo lele lapodo temi ko form lale o le padanu form o le padanu lale
0: si da ko mi abi ko jo
1: abi be ni
3: mo ro pe
0: se be lori olembe
3: mi o se lembe Abdul Wasim lo ko mi
0: ada na Mr. Iwo fa lenu
3: Abdul Wasim Muhammad Yusuf
0: e fi kun leyin
3: so yo ro pe ta ba soro pa Chelsea bi gba mejo seyin ti a ti lo si Craven Cottage ẹmẹ fa ni wọn borí nbẹ
0: nígbà
3: tí wọn padà nínú nígbà méjì
0: ẹbá
3: ń sọrọ pa pé olùkọ ni
0: tó ẹsẹ gbàṣẹ
3: last one náà wọn padà ní tàbá wo èèyàn táwọn sọrọ pa olùkọ ni nínú ọkọ Chelsea pé ókè o
0: olùkọ ni gbàṣẹ
3: o gbàṣẹ o àwọn wo ló borí o ó dàbí pé èèyàn méjì náà ló borí bíi ẹmẹjọ sẹyìn mẹrin ta omi ngbati meji na padanu so le to tun ma se pe o na wo wo pe oke o ko na fi
0: ara kun awon mejo en to bori jo ni
3: to ma de to wo oluko ni sabia lo so fun ara ti e igbagaga re akoko ninu oko bayan leverkusen o bori ni ma to to ko gbe fi gaga gbara akoko ninu oko real madrid na o bori ni so le to tun ma se pe bi bori yen na ni o na fi ma bere ise riju re so very good bi pe o ma difficult gan fun iko fuam tori pe iko fuam
4: da
3: pe
0: hello
4: hello baba
0: e ka so ruko yin atadugo te wa isa
4: olu afemi akeyemi lati woro
0: okay mr obafemi martins e igba abi abi
4: e ara won mo wa le
0: ni martins ara igba o le simple ka se da
4: ah o ti se de
0: se jeri
4: o ti se de o
0: se jeri
4: mo ti jeri
0: eh nti mo fe gbo niyan ba ti se de akan ijera ra congratulations to ti je 50000 naira losan ise ti gbo
4: eh se o
0: adupe o pe ni asusua iyan ti lo be yen e so kan Mr. Obafemi Martins ah sorry
3: e lo pe ba difficult for iko fuam ga lale tori pe akoko na oluko ni ta ese gba ohun o ti ni gaga o gbagbo ni le gesi re yen oluko ni afarwa belua but aba wo ona to ngba po ninu ko madrid bi fi gagbaga meji din lo gba pere na ni experience to ti ni gege bi oni ko ni iko agbo je
0: suba lo so pe nbe dada
3: no wa lo so ti pe ninu oluko ni ju hun lo mo no reverse an ko se ni leverkusen o re pe nbe o re pe ni madrid gan ju abelu alo so lapodo temi o oluko ni alo so ma fi dada bere
0: dada bere yo bori
3: yo bori
2: ta ba da wo awon akole ti chelsea ni labi awon oluko ni sosun pe ifigawaga akoko won ninu dije league legacy ko se en tu yo to se se ko koju isoro pe line up idi to je so be ni pe ninu awon to se se ki chelsea fi bere ifigawaga o sumo ko je pe bi marun se mefa
0: new signing
2: lo ma wa nbe so yin o se se ki yen fa kude fun ikege agbabolu ti chelsea
0: ki wa ni kariti
2: fuam
0: win or draw ni Mr. Kion lati de pelu awon omo ogun re 18 disciples pelu awon aroyin to po gan lowo with 10 minutes okay e de wa ma lontia ibi aba kade e ma gbo yoku lola titi ala ohun e ku kale
5: awon ti ni splash fm la wa fe ma gbo splash fm wa fe ma gbo
6: splash 105.5 fm the integrity station
7: here is
6: 105.5
7: one station all the hits
6: 105.5 splash
8: quick charge of 240
9: hot news cool vibes sports and more on the integrity station

ọkẹ́ akin kàbọ̀ padà ẹ ṣeun púpọ̀ púpọ̀ gbogbo ẹ̀yin olólùfẹ́ wa pátápátá porongodo ti ẹ láǹfààní láti darapọ̀ pẹ̀lú wa lórí ìròyìn gbàǹkangbì fún ti ọ̀sán òní ẹ ṣe o àdúpẹ́ púpọ̀ lọ́wọ́ yín àánú ọlọ́run àti ìfọ̀kànbalẹ̀ elédùmarè òní tán o nínú ọ̀rọ̀ ẹnì kọ̀ọ̀kan wa ẹ já wọ ìpínlẹ̀ Bauchi káwo ìṣẹ̀lẹ̀ tó tún ṣẹlẹ̀ níbẹ̀ torí iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti Bauchi ni wọ́n ti ní ọwọ́ wọn ti afurasí kan Abubakar Abdullahi òun náà ni orúkọ rẹ̀ ń jẹ́ ṣùgbọ́n ọ̀pọ̀ àwọn èèyàn mọ̀ ní ìnagijẹ Dan Iya wọn ni wọ́n pè ó ní Dan Iya gẹ́gẹ́ bí wọ́n ti fi ẹ̀sùn kan wípé ó gún arákùnrin míì náà ẹni ọdún 25 ni òun ìyẹn Muhammad Musa ti Bayambata ní ìpínlẹ̀ ti Bauchi ni ó gúnpa o tí ẹ̀mí sì gbabẹ̀ bọ́ lẹ́nu onítọ̀hún

0: bọ̀ padà o ìròyìn
1: ìgbà
0: gánkọ́gbì náà ló ṣì ń tẹ̀ sọ́wọ́ iwájú ìkànnì ọmọlúàbí splash 105.5 FM ilé funfun Bálaọ̀ Fẹ́lẹ́lẹ́ nílùú tìbàdàn gbogbo ẹ̀yìn èèyàn wa tẹ̀ ń gbọ́ wa tẹ̀ ń wò wá ní ìkànnì ọmọlúàbí òṣùbà yín rèé o rabandẹ̀ la gbé fún yín láti ìkànnì ọmọlúàbí ẹ̀yin tẹ́ ẹ ti tò lọ́wọ́ ọ̀wọ́ sójú òpó adúpẹ́ pọ̀ lọ́wọ́ yín olúwa fúnmiláyọ̀ akínwé kòmí adúpẹ́ adex ajayi adúpẹ́ sherifat fúnkẹ́ adúpẹ́ pọ̀ ní ọwọ́ yín bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa inú wádùn púpọ̀ púpọ̀ ọ̀túnba kí pẹ̀lú ọláìdé saheed adúpẹ́ bẹ́ẹ̀ ṣe ń tẹ̀lé wa o inú wádùn púpọ̀ púpọ̀ sí yín gbogbo ẹ̀yìn tó kù tẹ́ ẹ̀ ti darapọ̀ mọ́ wa ó yẹ ẹ̀dà gírígí wá sí ìtàkùn ayélujára eléyìí tó jẹ́ ti ìkànnì ọmọlúàbí splash fm 105.5 ìbàdàn ẹ láìka ẹ̀kọ́pọ̀ rẹpẹtẹ ẹ lọ́ọ̀vẹ̀ ẹ̀kọ́pọ̀ jaburata ẹ bẹ̀rẹ̀ sí ní fi àwọn àtẹ̀jíṣẹ́ ń ṣọwọ́ sí wa ẹ jẹ́ kó máa lọ ní ìbámu pẹ̀lú àwọn ìròyìn tá a bá tari sákàtà ọ̀dọ̀ yín bẹ́ẹ̀ ti ń ṣe bẹ́ẹ̀ àkàndò ní mú yín lọ́wọ́ o ó dáa tó bá rí bẹ́ẹ̀ wá já lọ sí ìpínlẹ̀ ogun torí pé àwọn òṣìṣẹ́ eléyìí tó jẹ́ ti àjọ èyí tó ń gbógun ti lílo tòun ti gbígbé egbògi olóró òun náà ni ọwọ́ wọn mọ̀ ti ba màmá àgbàlagbà arúgbó kan o èyí tí wọ́n ti lé ní ọgọ́rùn-ún kan ọdún 101 years old great grandma ǹjẹ́ bọ́ọ̀ ni ti grandma ṣe jẹ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o wọ́n ní ìjẹ́jẹ́ mọ̀ wípé àwọn egbògi olóró eléyìí tí wọ́n ti fòfin dè pé kégún rẹ̀ ọmọ ṣẹ́ mọ́ òun náà ni màmá òun mọ̀ fi ń ṣọ́ra ajé o nígbà tí wọ́n mọ̀ tẹ̀síwájú nú ròyìn ọ̀hún eléyìí tí ìwé ìròyìn punch tó gbé sí gbòòrò ayé wọ́n ní màmá àgbàlagbà yìí arúgbó ni arúgbó kùjọ́kùjọ́ iná lorúkọ wọn mọ̀ ń jẹ́ esther ogunmabo o léyìí tí wọ́n ní ọwọ́ tó wọn ìyẹn nílùú ìlíṣàn nípínlẹ̀ ogun ǹjẹ́ kí ni tí wọ́n ká mọ́ mọ̀mọ́ lọ́wọ́ wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o àwọn egbògi olóró èyí tí ara róbóróbó èyí tí wọ́n dìbà kánbákán tí wọ́n dìbà àyànbàyàn léyìí tí wọ́n ní wọ́n gbé sórí wọn ó sì jẹ́ gíráàmù lọ́nà 90 grams nígbà tí wọ́n bí mọ̀mọ́ léèrè pé màmá àgbàlagbà arúgbó yìí ṣé ń gbogbo tẹ́ ẹ kó sákàtà iṣẹ́ ẹ mọ̀ wọ́n ní màmá ń dáhùn pé àwọn mọ̀ egbògi olóró ni kí wàá lẹ fi ń ṣe o wọ́n ní bẹ́ẹ̀ láàbí ni o àwọn ń ta lẹ́jẹ̀ wọn ni ìní fún àwọn èèyàn tí wọ́n máa ń rà á lọ́wọ́ ọ̀tà wọn nínú àtẹ̀jáde kan eléyìí tí ẹni tí ṣe agbẹnusọ ìní fún iléeṣẹ́ àjọ eléyìí tó ń gbógun ti lílo tòun ti gbígbé egbògi olóró Fẹ́mi Babafẹ́mi tó tari síta oníṣẹ́ rí màmá àgbàlagbà arúgbó kùjọ́kùjọ́ yìí òun náà ló mọ̀ ṣe lálàyé o bí ẹ wò ó kó tó di pé àwọn èèyàn yín wọn wá náwó gó òun òun ti ń ta kinní lẹ́jẹ̀wọ̀n fáwọn èèyàn o ìgbà wo lè bẹ̀rẹ̀ títà rẹ̀ wọ́n ló dáhùn pé ẹ wò ó wòsíwòsí lòun ń tà tẹ́lẹ̀ bíi kátabọ́n fi tàkátà gbá kátà wo kátà kòkò bàbá sásùn ó ní ṣùgbọ́n ṣá iná ọmọ rárá òun náà ló wọnú ṣọ́ọ̀bù ń wá o tó sì jó gbogbo ṣọ́ọ̀bù ọ̀hún kanlẹ̀ òun láti wá àgbà náà lòun ti ń ta àwọn eléyìí òun fi dípò wòsíwòsí eléyìí tóun ń tà ni Babafẹ́mi wá tẹ̀síwájú o pé ṣe rí ẹni tí ń ṣe alága yìnyín fún iléeṣẹ́ àjọ tó ń gbógun ti lílo tòun ti gbígbé egbògi olóró ìyẹn ajagun fẹ̀yìntì Bùbá Márúwá ló ti wá pàṣẹ o pé ṣe rí màmá àgbàlagbà tẹ́ ẹ ní wọ́n lé ní ọgọ́rùn-ún kan ọdún yìí wọ́n nílò ìdánilẹ́kọ̀ọ́ ni o ó yẹ kéèyàn ó pè wọ́n jókòó báyìí kí wọ́n wá bẹ̀rẹ̀ sí ní ṣàlàyé ọ̀rọ̀ fún wọn pé màmá ntẹ̀ ń tàun ni à ń pè ní egbògi olóró wọ́n ti fòfin dè lórílẹ̀‐èdè wa Nàìjíríà pé kéegun rẹ̀ ọmọọ̀ṣẹ́ mọ́ ẹ̀yin náà sì gbọ́dọ̀ débẹ̀ mọ́ ó yẹ àbù yín so ni o ṣùgbọ́n nítorí ọjọ́ orí yín àní lè ṣe bẹ́ẹ̀ wọ́n wá níṣẹ́ rí ọmọ màmá eléyìí tó jẹ́ ọmọ obìnrin tí wọ́n jọ mú màmá papọ̀ wọ́n ní ohun tiẹ̀ ń ti ń bẹ o lákàtà iléeṣẹ́ àjọ ti ndlea léyìí tí wọ́n ní iṣẹ́ ìwádìí ńkọ́ yóò tẹ̀síwájú lórí tiẹ̀ ìwé ìròyìn punch ló gbé lónìí gbàǹkọ́gbì ló dà lórí tábìlì tiwa.
1: Àwọn agbébọn kan ni wọ́n ti kọlu mọ́ṣáláṣí kan tí ó wà ní agbègbè kan tí ń pè ní Dekara ní ìjọba ìbílẹ̀ ti Borgu ìyẹn ní ìpínlẹ̀ ti Niger ni ìṣẹ̀lẹ̀ gbàǹkọ́gbì yìí ti ṣẹlẹ̀ kódà wọ́n sọ wípé wọn ò tí ì lè sọ iye òǹkà àwọn olùjọ́sìn tí àwọn ẹ̀kọ́ ajínigbé yìí tí wọ́n jí gbé lọ lẹ́yìn tí wọ́n ní ìrun tí wọ́n kí ní ọjọ́ jimá ìyẹn lọ́jọ́ kọkànléní ogún oṣù kẹjọ ọdún 2026 ẹnìkan tó jẹ́ olùgbé lágbègbè yìí ṣùgbọ́n tó rọ àwọn oníròyìn láti má fi orúkọ òun síta to soro o shalaye wi pe awon kirun tan mo ni kete ti won kirun tan bayi ina ni awon iko ajinigbe yi ni won yawo inu le ijosin masalashina ti won si bere si ni pale awon eyan na ma koda gege bo ti se wi won le awon agbeba yi na na yipo masalashi pelu ada ati awon nkan jami lo ni ranran won si bere si ni to won lowo wo bayi wi pe oya o e bere si ni to lori ese yin e ma ni so won si bere si ni mori won wo inu gbo eleyi ti nbe ni agbegbe ti Kanji Lake nibi ti won fura si wi pe awon iko ajinigbe un won fi ibe won fi nse bubani eni kan na ti ohun na tu je olugbe lagbegbe be Azan Ibrahim eni ton fi di ikolu yi to fi mule fun awon oniroyin wi pe awon olujosin mi to tu wa le masalasi mi to tu sunmo be na won la won na won to pada se aforigba o ninu isele gbankogbi to sele yi ngba ti o ma wi oni olugbe kan ti ohun na wa ni agbegbe ti Gidanzana Masaka Sabo Gida ati awon agbegbe to pada yi ibi ti awika to je bi pe awon na lanfani ati lo kirun ni ojo jima yi iyen ni Central Mosque yi won ni won o pada yo won le koda won pada pale won mo ti won si bere si ni gbe gbogbo won bayi won gbe won o di jua ninu gbo Ibrahim eni to salaye wi pe olori agbegbe ohun ni gada o salaye wi pe pelu isele gbankogbi to sele ye ni to je pe won sese fi le kuro ni akata won ko ajinigbe koda I chief imam ti Central Mosque eleyi to nbe lara won awon eyan ti awon iko ajinigbe yi ti won to pada jigbe kolon ko ma shoni ko si ma lawa lori irufi awon isele gbankogbi loni ranran to nsele yi o kaabo re ko si ma daju lori enikokan wa
0: ami ati ami amadupe pupo lowo eyin eyan wa te ntele wa yen ni itakwa ojara eleyi to je ti kan ni omo luabi loni o amariri yin osfem je oluwa femi femi adupe lowo yin o isola accurate ajibola matthew ajibade oluwa segun odun si olabode lawa adekunle adebayo otun onilalupa agbabiaka emosu titilayo Sherifat Funke Asisi, Ogbeni Odeyemi Omokure, Ati Opeyemi Aleshin Loye, Be Shen Te Elewa Yi, Inu Wadu Kupo Kupo Sinyo, Etubo Ma Te Elewa, Ife Lo So Wakpo, Olu Waba Kuni Jo Jalai Lai. Oda Ba Ba Lo Se Kwile Ple Tu, Wani Ya Wan Karamba Nye Dake Le To Jakpe Iko Agbe Boni Wan, O Na Nye Mati Shelala Yikpe, Wanti Gbe Mi Lenwe Ni Kaba Yo, lásìkò ìgbà tí a kọlu agbègbè kan èyí tá a mọ̀ sí agbègbè danjo àti agbègbè tàráyí eléyìí tí méníjọba àbílẹ̀ ti rí yọm ní ìpínlẹ̀ plateau ni wọ́n ní àwọn karambà ní ẹ̀dá yìí èyí tí a kọlu àwọn agbègbè tá a pẹ̀ kẹ́lù wọ́n ní àwọn èèyàn kan léyìí tó jẹ́ pé òṣìṣẹ́ elétò ààbò ni wọ́n wọ́n ní a gbé súnmọ́ wọn wọ́n gba àwọn nǹkan ìjà ọwọ́ wọn léyìí tí wọ́n sì dídùn dúyà fata àjọsìha àwọn ará agbègbè ọ̀hún ni wọ́n sọ bẹ́ẹ̀ nígbà tí wọn mọ fìdí ọrọ ń múlẹ o wọn nígbà tí wọn dé báyìí wọn dé torotoro wọn dé torotoro ẹni láago méjì ààbọ ọsán lẹyìn tó mú kí àwọn òṣìṣẹ elétò ààbò kan gbéra pa láti wá lọ rèé wò ó kí ní ìṣẹlẹ lágbègbè ọhún o látàrí bí wọn ṣe ní àwọn èèyàn lọ rèé ké sí wọn pé ẹ gbà wọn o àwọn ará abitu ti dé àwọn ò sì mọ pàtó ibi tí àwọn eléyìí ti wá nígbà tí ẹnìkan yóò mọ sọ eléyìí tí a porúkọ tiẹ ní Cholom Jerry ó ṣe lálàyé o pé ṣe rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ nípa rẹ̀ yìí ha wọ́n ṣe àwọn èèyàn léṣe ó kọjá bí a fi sí ó ní ẹni tí a ṣe léṣe ọ̀hún wọ́n ti gbé lọ ilé ìwòsàn níbi tó ti ń gba ìtọ́jú oníṣẹ́ wa rí ẹnìkan bẹ báyìí o léyìí tó jẹ́ pé wọ́n ti kéde wọn ń wa wọn ò rí wọn ò sùn wọn ò wo léyìí tí wọn ò lè sọ bóyá wọ́n ti jí arákùnrin náà gbé lọ ni o àbí ó sì wà láàyè gẹ́gẹ́ bó ṣe wí oníṣẹ́ rí ìṣẹ̀lẹ̀ tá à ń sọ pé wáyé yìí ó ti mú kí ìbẹ̀rù bojo kó ti lọ rèé wà lọ́kàn àwọn èèyàn o eléyìí ti ń bẹ lágbègbè náà àdúrà làǹgbà láti kan ni ọmọlúàbí pé ẹ̀mí àti dúkìá àwọn èèyàn là ń fojú ojúmọ́ béèrè ààbò fún lórílẹ̀‐èdè wa nàìjíríà kọba tó ni wá kó fa ààbò ẹ̀ bò wá.
1: ọkẹ́ ajá wo ìròyìn kásọ̀ láyọ̀ yìí ìpínlẹ̀ bayelsa àwọn òṣìṣẹ́ ọlọ́pàá ní iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ ti bayelsa lọ́lọ́run ti lò láti dóòlà arábìnrin kan ẹni ọdún méjì lé ní ogójì 42 years ti won pe oruko re ni Esther Chinedu eni ti won ni ajigbe ni agbegbe ta mo si Amasoma ni gusu ti ijoba bile ti ijo o leyin to pada lo didi osu kan gbako ni akata won iko ajinigbe na won ni arabirin yi eni ti awon ajinigbe ti won yabo iso re nibi titin ta ero bara ni soro labe ogbon wi pe awon fe ra oja ninu iso re ama kaka ki won ra oja in bajina tu iran buruku ti fona lenu ona ni a pada yo jade si arabirin na ti won si gbe janto lati be won gbe lo sibi ki bi ti enikeni o ti ma titi di akoko to fi de wi pe won pada gba ominira arabirin ku koda commissioner fun ile ise olopa iyun ni ipile ti bayelsa cp ajawo adewale o sipaya re fun awon oniroyin wi pe ise takotakun ona ni awon se o si se alaye wi pe layo ati alafia ona ni awon dola arabirin yi ku ni akata ibuba awon iko ajinigbe yi ti nbe ni ogunbrim inu gbokijikiji ni ti nbe ni gusu ti dajo area adewale o wa salaye wi pe leyin ti awon gba ipe alabadi lori ijinigbe arabirin yi lawa ati gbana eni won tin fi mu file ti won si nto ojupo awon ojo ona eleyi ti won le gba lati fi ri arabirin na gba pada layo ati alafia ama adupe lowo olohun o wi pe pelu yondo olohun ati igbiyanju awon osise eleto abo na won ni arabirin yi won ri gba o layo ati alafia koda lai fi ara pa pin pin adupe o lowo eledumare
0: o da to ba ni be wa ja tun sa fese kan ya ni ipile yobe tori pe ina ogori ile o feju kekeke o iyen ni agbegbe kan eleyi to je ti awon iya fulani eleyi ti a pe be ni ruga auduba dali o wa ni joba abile karasuwa eleyi ti nbe ni ipile yobe ni o won ni ina to gori ile feju kekeke yi o gbe ngbe mi o lenu iya kan ati awon omo re meteta e ja lo sekata awon ajo eleyi to disi isele pajawiri e ti nbe ni ipile yobe won ni ogba ti oro nde ti gba won baye o na ni won ti tete ko awon osise adola emi lati lo sibi ti isele na ti sele ki won le dola awon eyan to ba ku to wa nbe won ni ki won to de be nko ina ta wi yi o ti jo ile o da ase koda agoro awon eyan o na lo ti di alaini le lori won ni se wa ri o awon merin to jagbe faye podigbo se ninu isele na o na na je bi malambuka le ti atiri iyawo re bilikisu ati awon omo re meta ton je omo obirin Zainab Afusat ati Salamatu koba to ni wa koda ko jo ko jo san ni o ko si da abobo awon eyan to ku
1: madam age pe npejula lafila e se gan pupo pupo adupe lowo gbogbo eyin ololufe wa ti Edumare ni e ba wa lanfani lati ba wa dasi lori iroyin gbankogbi fun toni adupe o e seun ga pupo pupo bo ba ku lowo re iwo na ma ka yuku lo ni ko le ma ni fowo se na loruko temi ojulowa ni ikai presenter yi na ni kete ta ba tin dide by Michael Ola Tobosun ina le pada lanfani ati gbo o lori eto talking point yoku yo di ni owuro la lase lowo Edumare nigba ti akotun gbankogbi iroyin yo tu ti footed oroyin yo ma desi ti gboyin gbanko gberoyin o tu di ni ago meji la ago meji losan la lagbara lowo olohun eyin oni ku o awa oni ku ajo ma fa iku dagbara lase lowo Edumare ni
0: o da dupe adupe pe okun lowo eyin eyan wa eleyi ten tele wa nikan ni omoluabi ti footed oroyin awa la ni eyin le ngbadun e o gbanko gberoyin ko ekan ni omoluabi lo ni igbaladun yin lo wa fun o da bo ba di la ago mejo ale oni e pade olare waju adewusi eni ti gbogbo eyan mo si opele oro lori eto kan ta pe ni baba olore ilu o wa diwo lago kan abo o in loru ojo aje monday mojumo ojo segun tuesday nibi te ti ma pade emi lori eto ta pe ni agolajin toni yi ni o tun letike titi wa di igba na iya adini yin na ni o aminat adetun badmos onoruko temi motala yin ele ton se ben ko momo o se dada
2: Balaba ni baba ori lori o ma je aji se bi oyo la ri
3: aji

0: bàbá akọrin látàárọ ni o ti sú mi igbó gan la lọ bolẹ mú mi lọ.
1: Arákùnrin fọkànbalẹ̀ ọ̀nà àti ìlà rẹ ni mo fẹ́ fi hàn ẹ́. Ó yà wò ó òun rè.
2: Takashi pẹ̀lú ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta náírà ₦500 lórí Splash 105.5 FM pẹ̀lú kóòdù ẹ̀ *347*1004*1#. Lórí ìlàjẹ̀lú 96.7 FM *347*1004*2#. Tàbí lójú òpó wẹ́bsáìtì www.kashe.ng.
3: Bọ̀dájídé bọ̀dájídé, kí ló ṣẹlẹ̀? Kí lẹ̀ ń sọ lójú oorun yìí? Ṣé ń làlá ni? Àbẹ́ ń ṣìrànràn?
0: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni. Kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ Káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ pípẹ́ rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú Káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú Káàṣì ẹ̀. Bó ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpoint tó sọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòun tẹ̀lú Káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta Káàṣì ẹ̀. Ṣó ti Káàṣì ẹ̀.

0: Flash FM 105.5.
1: Mo tún bẹ̀rẹ̀. Mo lè ṣaláì máa fanilẹ́rìn lákòókò àpéjọpọ̀ ìtakùrọ̀sọ orílẹ̀ mọ̀lẹ́bí mi.
2: Ó ti ẹ̀ da ohun tí gbogbo wọn nífẹ̀ẹ́ sí ni mò ń ṣe.
1: Ó náà ni àmì ìdánimọ̀ mi ti ṣe Maggi Native Jollof Rice. Ìtọ́wò ẹ̀kan lásán, àròyé kan kò sí lẹ́yìn ẹ̀.
3: Maggi Star tá a ṣe látara ẹ̀wà sóyà, àlùbọ́sà adùn chili àti kànáfùrù.
1: Oúnjẹ alẹ́ ti délẹ̀, ẹ máa bọ̀ jẹ́jẹ́ tàbí kí ẹ má wà rárá.
3: Maggi Star yóò sọ gbogbo oúnjẹ tá a ṣe dohun ara ọ̀tọ̀. Yóò sì tún sọ àkókò náà dàkókò mánigbàgbé.
4: Dúró náà kó o tó ra multivitamin yẹn, béèrè lọ́wọ́ ara rẹ̀, ǹjẹ́ ó fún àwọn ọmọ rẹ ní aṣara lóore tó pé

0: Let malaria make you miss the moments that matter. Use Charlatan, a doctor-recommended anti-malaria that contains artemether plus lumefantrine. Charlatan comes in convenient doses for various body weights and is also available in cherry-flavored dispersible tablets for children. Charlatan from Shalina Healthcare is endorsed by the Nigerian Medical Association. If symptoms persist after 3 days, consult your doctor.
1: Charlatan,
0: knock out malaria in 3 days.
2: Ìjẹun wo ọ̀nà láti dáàbò bo àmúlò dátà rẹ? Ìdáàbò bo àmúlò dátà rẹ wà lórí áàpù rẹ. Yọ àwọn áàpù tí ò wúlò mọ́ kúrò lórí fóònù rẹ, àti pé púpọ̀ lára àwọn áàpù wọ̀nyí ló ní data safer mode mú àtúnṣe ìgbàlódé bá wọn. O tún lè lọ sórí setting kí o yọ auto update kúrò lójú òpó. Ní ìparí, tí àwọn áàpù tí o kò lò mọ́ kí o lè rí dátà rẹ lò lálòpẹ́, àwọn ìgbésẹ̀ wọ̀nyí lè ṣe ọ ní àǹfààní. Fún ẹ̀kúnrẹ́rẹ́ àlàyé, kàn sí ìtàkùn ẹ̀rọ ìléwọ̀ rẹ tàbí ìtàkùn consumer.ncc.gov.ng fún àwọn ọ̀nà tí ó ṣe ọ láǹfààní lórí àmúlò dátà rẹ. Gbé àwọn ìgbésẹ̀ wọ̀nyí lónìí kí o lè lo dátà rẹ lálòpẹ́. Ìkéde ìwà láti ọ̀dọ̀ ẹgbẹ́ àwọn aládàáni tí ó gba ìwé ẹ̀rí lẹ́ka ìbáraẹnisọ̀rọ̀ àti àjọ tó ń rí sí ètò ìbáraẹnisọ̀rọ̀ NCC.

0: iṣẹ́ ìròyìn káàkiri àgálá ayé.
1: Ẹyin tèmi báwo ni o ṣe wa.
2: Orúkọ tèmi ni Rotimi ọmọ òjò. Mo láyọ̀ láti jẹ́ ọ̀kan lára àwọn tó gba Splash FM Media Academy kọjá. Báwo olùkọ́ wa ṣe ń ṣe fún wa, láwọn náà ṣe fúnra wa.
3: Orúkọ tèmi ni Sarah Adédọ̀kan. Inú mi dùn láti jẹ́ ọ̀kan lára ọmọ ilé ẹ̀kọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n sì ti kọ́ mi bí èèyàn ṣe ń di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́.
4: Babatunde Ajayi ló kọ mi. Mo jẹ́ ọ̀kan lára àwọn akẹ́kọ̀ọ́ Splash FM Media Academy. Níbẹ̀ ni wọ́n ti sọ ẹ̀bùn kékeré mi di ńlá mọ́ mi lọ́wọ́.
0: Tó ṣe máa jẹ́ nìyẹn, ó dẹ̀ ti ń jẹ́ bẹ́ẹ̀. Yan mi, má jẹ́ kí ẹ̀bùn tí Elédùmarè jẹ́ ìkí fún ọ, kúkú mọ́ nínú. Gbéralẹ̀, máa bọ̀ wá sí Splash FM Media Academy. Níbẹ̀ la ó ti gbẹ́nu yẹ́bẹ́yẹ́bẹ́, tá a sì máa tún ẹ̀rọ dáadáa. Láàrin ọ̀sẹ̀ mẹ́wàá gbáko, wọ́n á kọ́ ẹ bó ṣe lè di ògbóǹtarìgì agbóhùnsáfẹ́fẹ́. Ó yà tètè wá gba fọ́ọ̀mù tiẹ̀ lónìí ní Splash FM Media Academy. Ilé funfun Báláú fẹ́lẹ̀lẹ̀ nílùú Ìbàdàn ni wọ́n lẹ̀kọ́ sí. Pè wọ́n sórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀
5: 0807 112 4000.
0: Splash FM Media Academy ti ṣe ìgbélárugẹ fún ìwà ọmọlúàbí nínú iṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́.
6: Who dey greet?
7: Na everybody wey carry tom-tom.
6: Weather na traffic, long queue or busy day.
7: No lele.
6: Ask for tom-tom at your neighborhood store today. Tom-tom, breathe through it.

0: Here is
1: 105.5.
0: One station, all the hits.
1: 105.5. Splash.
2: Lago méje sí méjo àṣálẹ̀ lẹ́ mọ pàdé rẹ̀.
3: Ìyá ẹ ti gbọ́ bó ti kalẹ̀ sí Splash FM nílùú Ìbàdàn. Àwọn èèyàn ti ń dúró dé láti gbọ́.
4: Gbàgbé ìrùnmú ẹ.
5: Gbàgbé ìrùnmú ẹ.
3: Gbẹ̀ngà Adébóyè Jéngbé tí èlé ti padà dé látọ̀run. A jẹ́ pé ká máa gbádùn ọ̀rọ̀ àṣà odò àti ẹ̀fẹ́ lókù. Òní fẹ́ láti mìí sí ẹ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú Ọlá Olúwa Sakios, the return of Gbẹ̀ngà Adébóyè.
6: Níwọ̀n àgbà tó jẹ́ pé dídé ń ti wé adé, èmi náà rí o, Ọlá Olúwa Zakios, return of Gbẹ̀ngà Adébóyè Abẹ́fẹ́, Jéngbé tí èlé ọ̀rọ̀, mo ti balẹ̀ kà bí ọ̀wàrà jù.
3: Flash FM 105.5 lẹ́ o ti máa gbọ́ ní gbogbo ọjọ́ ajé Monday láago méje sí méjọ àṣálẹ́ 7 PM. Inú dùn ní móríyá wa mọ́ fìbànújẹ́ wọlé sùn lálẹ́ Monday. Ó fi ìrònú ara ẹlẹ́ mọ̀. Gbàgbé ìrònú ẹ pẹ̀lú the return of Gbẹ̀ngà Adébóyè. Ẹ̀rín àrín tàkìtì kéékèèké. Ẹ máa gbọ́ ẹ̀fẹ̀ tó ń tó dùn àti orin gan. Ọkàn yín tẹ̀ máa balẹ̀.
7: Ìrònú kí múni gbádùn, ó múni ìgbẹ́ni.
3: Láolú gbẹ̀mídébẹ̀.

ọ̀rẹ́ mi kan ló mọ̀ wá bá mi o, ó ní kí n dákun pé kí n wá lọ rè bá yàwó bọ̀dá àwọn bẹ́ẹ̀bẹ̀. Mo ní kí ni tí yàwó bọ̀dá rẹ ṣe? Ó ní yàwó bọ̀dá àwọn ọmọ ṣe nǹkan tó burú jù. Mo ní kí ni tí yàwó bọ̀dá rẹ ṣe? Ó ní yàwó bọ̀dá àwọn a máa yan àlè, ni máa ń yan àlè, oríṣiríṣi ọkùnrin ni máa ń gbé yàwó bọ̀dá àwọn lọ sí hòtẹ́ẹ̀lì. Bọ̀dá àwọn wá lé ìyàwó wọn kúrò nílé. Èmi náà bá ṣe kí ni mo bá ta mọ́ra. A bá lọ sílé ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi. Nígbà tá a fi débẹ̀, a ti bá àwọn mọ̀lẹ́bí ìyàwó ń bẹ̀, tí wọ́n bá yàwó bẹ̀bẹ̀ lọ́wọ́. Bákan náà, a tún bá àwọn mọ̀lẹ́bí ẹ̀gbọ́n ọ̀rẹ́ mi náà tó jẹ́ mọ̀lẹ́bí ọkọ, àbáwọn náà ń bẹ̀, táwọn náà ń bẹ̀bẹ̀, táwọn kan tiẹ̀ tún yarí pé a ní fẹ́ ọmọ ìmọ́ ọlọ́run.

lèmi náà bá bẹ̀rẹ̀ sí ní bẹ̀bẹ̀ o ẹ̀yin ẹ dákun ẹ mọ́ bínú ẹ ń bọ̀ dá ọ̀rẹ́ mi ló wá bá mi ó ní ká dákun ká wá báyàwó yín bẹ̀bẹ̀ ẹ wò ti ọlọ́run ẹ ṣáàtì lè jáde ọ̀rẹ́ dì ẹ dákun ẹ wò tèmi ní bọ̀dá ọ̀rẹ́ mi bá ní return of gbẹ̀ngà nígbà mo ti rí wọ return of gbẹ̀ngà adébóyè inú mi ti yọ ẹ mo ti dáríji ìyàwó òun torí kè sí ìyàwó tèmi àmọ́ ẹ sọ fún kó má ṣerú eléyìí mọ́ o.

gbàgbára tán. Wọ́n dúró onírú. Wọ́n dúró aláta. Wọ́n tó gbẹ̀yìn gbàrí bá. Ìyá ìjọra ìlú. Yóò mọ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ ayé yóò mọ̀ lẹ́yìn. Ọ̀rọ̀ ayé yóò mọ̀ lẹ́yìn. Àjàntí ilé.

0: ọmọ ènìyàn ń sun ọmọ ènìyàn ń jí ọmọ ènìyàn ń ṣàárẹ̀ ọmọ ènìyàn ń gbádùn.
1: Ìjábọ̀ ló ń gbé iná irú ìgbàwó rè é irú àìlú.
0: Àṣẹ ọjọ́ kan ń bọ̀ bó tilẹ̀ wò kẹ́gẹ̀ẹ́ ó pẹ́ lóko tó. Yọ́n padà di gaàrí ni bó tilẹ̀ wò kẹ́gẹ̀ẹ́ ó pẹ́ lóko tó yóò máa padà di fùfú ni o. Ọwọ́ ò ní pẹ́ lẹ́nu títí kó má padà sáàyí ẹ̀. Báfẹ́fẹ́ bá fẹ́ agbẹ̀mí àtùpà. Táyé lolú ògògó kú lódò ọlọ náà nù. Àfi bí ìgbà tí èèyàn ò kú rí ikú patẹ̀lẹ̀ kú òdí àrán ó dìgbà kan.
1: Kí n tó ro.

0: mi o wonu egungun
1: o wonu
0: o dun ni o wonu ba si eran o wonu isan o wonu kasan o tu wa wonu ororo pelu edo ba n fo won a ro pe boya je dide ba n fo won a ro pe boya ojo a je ro ile a je ro ba n fo won a ro pe boya je turawo ke ni sale ile ba n fo won a ro pe boya ti eje jade lati nu koto wa ko wi pe iku ohun oye lodun ni o wa ba n fo won a ro pe
2: ogogo ma ku lodo
0: biri
2: ọmọ kú lómi lómi lómi lómi àṣẹ bá a bá roko àdógún ọdún bá a bá rodo a sì dọgbọn oṣù
0: kàṣà
2: bàbá wa ọmọ kú lómi lómi ó lọ kò dàgbà kankan
0: ó rogun lọfọṣọ
2: ó ti gbéṣe ó ti rogun lọfọṣọ ọmọ kú lodo ogogo ọmọ kú lómi lómi òkúta ẹgbẹ́ dọjà tí ó ta ìtì bàbá yín gbé dọjà tí ó lówó lórí ó ní bàbá yín dáṣọ fún ni wọ́n pè légungun ogungun ọmọkú lómi lómi oroko kò dágbére fún wa orodo àrèmábọ̀ ó tún di lọ́jọ́ ọbẹ̀ ní bá ń mọ ni
0: nígbà tí èèyàn ń jọ yẹn
2: ó tún di lọ́jọ́ bẹ́nìyàn bá ń jẹ́nìyàn
0: ẹ̀ṣin wo
2: èyí ò ṣe àlùmọ́tù bóyá ká pọ̀ òṣèré bó òṣèré ta ń tó bí ọ́ àfẹlẹ́dùn mari ọba àfiwáìdù lókè
0: gbogbo alalẹ́ expiry date
2: òkun sunkún òkun
0: akáṣọ
2: lérí sunkún ara wọn olódùmarè dákun májò tí kàn wá
0: àmì ọ̀rọ̀ àgbọn
2: torí wípé bàbá ti lọ a ti lọ
0: nánu
2: gbogbo ará gbogbo ẹbí gbogbo ọ̀rẹ́ pátápátá tó fi sílẹ̀ òkú ọlọ́mọ bojú wẹ̀yìn kó àwọ̀ rẹ àti tó ń bẹ ní léńje léńje àti tó ń bẹ lọ́dọ̀ òkú ọlọ́mọ bojú wẹ̀yìn wà mọ̀ mọ́ rẹ torí wípé
0: dẹ̀yìn
2: ẹnìkan yìí mọ̀ wò bí ọlọ́mọ ó ti gbére ó ti rogun láfọṣọ
0: kàṣà
2: ó ti gbére ó ti rọṣà láfọṣọ
0: ọlọ́fọṣọ
2: lùgbì mọ́dẹ́lẹ̀ wò rẹ ni mí ojú mi ń wò mí gbére
0: gbére
2: àṣẹlẹ̀ bẹ tẹ́lẹ̀ gbà kan so
0: kò iso alárèbẹtẹ
2: onígbà kan so kò iso pọ́npọ́npọ́npọ́ màjà kan rọrùn omi alárèbẹtẹ kí ló pa náà
0: omi àjà lóló
2: àní kí ló pa náà.

0: ẹ̀ ń sọ lójú orun yín yìí ṣe ń lálà ni àbẹ́ ń ṣìrànràn.
1: Mo ṣẹ̀ṣẹ̀ jí ni, ó dàbí ẹni wípé àlá ni, kódà àlá tó dára ni. Mo ríra mi gẹ́gẹ́ bí ọ̀kan lára àwọn tó gba owó lọ́dọ̀ káàṣì ẹ̀. Mú àlá ọjọ́ gbígbé rẹ wá sí ìmúṣẹ pẹ̀lú káàṣì ẹ̀. Ìwọ náà lè jí olúborí nínú oṣù kẹjọ yìí. Má ṣe jẹ́ kí àǹfààní ìkókọjá rẹ o. Jẹ́ kí oṣù kẹjọ yìí jẹ́ oṣù ìkórè lọ́pọ̀ yanturu fún ọ pẹ̀lú káàṣì ẹ̀. Bó o ti ń jẹ owó ojoojúmọ́, bẹ́ẹ̀ ló máa gbẹnu sówó Cashpot ọ̀sọ̀ọ̀sẹ̀ láìkùnà. Àjọ tó ń rí sí tẹ́tẹ́ oríire nípínlẹ̀ Ọ̀yọ́ ló fòǹtẹ̀lù káàṣì ẹ̀. Ẹni ọdún 18 sókè nìkan ló lè kópa láti ta káàṣì ẹ̀. Ṣó ti káàṣì ẹ̀? Mo ti k

0: Everybody blah. Somebody joke.
1: O di gbere na ko. Ko da ina ko doju ala mu ti o abiodun oloyo ti wa ni felele. Iwo na tun lo.
2: O tun lo. Ma se.
1: O ma se o.
3: Aku wa po ma pe nti se won da.
1: Won ti ni gbogbo wa na la dagbada ku.
2: Be ni.
1: Bo lowo. Gbogbo ala dagbada ku.
2: Afase mi nton re je.
1: O ba je manager igba to nje to nbe laye lo je manager o ba ti lo ko si manager mo woni principal suku o nbe laye lo nje principal to ba ti ku o si principal mo best presenter of the year igba to wa laye ni won pe ni best presenter of the year to ba ti lo elomi ni o kan Ojo ayo kocha ni won tin soro opolopo awon footballers yo an ri Messi an ri si Ronaldo an ri Ronaldinho wo gbo won be o
2: igbalani
1: enikan ye laye sa laani o dowo yin eyan alagbara ile yo ma dowo yin
3: eni ogbon be ni ogbon
1: egba ikilo egba imoran gba eto se to loyo
3: ba so pe ni ogo yo diga mo ki wo gbe eyan mo na ju ori e akude di asiko yi a de ku ara fere ku awon eyan pataki kolon ko jo ko ba ni se aforiji fun won odun wa o
2: beni
3: ṣùgbọ́n ta la wa kí la lè ṣe kí la ti ẹ̀ mọ̀
2: àbí
3: ó ṣe ni láàánú púpọ̀ o ó dùn wá jọjọ o
2: ó dùn wá
3: jọjọ o. Jọba má gbé kí n ṣe wọn dá àkú apá òní máa rẹ̀.
4: Àti ànámọ́ òní ní ọ̀rọ̀ olúwa ṣẹ́gun láti ọmí àdìwá alágbẹ̀dẹ ti wá yé mi mi ti wá rò látàná yẹn náà pé èmi sẹ́nitọ̀ kak kó aka sẹ́nitọ̀ kak aláyà ló lè gbélé ńlá wọ látòní lọ gbogbo nǹkan tó máa dàbí pé wọ́n máa purọ́ kí kówó jẹ mọ́ mi lẹ́sẹ̀ mo jáwọ́ ń bẹ̀
2: tó máa jọ bí irọ́ bí irọ́.
4: Bí irọ́ bí irọ́.
2: Irọ́ tó jọ ni. Irọ́ tó jọ ni.

0: bí kí owó kó dọ́wọ́ kó jẹ́ pé 15 billion káwọn kan máa wá purọ́ pé 15.1 ni.
1: Imagine.
0: Àwọn irọ́ burúkú burúkú bí èyí ẹ jọ̀wọ́.
1: Àwọn ọ̀rọ̀ tó fẹ́ súnmọ́ yàn.
0: Ẹ yé parú ọ̀rọ̀ bẹ́ẹ̀ mọ́ wa mọ́.
1: Kò dáa.
0: Nígbà tá a bá sọ pé 39 ni owó pírójẹ́ẹ̀tì o. Tẹ́ ẹ wá ń fi 20,000 kún.
1: Imagine.
0: Ẹ̀yin èèyàn ẹ bẹ̀rù àti sùn.
1: Mm-hmm.
0: Kí ni 20,000 wá nínú 39 tẹ́ ẹ purọ́ ẹ̀ mọ́ wá pa àjíkó.
1: Ó sú mi.
0: Ká jíkó.
1: Ká ń jíkó. Kí wọ́n jíkó.
0: Bàtà táwọ́sá bá jíkó. Wọ́n lò ló ń jẹ́ ká jíkó.
1: Kí wọ́n jíkó. Wọ́n bá kó ni ọjọ́ àmọ̀.
2: Nàìjíríà ẹni ọgbọ́n bẹ̀ni ọgbọ́n.
0: 2027 ló ń kọlẹ̀ kún gbọ̀gbọ̀gbọ̀gbọ̀ yìí o. Ẹja máa múra méjì. Èmi ti kẹ́kọ̀ọ́.
1: Bẹ́ẹ̀ni.
0: Ìmúra pé a bá wa láyé.
1: Àti múra pé.
0: Ìmúra pé. Ó má lè má bá èèyàn láyè. Ìmúra méjì.
1: Bẹ́ẹ̀ni.
0: Now, kí ni ìmúra sílẹ̀ pé ó lè má bá èèyàn láyé? Ìyẹn ni ìṣọ́ra ìwà.
1: Bẹ́ẹ̀ni.
0: Àìfigbákanbọ̀kan nínú.
1: Ẹ mọ̀ pé bẹ́ẹ̀dá bá tiẹ̀ ti rántí kòtò. Kòtò ayé ò ní nítumọ̀ fún.
0: Ẹlẹ́ẹ̀kejì tí 2027 bá tiẹ̀ dé. Ìmúra yálà kájáwé olúborí. Tàbí kéèyàn lulẹ̀.
1: Bẹ́ẹ̀ni.
0: Ẹ lo. Ó ti jápa.
2: Àwọn gbẹ́rù ọ̀bá fi dànù àṣẹ bẹ́lẹ̀ ẹ̀rù ọ̀sà fíra.
0: Ẹ lo.
3: Ẹnẹ.
1: Ẹ má ga.
3: Ọpẹ́ ẹgbẹ́ yìí.
1: Àwa ni.
0: Kí ló ṣẹlẹ̀?
3: Ayé kọ́kọ́ kí ẹni wọ tó jẹ́ ìlà ẹ̀tọ́ wọ́n fún ìṣẹ̀rẹ́ náà.
0: Ìgbẹ́jọ́
3: máa kú lódò. Ẹlẹ́ ń bàjẹ́ òkì.
1: Àmì.
3: Ó ta sí orí ẹ̀rẹ́. Ẹ̀hẹ́n tó bí gbogbo ìṣó ló ṣèlú nìkan. Ẹlẹ́ẹ̀ṣẹ̀ tẹ́tí orí ẹ̀kẹ́ bí sí ọ̀rùn ṣíṣí. Bẹ́ẹ̀rẹ́ ti kádàrá. Bẹ́ẹ̀ lọ. Mo rọ ọ̀rọ̀ nǹkan. Tó máa ní bẹ́ẹ̀ ni. Bẹ́ẹ̀ ni tó máa ní bẹ́ẹ̀ kọ́. Ọmọ ọlọ́run ni. Àmọ́ àyèká àyèká bá wà. Ẹja níbẹ̀rù ọmọ ṣàyẹ̀ṣe déédé. Oríṣiríṣi nínú kan gbogbo wa ló dá sí ìṣẹ̀lú sábẹ́mà. Ẹlẹ́gbẹ̀dá tí ó ń lẹ̀. Wàhálà àbúkà.
2: Ìwà rẹ̀ mú mẹ́ni tó ń bá rí.
0: Òun ni mo fi máa sọ pé mo wíṣì kí gbogbo èèyàn jọ mí. Mi ò sọ pé mo mọ́ tán o. Àmọ́ tá a bá lè rá àwọn èèyàn tó lè tiẹ̀ gbìyànjú fìwà jọrú wa. Ayé ìyá máa dùn o. Hello.
4: Hello. Àmọ́ olóore ìlú.
1: Hello.
0: Bàbá ń jẹ́ òpè ni o gbọ́dọ̀ fọ́hùn.
4: Ẹ ṣeun. Ẹ ṣeun. Ìkúmọ̀ lágbára o. Ó tó bí ìjọ mẹ́rin sí mo ti ń pe ọ̀rẹ́ mi. Taiwo Rilwan. Àṣé igi nǹkan ti kágbọ̀ ọ̀rẹ́ mi. Ẹ̀gbọ́n ògògó. Ẹ̀bádé làwọn ẹ bá ojú ìwé pé ẹ̀gbọ́n ògògó rẹ̀ ń béèrè. Wọ́n mú ilé Taiwo Rilwan. Ọmọ ìyá ni wọn, ọmọ bàbá ni wọn. Ìbejì ló bí wọn. Ẹrújọ ayé àná rẹ̀ bẹ́ẹ̀ yẹn. Ikú àpẹ ni à ń pè àpẹni tí
1: ń pè ni.
4: Wọ́n bá ọ̀rẹ́ mi mo kí kókó rọ̀ sí. Ọlọ́run bàbá láwọn ọjọ́ ìjọ tí ó jìnnà síra o.
0: Àmì.
4: Ẹ ṣeun bàbá olóore ìlú adúpẹ́ o.
0: Ẹ ṣeun adúpẹ́ o. Ẹ ṣeun.

0: wọ́n ní òkú ń sunkún òkú ni pé akáṣọ lérí ń sunkún ara wọn.
1: alágbé kì í ṣe wọn dá a kú apá òní máa lé lulẹ̀ ńgbà ogun.
0: bẹ́ẹ̀ òkú ìṣe ò tán ọjọ́ tá a bá kú lágbájá pin.
2: bẹ́ẹ̀ni
0: ẹ̀yin náà ẹ wò ó àwọn èèyàn ń dúpẹ́ wọ́n ń bá wa yọ̀ wọ́n ní àṣé o. mo ti ní kẹ́nìkan kọ́ má kí wa fún iṣẹ́ wa mọ́. ẹ̀yin lẹ gbé wa débẹ̀ ẹ dẹ̀ nígbàgbọ́ nínú wa lórí nǹkan tá à ń ṣe làwa náà ṣe ń ṣe.
2: bẹ́ẹ̀ni
0: owó orí ẹ̀ ń sọ̀nà dandan ni ẹ ń pariwo sí pé ẹ ń níná. àwọn ọlọ́tẹ̀ kan wọn ò sọ̀rọ̀ síta mọ́ o torí wípé ọ̀bẹ ti bá wọn dì í.
2: ẹ rojú ayé.
0: mo láyọ̀ láti fi tó wa létí pé òpópónà ìbàdàn síjẹ̀bú òde iṣẹ́ ti bẹ̀rẹ̀ báyìí. gbogbo èmi ni kòtò àti gegele iná ọmọ pé nǹkan tó bá wá látòkè lọ́hùn ó yàtọ̀ sáwọn fàdágẹrí títí o. ń rẹ yí ń pọ̀ jù.
2: àwọn títí sporting wave.
1: kẹ́ bá má gbé kí n ṣe wọn dá.
0: bàbá ń jẹ́ òpè ni ò gbọ́dọ̀ fọ́hùn.
3: hello.
2: hello.
3: ṣé àbú mi látẹlẹgbẹ.
0: àbú mi o.
3: ojú ọ̀nà yẹn tí wọ́n ṣe dá gómìnà ti ìpínlẹ̀ ọ̀yọ́ ṣe kí ló dé ẹ fi kò kọmíṣánná àgbẹ̀ kò mú kó wà lẹ́gbẹ̀ ẹ̀tàbùsí ìtàn amọ̀ṣẹ̀ mọ́tò ẹ̀tàbùsí.
0: ní òpópónà ìjọba àpapọ̀
3: mo gbọ́ wọ́n tó kópa ìwà kábíyèsí àti wọn àyùnmọ́
0: kábíyèsí
3: wọ́n ní ìwé tó wọ́ àyùnmọ́ ṣùgbọ́n ẹni tẹ́ àti komisanna fún wọn ẹ̀ta àmúṣe o wọ́n wá sí kẹsí sí kẹwà tó bá yẹ yẹ o owó nàìjíríà lẹ́jọ́ iná síbẹ̀ o
0: ta ló sọ
3: ìwà pọ̀ yín o pété bọ̀.
0: ìkan wà tá a fẹ́ ṣe tá a sọ pé àṣe ni. ṣé tí ọ̀nà tí iṣẹ́ bá jẹ́ iṣẹ́ ìjọba àpapọ̀.
2: kínní kan ti ìjọba ìpínlẹ̀
0: ìpínlẹ̀ ọ̀rọ̀ yìí dẹ̀ ti dọ́dọ̀ kábíyèsí ọba wa lẹ́ni tó jẹ́ pé abẹ́ ẹ̀ náà ni gbogbo wa wà.
2: ọ̀rọ̀ yìí ti dọ́dọ̀ kábíyèsí àwọn náà ṣàkíyèsí.
0: àwọn náà ṣàkíyèsí. ẹ̀ẹ́dẹ̀ fiyèsí.
2: ẹ fiyèsí.
0: ìyẹn tún dìpọ̀.
2: ẹ fiyèsí kẹ́ ẹ lè gbèsè.
0: kẹ́ ẹ lè rẹ́sì gbà. ẹ gbèsè lẹ́rọ̀.
2: ẹ gbèsè lẹ́rọ̀.
0: ọ̀rọ̀ nìyẹn o. torí náà a ní kẹ́yìn wa àwa dúpẹ́ iṣẹ́ wa làwa ń ṣe.
2: bẹ́ẹ̀ni.
0: smc lamojú ẹ̀rọ akànní ẹ̀dá akànní ìgò.
2: bá fiyefiye pa fiyefiye.
0: iná ń jó ògiri òsà.
2: iná gorí ilé fẹjú
0: fẹjú. ẹni ayé kọmi inú ẹ tí ò kọmi inú ìyá aláya wọn.
2: kò gbókò fún gbogbo ọlọ́tẹ̀.
0: ó ní kíbi tó bá lè lábọ́kùnrin ìjọ̀gbọ̀n nínú gbogbo lẹ̀kílẹ̀ ẹni ẹ bá rí ẹbí. à ń gbọ́ tàwọn tí wọ́n jẹ́ òṣìṣẹ́ fẹ̀yìntì tí wọ́n ní owó kan wà ńlẹ̀ tí wọn ò tí ì san palliative allowance. wọ́n wá ní pé wọ́n fi ọjọ́ mọ́kànlélógún lẹ̀ o bí bẹ́ẹ̀ kọ́ o ìfẹ̀hónú hàn máa wáyé o tí owó yẹn ò bá fi sọ̀kalẹ̀ lọ́jọ́ kẹwàá oṣù kẹsàn-án ọdún tá a wà yìí.
2: ẹ̀dùn àwọn àti tani pẹ̀lú tani.
0: dẹ̀ níwájú tani a lè bá wọn wí. ọmọ wo ló ń pè mí yìí. ṣé ẹ̀yin ò rí di rúùmù ni. ẹ rí di rúùmù ni. ṣé bí wọ́n ti fi ẹ́ sí yàrá ó ti wà ń bẹ̀ ó lẹ ti jẹun.
2: bẹ́ẹ̀ ni.
0: bó ṣọ̀ṣẹ̀ kan ni mo tó yọjú máa ń jọ yàrá ẹ̀nà máa ń fún bí lẹ́nà.
2: ṣé kì í ṣo ní 700,000 ló fẹ́ gbàṣà.
0: no ilé oní 1.2 ni.
2: ok
0: mo dẹ̀ṣẹ̀ lọ́sẹ̀ kan ń bẹ̀ ni.
2: Bere.
0: dúró mo bọ̀ ẹ máa rí dúró mu náà. mo lọ fún side hustle ẹ kú kalẹ̀.
4: Flash FM 105.5.
5: ẹ káàbọ̀ sí orí ètò ẹ̀kọ́ bíbélì láti ẹnu ìránṣẹ́ ọlọ́run ajínrere tí ń bolo àti fẹ́ òjò olùdarí iléeṣẹ́ ìránṣẹ́ revealing Jesus ministries ayé rẹ kò ní rí bákan náà mọ́.
6: àjíǹde àti ìyàmọ̀ tún yọ ọ fún àǹfààní tí ẹ fún wa pé ká tó kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ rẹ lónìí a gbàdúrà pé kí ìmọ́lẹ̀ ọ̀rọ̀ rẹ kó tún wọnú ọkàn wa lẹ́ẹ̀kan sí kí ọ̀rọ̀ rẹ tá a fẹ́ gbọ́ lónìí kó yé wa yékéyéké kí àyípadà lákòdé bá yé wa nípasẹ̀ ọ̀rọ̀ náà lórúkọ Jésù Kristì náà olúwa wa àmì. mo kí gbogbo ọmọ ọlọ́run káàbọ̀ lẹ́ẹ̀kan sí sí orí ètò yìí náà ni ẹ̀kọ́ bíbélì tó dágbé kalẹ̀ láti ṣàlàyé ọ̀rọ̀ ọlọ́run fún ìdàgbàsókè àti ìdàgbà tójúbọ̀ gbogbo ọmọ ọlọ́run pátápátá nínú ẹ̀mí. ẹ sẹ́ mọ̀ pé béèyàn ṣe ń dàgbàsókè tó ń dàgbà tójúbọ̀ nípa tara náà ló ṣe yẹ kéèyàn ṣe máa ṣe kí ni kó máa dàgbà sókè kó máa dàgbà tójúbọ̀ ní inú ẹ̀mí. ọ̀nà tá a sì fi ní ìdàgbàsókè yẹn òun náà ni nípasẹ̀ ọ̀rọ̀ ọlọ́run. àdúrà àdúrà kíkankíkan ó nípa tiẹ̀ o ṣùgbọ́n àdúrà ò lè ṣiṣẹ́ tó yẹ kọ́rọ̀ ọlọ́run ṣe ó ṣe láàánú pé ọ̀pọ̀lọpọ̀ wa àdúrà yẹn la fẹ́ràn ṣùgbọ́n ọ̀rọ̀ ọlọ́run ló ṣe pàtàkì jùlọ kó o lè gbàdúrà bó ṣe yẹ torí tí ò bá ní ìmọ̀ ọ̀rọ̀ ọlọ́run àwọn àdúrà kan wà tó mọ̀ gbà àwọn orí kan wà tó mọ̀ gbà àwọn ìṣẹ̀lẹ̀ kan yóò mọ̀ ṣẹlẹ̀ ní ayé rẹ nítorí pé kí ni o ò ní mọ̀ pé nípa ọ̀rọ̀ ọlọ́run bíbélì ṣe sọ fún anúwe ó sí orí kẹrin ẹsẹ̀ kẹfà ó ní àwọn èèyàn mi wọ́n ṣe kí ni àmọ́mọ́ yẹn ò tiẹ̀ mọ ẹsẹ̀ bíbélì yẹn èṣe o ó ní àwọn èèyàn mi ṣègbé bàbá yẹn ti sọ torí pé wọn kò ní ìmọ̀ ìmọ̀ràn ọlọ́run ṣe pàtàkì lọ́pọ̀lọpọ̀ à ń ṣe àgbéyẹ̀wò ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run kan tí mo pe àkórí rẹ̀ ní àǹfààní ìgbàlà tó bá ṣe ń gbọ́ ẹ̀kọ́ yìí lónìí ó lè tẹ́tí gbọ́ àwọn ẹ̀kọ́ tá a ṣe sẹ́yìn wà lórí íńtánẹ́ẹ̀tì ìwọ sí àti fi àtẹ̀jíṣẹ́ ránṣẹ́ sórí nọ́mbà tó gbọ́ lẹ́yìn ètò yìí a ó fún gbogbo àwọn ẹ̀kọ́ yẹn. àǹfààní ìgbàlà kí ni ìtumọ̀ ìgbàlà àti pé àǹfààní wo gan ni ó wà nínú ìgbàlà tá a bá sọ pé òun láti dẹni ìgbàlà ìwọ náà òun láti dẹni ìgbàlà òkè mo gbàgbọ́ nu jésù lẹ́yìn náà kọ́ iṣẹ́ ìgbàlà kò dópin pẹ̀lú pé mo ṣáà ti gbàgbọ́ nu jésù àwọn àǹfààní kan wà tọ́lọ́run fẹ́ ojọ́lá rẹ̀ àwọn àǹfààní kan wà tó ṣe pé inú iṣẹ́ ńlá tí jésù ṣe ni àwọn àǹfààní yẹn wà a ti wo àǹfààní alákọ̀ọ́kọ́ tí mo pè ní ìyá ni pẹ̀kun èmi kan náà mo sì pè bẹ́ẹ̀ bíbélì ló pè bẹ́ẹ̀ pé tó o bá ti gbàgbọ́ nu jésù ní ìyá ni pẹ̀kun a sì ti ṣàlàyé ìtumọ̀ ìyá ni pẹ̀kun àti iṣẹ́ tí ìyẹn ń ṣe nínú ẹnikẹ́ni tó bá gbàgbọ́ àǹfààní kan tá a tún wò náà ni ẹ̀bùn ẹ̀mí mímọ́ ẹ̀bùn ẹ̀mí mímọ́ ìyẹn ni pé tó o bá ti gbàgbọ́ nu jésù ìwọ náà ní àṣẹ́sì sí ẹ̀mí mímọ́ ọlọ́run mo sọ fún wa mo ti kọ́ wa ní ọ̀sẹ̀ tó kọjá wípé lọ́gán tó o bá gbàgbọ́ nu jésù kì í sì yẹn ẹ̀mí ọlọ́run wá yóò wá jókòó sínú rẹ láti mọ bá o gbé títí láì ni èdè tí jésù lò nìyẹn ìbéèrè sọ fanúwe fèsì orí kìíní ẹsẹ̀ kẹtàlá yẹn ó ní nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú éfésù orí kìíní ẹsẹ̀ kẹtàlá nínú ẹni tí ẹ̀yin pẹ̀lú nígbà tí ẹ̀yin ti gbọ́ ọ̀rọ̀ òtítọ́ ni ìhìn rere ìgbàlá yín nínú ẹni tí nígbà tí ẹ̀yin ti gbàgbọ́ pẹ̀lú a fi ẹ̀mí mímọ́ ìlérí ni ṣe èdèdè yín ṣe ẹ ti rí èdè tí bẹ́ẹ̀ pé bẹ́ẹ̀ yẹ ó ní lọ́gán tó gbàgbọ́ bó o ṣe gbàgbọ́ yẹn la ṣèdìdí rẹ àmì pé ojú ọmọ ọlọ́run náà ni pé ẹ̀mí ọlọ́run gbénú rẹ so kìí ṣe o nídìí kó mọ gbàdúrà mo mọ rántí orin kan tá a mọ ń kọ láyé ijọ́ orin yẹn ó ní ẹ̀mí mímọ́ wọnú mi lọ ẹ̀mí mímọ́ wọnú mi lọ torí mo fẹ́ gbẹ̀rù dórí mo fẹ́ ṣẹ́gun ní ìrìn àjò mo fẹ́ kọ́ta dìtẹ̀ mọ́lẹ̀ emi mi mo wonu mi lo a se mo gba mo kore ye a mo patewo kikan kikan sugbon orin tan orin yen o je orin ti o ti a nko tori pe a o ni imo ni o ni di ko mo gbadura pe kemi mo wonu re iro emi yen ti wonu re na lo se jo mo lo bo bi o ba ti wonu re o ti do mo lo o ti di omo olorun tori ami pe o je omo na ni pe kini o pe emi yen gbenu re o ni iye awon ti a fi emi olorun sa mona fun o ni awon na ni omo olorun o ni bi enikeni o ba ni emi kristi o ni ohun ki se eni ti re so nkan to sun to tu je koro yi ko ye wa to ko ye opolopo wa ni pe a o mo yato laarin majemu lailai ati majemu tutun se ara awon eyan labe majemu lala won ma gbadu awon ma bere fun emi mimo elomi gan ti le gbadu pe oluwa ma fe mi re ma fi mi le sugbon ninu majemu tutun ohun gbogbo ti yi pada se ti mo so be yen so ye wa ohun gbogbo ti yi pada owo le ma gbele aye bi awon to wa labe majemu lala tori nigba na jesu oluwa o ti de jesu oluwa o ti lo si ori igi kafare lati lo se tutun fun ese wa ati pe a o ti tu emi mimo jade si aye nigba na eyin ku ati ajide jesu oluwa eyin gba na la sesese kini o la sesese tu e mo jade ni emi olorun gan sesese le mo gbenu eyan se mo pe emi olorun o gbenu enikeni ki jesu oluwa o to de a ko gbenu enikankan nje emi olorun ba won sise a wo ba won sise dada sugbon ba wo le emi olorun se mo ba won sise emi olorun a mo digba bale won ni lati pe kan le sise olorun emi olorun a mo digba bale won lati pe kan le sasotele emi olorun a mo digba bale won lati pe kan le se kini o kan le se nti olorun fe kan se sugbon ko si kankan nu won yala Abraham baba wa igbagbo ni tabi Mose ni Elijah awon woli bi Isaiah Jeremiah David oba gan gbogbo awon eyan lala awon akoninu igbagbo yi ko si kankan nu won ti won se kini o ti won lemi mimo pe mo nge nu won ko si so o gbodo ma safiwe pe se be ni na gbadu pe ko lohun joko iro emi o ki sadua ki se pe prayer point yen kan example kan fu iwe juan ori keje nkan kan sele nibe yen ti mo fe ko ye wa jesu oluwa e je mo pe o lati ye wa na gan pe igba ta ba ka awon iwe Matthew Mark iwe Luke ati iwe juan ki se gbogbo nkan gan to wa nu awon iwe yen lo ni se pelu awa ta je omo lohun loni mi so pe gbogbo re o ni se pelu wa sugba awon kan kan wa nbe awon isele kan sele nibe awon ede kan wa ti a pe nibe to se pe ko to si wa gege bi awa ta ti gbagbo ninu ajinde jesu loni tori bo se je pe looto ni pe a class ta fi awon iwe yen si won fi saba abala majemu titun o ri pe won fi ka to ta ba wo bibeli wa lati niwe Genesis to fi de we Malachi e o ri alafo bi meji si meta leyin alafo yen won wa ko majemu tutun abi be ko mama leyin alafo yen ti yan ko majemu tutun won wa ko iwe Matthew sugbon se ri majemu ki se iwe majemu je nta ma nfi eje se ni so majemu gan ta npe ni majemu lala yen eje ewure eje ran ko ni lo so majemu titun igba wo gangan lo bere igba ti jesu oluwa to ta eje re sile to si ku lori ga gbelebu to si se kini o to si di jinde ni njo keta eyin igba na ni majemu tutun bere so nti mo gbiyanju lati so fun wa ni pe se ri gbogbo bi jesu oluwa gan bo se rin orilede israeli lati judea ti samaria si capernaum ati gbogbo awon agbegbe yen majemu tutun o ti bere nigba na eyin ku ati ajinde re so a le so wi pe ipari iwe Matthew ipari iwe Luke ipari iwe Juanu eyin igba yen to ti jinde tan ni majemu to sesese kini o lo sesese bere sugbon kankan wa ti mo fe fi han wa nu iwe Juanu ori keje ke le mo wi pe lai si ajinde Jesu kise emi mo Olorun o le gbenu enikeni sugbon ola ni won fi sebele yen ni won fi han wa so mo mi se ko to la mama mo pe o ni alabuku fun
7: Omi ni rambe ninu Jesu wa
8: Jesu ja o wa tu mi sile
7: Omo Olorun lo sekun fun wa
8: Ero si mo adami lare
5: Fun alaye idahun si ibere tabi lati se oniwo eto yi e ko si wa lori number yi 081 08163309793 lẹ́ẹ̀kọ́ sí 08163309793 ẹ tún lè download ẹ̀kọ́ yìí àti àwọn ẹ̀kọ́ mìíràn lórí wẹ́bsáìtì wa www.ekobibeli.org ẹ̀kọ́ bíbélì Jésù níbi gbogbo.
4: Flash FM 105.5.
9: Nípa àwọn gbajúgbajẹ ni gbojúmọ̀ láwùjọ tó jẹ́ wípé tí wọ́n bá ti gbọ́ wípé wọ́n dàgbà báyìí ikú ni wọ́n máa ń rò sí wọn.
0: Ṣé ẹ rí àtẹni tí wọ́n rò kúrò àtẹni tí wọ́n rò kúrò ni àti kún fún rẹ̀ tí wọ́n ń rò mọ́ ọ̀yàn. Ikú ló máa pààyà láyé everybody.
2: Ó bá parí.

0: embora aí. Tremendo que meu ácido, meu marido, hoje. Chupó, papel, não, na rua do Bidu.
1: Àwọn èèyàn sọ pé ọ̀bàdé bàbá wa Abiola ó wí fún wa ó ní wọn ìfárí lẹ́yìn olórí ẹ̀yin bàbá wa náà sì rí pé wọn ò fi yàn jọba rí wọn àgbé adéléyàn lórí tí ọba sí ń bẹ̀. Ohun tí wọn náà ṣe ń jò ní bíbá tí wọn kàn ṣe tíátà ẹlẹ́fẹ́ fún ọ mẹ́ta ẹ̀fẹ́ fún ọ ládé ẹni tágẹ́ẹ̀tì ẹnìkan lẹ̀ ń lénu wọn àwọn mẹ́tẹ̀ẹ̀ta wọn wá wá ìdí táwọn òfin sí ń bẹ̀. Ẹ wá tún sọ pé ẹ fẹ́ dá kínní nǹkan ẹ̀sìn sọ́jọ́ mi torí ìnákùnà tẹ́ ẹ fẹ́ ná ẹ wá ní 1.5 billion naira láti ṣe ìranù. Wọ́n fẹ́ wo ọ̀nà wo làwọn ó gbà lo owó yẹn bọ̀tí yẹn ò jù àwa lójú. Àwọn tí wọ́n ń ti gómìnà ni problem rẹ̀ torí pé a níjà láàrin ara wa. Ṣùgbọ́n àwọn kan wọ́n ń tì wọ́n àwọn ọmọ ẹgbẹ́ yín náà wà nù wọ́n tọ́rọ̀rọ̀ dé gbangba ká sọ báyìí.
2: Bàbá olóore ìlú.

0: Gba wita ewi awon kan tun mu se e fe ma da wa pada seyin ni komre maja sasan oro yi ma kan egan to ba de wa careful a sewo mo lara awon kan jade sin o nisin tori pa won na fe lo fun won fe du ipo won ni pepese ele na ni pepese o ka da owo iranwo epo ka da pada leyin ta ti yo to de nsanfani fawon ipinle gbogbo
1: abi o
0: gbogbo ilu to ni dagba soke nsin gbogbo awon owo iranwo epo ta yo ohun lo pada nsanfani fun won now mo fe wo ibi ti Comrade Maja Sasan to si lori mata yi tori owo na ari bi nkan se nlo laarin ilu ina ti wa bayi ona de tin yo kololo a de tun ma se si gege bi my leader se so
1: beni
0: ejo eyin te so re ko ira lori aye lo jara te yi tun wa lo fun wa janduku oselu se rati nkan to sele loro ki o emi to to adota lo lo ki na babo be awon ti won gbegba oroke tun jo won yo sese won ri ti yin ro e fi wa joru wa
1: abi
0: ko be maja sasun
2: baba o le nla
0: last week ati opa o teru to nsoro bayo igba ti kuku le tete bo si elenu lo wa n bo yi commissioner bembi orore
1: si wala left media
2: ki wa ni ko ye wa ma deru baba ni abi ma se commissioner bembi oro ki wa ni
0: ah
1: oro wa lowo
2: e ni to sa lo so ri pamo to sa lo lati jo
0: yan sa lo sa kini
2: en to lo fara
1: awa ta se underground
2: nigba ti gbogbo e se kini to lo ko fara pamo
1: background
2: underground kin e wa ma deru baba e le deru baba rara eyin naa si ti ri wipe oro ta n ba yin so kii sere se beyin naa ri e sa ri bo se play house lenujo meta ni lenu lọwọlọwọ
0: yi
1: se football
2: e ri nkan ti so te ba tun ejema
0: ounje wọn loju nsin igba to ba ri idan wọn a tun so pe a ti bere
2: eti e soro ina àwa náà lúgọ àwọn òyìn láti jọ ìní.
0: káàbọ̀ débò awẹ́.
2: torí ní ìsìn ẹ ti rọ́tẹ̀ sọ òun gan ẹ ti rí ṣe tààrà.
0: a rí ṣe tààrà.
2: ẹ ti rí ṣe tààrà. ṣé torí pé ẹ ti wá ṣẹ́rẹ́ àwọn aráàlú náà ṣe tó bá pé ìgbà kan ni ẹ máa rí pé wọ́n ti máa kó bẹ́ẹ̀rẹ́ fún yín wọ́n ti máa fọ́n rere ẹ̀ wọ́n ti máa pariwo pé àwọn aráàlú náà mọ̀ wípé
0: ṣé ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe ṣe
2: wọ́n ti wò pé ṣe ṣorí ẹ̀ dẹ́lẹ̀ léyè àwọn aráàlú gan ti bá ṣẹ́rí script tẹ́ yìí máa ń kọ tẹ́ máa wá act out yẹn àwọn aráàlú ti kọ wọ́n ti kọ ibi táwọn gan ti kọ dé ó kọjá ibi nǹkan tẹ́yìn gan pè lò sílẹ̀ wọ́n ti kọ script wọn ó kún fọ́fọ́ ṣẹ́rí tẹ́ act yìí wọ́n wò pé introduction
0: lẹ́yìn wọ́n ti kọ script àwọn aráàbí kan bẹ́ẹ̀
2: ṣe máa ń kọ tẹ́ máa tiẹ̀ fún wa
0: àwọn aráàbí kan wọn sọ wípé àwọn ò lówó táwọn fẹ ná o torí pé ìṣèlú òdodo làwọn ń gbé bọ àwọn èèyàn pariwo lẹyìn wọn mọ torí pé wọn tún ti rí ibì kan rú sí níbi tí wọn ti ń dáná sọkutu ọwọ tó ń sọ tó dẹ ń jiná ibẹ ni wọn tò sí báyìí ọgbọn ló gbà ọgbọ́n la fi ń jagbọ́n bá dé ẹ bá fojú òkun látàá ṣé rí ìtumọ̀ ẹ ni wípé níbi tí ilẹ̀ bá ti gbé lójú tó lọ́ràá ẹ ra àwọn èèyàn ń bẹ̀ now mo kàn fi yẹn sáré pàṣàmọ̀ ni o nípa ti àwọn tẹ́ ń sọ pé wọ́n ń rẹkẹ script yẹn táwa bá tún wá sọ pé lára script ni ìrẹkẹ yẹn wà ń kọ.
2: ẹ ṣe rí àgúrí èṣílẹ̀ ń jẹ lọ́bẹ̀.
0: àti wípé mò ń bọ̀ ọ́ àti wípé ta lo wa so fun yin ni sin wi pe gbogbo awon kan te nja anfani e bayi o fe je ni
2: eh seri se mo wi pe e gbo mi seri eh
0: awon o se joba kadibo
2: eni so wa ni soro eni soro seri ko se ni ti o mo gbon ka feran senu ka wati
0: eh e ti gbe mi
2: mo bi seri ko si ogbon ti e le to le oloselu orile ede na ju ori ai tun le gban ta won ara ilu o ti gbogbo apade ilu gbogbo e na ti mo ewo le tun fe donwo ton ti iriri ara wo le fe donwo ton ti iriri irujo wo le fe jo ton ti jo ilu go skin te fe seri eh a kon ko ataru lo si gbegiri ana ni gbogbo e so ke iru script kan ni iri kan awon ralu gbon won ti nkan ta so fun bi awon ralu ti ja
0: wa o fe gba kokko para ilu lo mo go
2: awon ralu ti ja seri e to seri to un sele yi bo ti e je wi pe awon ralu na ki ka so to to o awon ara ilu na ti nri apere won si ti n gbadun e ni bo se lo yi ni si oru a se fi sin gbere pako ni ka tun pe akiyesi sin to ma wulo fun yin ni sugbon nkan to wa nbe ni wipe beran na nwo sa ko e pe se ki se wipe awon ara bi tun fe fi bread tun wa ko wa lo mi obel se tori wipe kuku kere ibo tun tin sumo wipe oya e ja fele yi awon to tin bere ta ti fi dun o se je ru akoko yi nigba teyin na tin wo te tin wo ibo lokan owa je iru akoko yi iru awon ogbon te wa gbe ni isin ta fi ri ina ta yan ri ina tori emi ti e jade mo lo bere lowo awon ara ilu awon onise owo awon to je wi pe ojojumo na nlo ina lati fi sise won ise ti ojo owo ise ti je kini o tun ti ya si soye yin bayi sugbon to wa wo ni pe she ki she won if I am become meeting mode one ah to ba le ma wuri bayi lo ah she aba wa dupe dele so awon ra lu o ti idrope du dele o sugbon ohun ti emi fe pa kiyesi yin si ni wi pe egbe awon ibi mi tun wa te tun le se to ma je ki igbaye gbadun ko to awon ra lu lara boro eyan wo fun bi akore nisin awon adugbo kan wa ta mo wi pe laarin osu meta osu mefa won ni na sugbon ni isin sharede mo kode lorun ara adugbo yen mo ba ri ka ina lo ranju lo ton yeye ike abi solar ni abi generator ni mi o gburo generator mo ri pe awon lo wa be ba lata normal lo ti wa aba ma dupe dele o awon yon dam de so pe tawon ba nri lo bayi se bi ibada seri to ni se owo ba ri ina lo awon ton se oro aye emoye eyan lo je wi pe perishable product non ta ton ni lo ina freezer lati fi ice se lati fi preserve awon ton ta gbogbo ru awon kan bayi o ma mu igbaye gbadun ba ara ilu yen ikini o ma mu oro aye o ma mu uru gogo si laarin ilu ijoba gan na ma wa lalaafia beyin na se ma so wi pe te ba gbadun awon
0: gbadun
2: seri ti awon ara ilu te ba se nkan bayi eyin gan e gbadun awon eyan awon ara ilu a fun rere yin seri awon omo loju ori a obere fun nkan to po won ti e yo yin lenu omo be ba seri be ba ra moto bogini te ra private jet fun ra yin awon omo loju ori a oni e ma se báwọn ọmọ yín bá ń lọ lóòbó tá ń kàwé nílùú èbó wọn ni ẹ máa ṣe wọn ọ̀dá yín lọ́wọ́ kọ ohun tó ń béèrè fún ni wípé àwọn tó jẹ́ basic needs aráàlú ẹ pèsè fún wọn àwọn ọmọ ojú orí á ní ọgbọ́n àtinúdá tí wọ́n fi ń ranra wọn lọ́wọ́ àwọn tó kàn nílò ni wípé ẹ fún wọn ní enabling environment ẹ fún wọn láwọn nǹkan pẹ́pẹ́pẹ́
0: ṣé iná ò sí lára nǹkan tó máa
2: ara tá ń sọ nìyẹn
0: ọ̀nà tá ń ṣe ń kọ́
2: ẹ ṣe wá bèrè ní ìsìn ẹ tí wọ́n ṣe fẹ́ máa sọ pé ẹ̀yin kọ́ lẹ́ máa pariwo ara yín ẹ jẹ́ kó wá látẹnu aráàlú pé agbóṣùbà fún ìjọba tó wà lóde yìí
0: kọmrin májà sàsọ
2: oṣù mélòó náà lẹ́tí ìfì fún anọ́ǹsì tẹ́tí ń dípẹ́ wá fẹ́ máa jókòó ṣe wá fẹ́ máa sọ sí pé torí pé ẹ ti fún wa nínà bí oṣù bíi méjì kan báyìí nísinsìnyí láti rínà ìlú ìsìn ẹ wá fẹ́ sọ wípé it is not enough to convince the populace that wọ́n rìpọ́ sí trust ninu yin e awon ise kon se ti ma se e si se te lagun ta won ara ilu ari pe ah
0: o fe gba kele mi lowo ni
2: e gan ni e ohun ta ba yin so niyan so awon na lo won re keyin ni o won wo yin wo pe e ma wo won won tun ti n bo o da pon tun fe ko story won tun ti ko story mi won ti ko script mi ton tun fe ha ton tun awon ara le n pe wa e je je agbon ton fe awon ara yin won ke je won dasi
0: script wo ni ta lo n ko script hello
3: Eka le.
0: Eka o.
3: Eku eku. Abo loyin alayalo lo nbile la.
0: Baba nje ope ni o gbo.
3: Omo mo ja sasan. Commissioner agbo nbi uru.
2: E se wa ba o.
1: Ah ah. Ewo tun to.
3: Eku se.
0: Ewo ti e la. Ewo la foro so. A nbo yin.
3: Aye lo loro ina ti won so yen. Iye o ja wa loju bo se ma yin niyan le fi ye ta ba ti wa ni August, September, October.
0: Itumo.
3: Ba ti wa di September.
0: Pe na ojo, ina ojo
3: aye. E mo yi sile. Gbogbo yin asiko ojo ni ko jo wa loju bo se ma ni Nigeria niyan. O se pe
0: Hello.
3: Mo pe ti se ni lori na ni pe to ba ti di December, January ta n lo bayi. A to ma mo pe ti se nkan le lori. Se yin yin be yen. Ni adujo temi bi awo ti wa ni lati fe bi. Te ba fe gbo transformer ti ti wa baje a n fi akoju ko akoko yi pe ijoba abila a fi ju akimorin no na spread wa si akimorin ko si na nbe yen lati se fe bri odun e se gan o
0: ko si laburo ta ba ra won mi na ti won ni soro ladugo won e je ka mo baba nje ope ni o gbodo fo won
1: commissioner
0: bembi oro ngbo
3: e
0: se baba o nje
3: wa na o
0: o jare o
3: pres
1: amen
3: o da o ba da ton lo ni mo go wa fun be
1: nba mi
3: oluwa se gba ko la bi la ton ni ajo alagbede ni pabile do word nine Any talk I po.
0: My banjo open.
3: My boy, you full of you. Yeah, you jammer.
1: Then
3: you. Then be a genie to so long.
1: God bless.
3: I want to tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, tell you, Minister ni, governor ni, senator ni, rep ni, awon to ye are po ni, ti won ye awo are po ni, te ran sara alipo oju se bo se to ati bo se ye, e ma tun je awon na to je gaba le yin lori, e gba won yo danu, awon ti se wo ru rada rada ti won so wo ru basu basu, leyin awon soja, olopa, navy, atawon custom, atawon ni se ijoba be, awon ni ke da erun, awon ni ke file gbogbo awon yoku e tu won ta e wo sotibi te yo ni isin e tun won ti won lo gba yo si won tun wa lo dale ise ile ise arumo je won tun lo dale won si tun wole si yin la awon eyan te tun jo sise tun gba bo si ah si ni to si na Nigeria e da kon se corruption yo pa Nigeria ni abi ko abi Nigeria ni yo pa corruption baba ti nu gungun yan ju e wa re ti o si fun koko awon to si ko ni ojo yo ẹjọ́ bá ṣe lọ́n lókù lẹ́nu gba tébè gbárò náà náà ti dá o àwa gan tá wà láàárọ̀ kó gan tá wà lọ́nà òkú gan tó pé òkú náà oṣiṣi ní lábí ń gbé náà wájú tààrọ̀ owó lo òkú símẹ́ǹtì tó pé àwa lálọ́dù láàárọ̀ kó
0: lára
3: lára gbogbo ẹ̀ àbíyàn bá ṣe lọ́n lókù ọlọ́run wájú ọmọ rí bẹ́ẹ̀ lọ
0: sí
3: ìdìgbò ẹ̀rùn ọba dìgbò ẹ̀rùn tó bá rí báyìí ajẹ́ pé bàbá yẹn kájú ẹ̀ ni ò bá lẹ́nu tí ẹ bá bá kájú lù kí a ní ọ̀yà ẹ wá àwọn tó bá kájú ẹ tí wọn ó jíṣẹ tí bàbá bá rán tí wọn ó jíṣẹ yẹ bó ṣe tọ àti bó ṣe yẹ ẹ wo gbogbo nǹkan gbọ lẹnu ìjọba ìta ìtọ́ ẹ tí bàbá ó ṣe ṣe tipẹ́tipẹ́ tí bàbá ọ̀làgbẹnusọ ni kọ̀làgbẹnusọ bí ṣe ń ṣe nǹkan fáráàlú kọ̀làgbẹnusọ bí ṣe ń ṣe nǹkan bí local government kọ̀làgbẹnusọ bí ṣe ń ṣe nǹkan múṣẹ́ẹ̀tì kọ̀làgbẹnusọ bí ṣe ń ṣe nǹkan mú àwa ní rẹpù kan lọdọ wa ń bí fọlọrun jẹ mi rí ogun fún akọjá àtúbọ tán rí ọdá
0: ẹyìn
3: àbá nínú rẹ mi tí wọn ọmọ tọlọrun ti tẹ ẹnjìnà rẹ mi ò sí
0: àwa
3: ń gbádùn ìjọba rẹ
0: ní ìjọba àbílẹ̀ tí wọn ká tó
3: bẹ̀rẹ̀ kàti bàrà
0: pa. ẹ ṣeun kí lè owó ẹjọ mo fẹ́ lọ fún side
1: hustle ìsanwó lówó dé ẹ̀sán
0: mo fẹ́ lọ fún side hustle láìsanwó.
4: You hear that sound? Now the sound of millions put the wait for you inside the Guinness Open for More promo be that. Buy Guinness. Open now. Go register the code with the under the bottle cover for guinnessng.com/1759. You fit to collect inside the 400 million Naira cash and plenty correct prizes, including one brand new Toyota Land Cruiser Prado. So, what do you see the wait for? Carry your Guinness. Make you open for more today. Terms and conditions, they will drink responsibly. Now only for people with don't reach 18 years and above.

0: Hello, tore ni tin pe lo. Hello.
1: Hello.
0: E kale o.
1: E kweto.
0: E se o.
1: Stop. Ati ni e ku joba.
0: Awa ma ni e.
1: Yo. Ti awa ra lu no, ta ba ni ma. Beko kan ka ma po si da awe wa. Lọ́pọ̀lọpọ̀ ìgbà a kí n bí àwọn gómìnà láwọn ìbéèrè tó yẹ ká béèrè. Ààrẹ orílẹ̀-èdè nìkan la máa dà lé
0: o. A máa da fún yín o.
1: Ẹ bá wò ó dáadáa, gómìnà ìpínlẹ̀ kan, ìpínlẹ̀ Aríre máa ti ṣe tamale tó bẹ́ẹ̀. Wọ́n ní àwọn lo dáàmù kan láti ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀
0: ọ̀sẹ̀
1: ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ ọ̀sẹ̀ gbogbo wọn látìgbà tí wọn ti yọ sọsídì owó tí wọn ń fún
0: exactly.
1: ṣùgbọ́n wọn wá ń ṣe kinní kan ṣe mọ ọwọ́ wa bí ẹni wọn fún ní bóyá bí 100 naira ni tó wà fún 5 naira fáwọn èyí níwọn ṣẹgbẹ́ ní tíbi pa jọwọ́ ti gbé ha. O fún wa fẹ́ rà bọ́rọ̀ yẹn ṣe rí gan ni tí state tí à ń pè ní bíà ẹ bá dé abíá lónìí wọ́n jẹ mẹ́rin ìtẹ́lẹ̀ ìpàwọ́ ṣé abíá tó ọ̀yọ́ tètè so láwọn gómìnà máa fi ajá sí ọlọ́run ẹ pé kí wọ́n lọ́wọ́ pamọ́ pẹ̀lú òògùn ọlọ́run 2031 ètò ìwé tó kù lórí òyìn. Táwọn ọmọ burúkú ẹ̀jẹ̀ gbogbo àwọn tó ń fún lọ́wọ́ sùn wọ́n àti ìwọ̀n tún bẹ́ẹ̀ sí. Oṣù yìí èmi tó ní nǹkan ẹgbọ̀n bílíọ̀nù náírà wọ́n ní fún àwọn arábìnrin ìgbà tí ò jẹ̀ fún un. Ó dàbẹ̀jẹ̀ àárẹ̀ ẹ̀kọ́ ètò.
0: Ẹ ṣeun púpọ̀ ara ń tà ń sọ fáwọn èèyàn nìyẹn ṣùgbọ́n wọn ní fẹ́ gbọ́ wọn a máa ní pé kí màá yọ your excellency my chairman òun ni kó máa kó máa ṣọ́yìn kí ló dé tá a bá fún àgbò fún eégún a máa ń fi okun ẹ̀ lé àjokun ẹ̀ lé àjọ ẹ̀ okun ẹ̀ ni.
2: ẹ dẹ̀ má gbàgbé wípé lára àwọn gómìnà tá à ń sọ yìí náà wọ́n jẹ́ àwọn tẹ kó rọra àwọn náà lẹ́jọ́ ń dámọ̀ràn tẹjọ́ ń sọ àwọn policies nǹkan here and there irú àwọn tó jẹ́ party yìí náà wà yìí ẹ bá wọn lọ́ tó ń sọ yìí náà lè bá wọn sọ pé ó yẹ ṣojú wa dáadáa ní gbogbo ìpínlẹ̀ tẹ́yìn náà bá wà ẹ jẹ́ kí ọwọ́ jà fẹ́ látòkè ẹjọ́ kárí ilé kárí òkú ẹ̀ yìí náà lè bá wọn sọ
0: kò sí
2: tó burú bẹ́ẹ̀.
0: ìwọ náà ṣe ń sọ̀rọ̀ bí ọmọlúàbí ni ẹ kàn yẹn ò gbé ọ̀rọ̀ wá bí ọmọlúàbí
2: rà ẹ̀ mọ̀ ìtọ́ bá jẹ́ ti yín láà sọ fún yín yẹn nìyẹn ẹ lè náà ẹni iṣẹ́ tẹ́ ṣe nú ẹ ó la fi sọ fún yín pé wà àwọn agbórin míì tẹ́tí
0: lé èmi ti ń lọ gbogbo ilé tó bá kù tẹ bá ní ẹ kàn sínú
2: ìta sọ fún yín náà ẹ mú lò
0: àyẹ̀wò la mú lò ẹ̀yin
2: àwa náà ń gbìyànjú ti wa
0: ẹ̀ẹ́dẹ́ túbọ̀ ṣe sí
2: ọ̀pọ̀ ló gbọ́ tó pọ̀ jù ọwọ́ yín ló wà
0: ọwọ́ wa ló wà ó ti dáńgbà náà àti gbogbo àlékún
2: ó tẹ̀ ń gbà ẹja òkú èkó mà tún ti wọ́n jọ ẹran lọ lájà.
0: Akíbọ́lá sọjọ́ sàmì ẹ ṣe akinyin àkàdé muhammed md adébọ́jà yusuf ọládi méjì ẹ ṣe adébáyọ̀ tìmílẹ́yìn tí mọ́ni láti fàdípẹ́ academy ẹ ṣe gan alájìbọ́lá ni ìwẹ́ má bínú ọjọ́ ti lọ ní lórí ọ̀fẹ́ àti lè gba ìpè kankan mọ́.
3: àtọ́tọ́ rere pàkó yí bá bá mọ gánà bájò bárò ẹyọkọ kì í ké ẹyọkọ àmọ́ pa kọrin kìsì ni kẹyẹkẹyẹ má ké mọ ẹyẹ àìjẹgbòde.
4: /FM 105.5.
5: Èyí ni àdúrà àṣálẹ́ láti inú ìjọ The African Church, St. Peter's Blessed Alagbigba Mission Field, number 30 Alagbigba Street, Agege. Pẹ̀lú The Right Reverend Tunde Bamigboye, Bishop of Alagbigba Mission Field. Oya ẹja gbàdúrà.
6: Ke hallelujah.
7: Shout hallelujah.
6: Ke hallelujah.
7: Shout hallelujah.
6: Adura le adura wakati to sile.
7: Wakati to sile night prayer.
6: Adu olorun ga ferin ajo anu ta rin loni.
7: We exhort God for joining mercy today.
6: Afi jade wa le olorun lowo.
7: We handed over going out into the hands of God.
6: Ogbo adura wa.
7: He answers our prayer.
6: O tun mu wa pada wa le layo.
7: And brought us back home safely.
6: Ogo ni fun oruko.
7: Glory be to your name.
6: Ki a to lo ninu adura wa.
7: Before we go in our prayers, I want us to worship the King of Kings.

0: bó ti kọ́ ló nìyẹn bó ṣe máa rí nìyẹn.
1: As you are singing this song, so shall it be.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé
1: mi. Bá ti di enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: To cause me sorrow.
0: O yẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: Irú ogun bẹ́ẹ̀.
1: Such battle.
0: Fi ayé mi sílẹ̀.
1: Live my life.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù.
1: In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ogun tí ọ̀tá rán sínú ayé mi.
1: Battle the enemy has sent into my life.
0: Láti máa fi bà mí nínú jẹ́.
1: O to cause me sorrow.
0: Ìwọ ogun yìí gbọ́ ọ̀rọ̀ Olúwa.
1: Hear the word of the Lord.
0: O yà fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life.
0: Fàyè mi sílẹ̀.
1: Live my life. Live my life.
0: Ogun tí wọ́n rán sínú ayé
1: mi
0: láti máa fi bà mí nínú jẹ́. Olúwarán ogun náà jáde.
1: Olúwarán
0: jáde.
1: Olúwarán
0: jáde. Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus once.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yóò parí.
1: For the remaining days left for this month.
0: Àti èyí tó kù kí ọdún yóò lọ.
1: And one left for this year.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Lord, permit me also.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: O yẹ gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ
1: Jésù. In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Olúwa.
1: Lord.
0: Èyí tó kù kí oṣù yóò parí.
1: For the remaining left for this month.
0: Èyí tó kù kí ọdún yóò lọ.
1: Lord, left for this year to.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Lord, permit me.
0: Láti kọrin ayọ̀.
1: Oh, to sing for joy.
0: Ẹ fàyè gba èmi náà.
1: Permit me, Lord.
0: Láti kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mi.
1: Lord, permit me.
0: Èmi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Ẹ fàyè gba mi.
1: Lord, permit me.
0: Èmi náà kọrin ayọ̀.
1: To sing for joy.
0: Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú oṣù
1: yìí. Good opportunities waiting for me this month.
0: Àǹfààní rere tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Good opportunities waiting for me this
0: year. Olúwa fi lé mi lọ́wọ́.
1: Lord, give it to me.
0: Ẹ gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ Jésù.
1: In the name of
0: Bàbá mi o.
1: My father.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú oṣù yìí.
1: Waiting for me this month.
0: Àǹfààní rere.
1: Good opportunities.
0: Tó ń dúró dè mí nínú ọdún yìí.
1: Waiting for me this year.
0: Ah, Olúwa. Olúwa file mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: File mi lọwọ.
1: Give it unto me.
0: Jesu Olúwa wa.
1: In Jesus name alone.
0: Orúkọ Jesu lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Ọjọ́ kọjọ́ tí ọ̀tá ti yà sọ́tọ̀.
1: Any day set aside by the
0: enemy. Láti mú ìbànújẹ́ wọnú ayé mi.
1: To bring sorrow into my life.
0: Wọnú ẹbí mi.
1: Into my family.
0: Olúwa má jẹ́ kí ọjọ́ náà wọ ayé.
1: Lord, don't let that day come to pass.
0: Oya gbàdúrà bẹ́ẹ̀. Orúkọ
1: Jesu. In the name of Jesus.
0: Bàbá mi o.
1: My father.
0: Ọjọ́ kọjọ́ kí ọ̀tá ti yà sọ́tọ̀ láti mú ìbànújẹ́ wọnú ayé mi wọnú ẹbí mi
1: irú
0: ọjọ́ bẹ́ẹ̀ Olúwa fagilé má jẹ́ kó wá sáyé Olúwa fagilé má jẹ́ kó wá sáyé Olúwa fagilé fagilé fagilé fagilé fagilé fagilé Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Ó ní. Nítorí náà.
1: Ṣe jẹ́ fọ.
0: Àwọn ẹni ra padà Olúwa yóò padà.
1: The redeemed of the Lord shall return.
0: Wọ́n ó sì wá sí Sioni.
1: I shall come.
0: Tàwọn tí orin.
1: Unto Zion we sing.
0: Ayọ̀ àìnípẹ̀kun yóò sì wá lórí wọn.
1: Everlasting joy shall be upon their head.
0: Ó ní wọn ó rí i ní
1: gbogbo ìgbà. They shall obtain gladness.
0: Ẹ porúkọ Jésù lẹ́ẹ̀kan.
1: Call the name of Jesus.
0: Olúwa kí oṣù yóò tó parí.
1: Lord, before this month ends.
0: Jẹ́ kí mi náà rí i ní dúdú àti ayọ̀ gbà lọ́wọ́ rẹ.
1: Make me also obtain gladness for
0: you. Fún mi ní ìyanu tí yóò dùn mí nínú.
1: Give me miracle that will make me glad.
0: Mo yà gbàdúrà bẹ́ẹ̀.
1: Prayers.
0: Orúkọ Jésù.
1: In the
0: name
1: of
0: Jesus. Bàbá
1: let me obtain gladness from you.
0: Olúwa ẹ dùn mí nínú.
1: Lord, make me glad.
0: Ẹ dùn mí nínú.
1: Make me glad.
0: Ẹ fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Béèrè fún ìyanu yẹn o.
1: Ask for that miracle.
0: Olúwa.
1: Lord,
0: kí oṣù yóò tó parí.
1: Before this morning.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa dùn mí nínú.
1: That will make me glad.
0: Fún mi ní ìyanu.
1: Give me a miracle.
0: Tó máa mú inú dídùn wá.
1: Bring gladness into my life.
0: Jésù Olúwa wa.
1: In Jesus name alone.
0: Kọrin kí n tó fi àṣẹ lé àdúrà rẹ.
1: Sing this song before the rest of your prayer.
0: Màṣá imú.

0: Share Love,
1: a quality product of Seaway.
2: Nígbà tí wọ́n bá kí orúkọ ẹnìkan níbi ayẹyẹ ìkẹ́kọ̀ọ́jáde, ohun kan ṣoṣo lẹ máa ń gbọ́. Ṣùgbọ́n bẹ́ẹ̀ bá fetí sílẹ̀ dáadáa, ẹ máa gbọ́ ìró àwọn ọ̀pọ̀lọpọ̀ ènìyàn tó wà lẹ́yìn àṣeyọrí náà. Àwọn òru tí a fi gbàdúrà kíkankíkan, ìfẹ́ àti ìtọ́sọ́nà líle bàbá àti àwọn òru aláìsùn tí akẹ́kọ̀ọ́ alápọ̀n fi kẹ́kọ̀ọ́. Nítorí wípé àṣeyọrí kì í ṣe ìrìnàjò ẹnìkan ṣoṣo. Fún wa ní Sanlam Alliance, àwọn àkókò ìwúrí báyìí kì í ṣe àṣeyọrí nìkan. Ó jẹ́ ẹ̀rí, ẹ̀rí iṣẹ́ takuntakun, ìfọkànsìn, ìtìlẹ́yìn àti ìlọsíwájú. A kì í wo àwọn àṣeyọrí pàtàkì rẹ nìkan. A máa ń ṣe ayẹyẹ pẹ̀lú gbogbo àwọn tó ràn án lọ́wọ́.

mo kí gbogbo olùgbọ́ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbọ́ mi àti láti gbọ́ mi ọjọ́ ajé. Gbogbo ilé o, ẹ dìde ńlẹ̀. Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni, ti ìjọ Comfort Life Mission International, ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, ti Midire Market, gbági titun nílùú Ìbàdàn. Mo fẹ́ fi gbogbo ẹnu sọ ọ́ pé láti ìṣẹ́jú ìlọ lónìí ọjọ́ ajé, ìrànlọ́wọ́ ti ẹ náà bẹ̀rẹ̀. Gbogbo ilé ẹja dìde o, ẹja lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi bàbá rẹ̀. Gbogbo ilé já lọ síbi pẹpẹ, kinní kan ṣẹlẹ̀ lónìí. Ẹ dọ̀bálẹ̀ bẹ́ẹ̀ kúnlẹ̀ bẹ́ẹ̀. Ẹja jọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi aríkúyẹrí. Kìkì mọ́lẹ̀ kìkì ogó. Ọlọ́run ọba mi tí ò ní ìtàn ìran. Kàkàkúkú bí ìlú gangan. Ọba mi kàkàkúkú tó ń fọ̀hún agbára. Alápáńlá tó sole gbogbo ilé ayé ró. Yí kóòtù kó yí ká ó sì òní lọ́jọ́ ajé. Akinyin bàbá tí ń bẹ lọ́run. Títí ayé ló kọ táwọn mọ kì ọ́. Máa ta ẹsẹ̀ rẹ, ẹnjiníà, òní Monday.

gbogbo ilé ẹdìdé ńlẹ a fẹ kí alleluya ńlá méje ẹyin obìnrin òkè ní àgbà ní ìgbà méje àwọn ọkùnrin òkè alleluya mẹsànán láti fi hàn pé o tó sáìn láti wà nínú àwọn tí wọn fò lóúnjẹ wọn láti wà nínú àwọn tí ó gbowó oúnjẹ wọn owó ọsẹ yìí lọwọ bàbá mi oṣù tán bọ. So anywhere, any place where you are, stand up and shout. Just shout 7 or 9 for Bajogwe. Hallelujah, oh yeah. Hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah, hallelujah. Nah, lo ni ojo aje.